Elekeji Uwa yuki Eleketa Ikuni uwa Ama Eyito wa jeleke ni

0: ni fun Oluwa loke orun bo ke wa pe a ko ojumo oruko Oluwa ojo oni yo san wa sire yo san wa so yo san wa salafia yo san wa si aiku baale oro mo wa ninu iwe orin Dafidi ori adorun o le kan eni ti o joko ni bi koko ga ogo ni yo ma gbe abi ojiji olodumare mo pe akori oro Olorun wa ni ibi koko ga ogo loni loruko Oluwa mo gbadura Olorun yo pa omo si bi koko ago re eni ti Olorun ba pa mo nikan lo yo ninu ewu ewu po ka kiri aye sugba won to ba fira won si ape bi koko ga ogo Olorun a yo won ninu ewu gbogbo mo gbadura ninu gbogbo ewu riri ewu airi Olorun yo pa omo Olorun yo si ku oyo loruko nla Jesu mo gbadura gbogbo wa ba se ngbo mi looro yi ninu ile ise wa nibi gbogbo bi te ti ngbo wa patapata te ti ngbo ile ise wa nibi Olorun a sabo lori yin Olorun abo ile egosi ni yo sabo lori gbogbo wa ijade lo iwole re loni ayo ni yo ja si o ni eni to joko ni bi koko gago ni ma gbe abi ojiji olodumare emi o fun Olorun pe wole abo ati odi mi Olorun yo si abo lori wa yo si se odi fun wa Jesu Oluwa wa
1: A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala muhammadin wa ala ali muhammadin kama sallaita wa sallimta wa barakta ala sayidina ibrahim wa ala ali sayidina ibrahim fil alamin innaka hamidul majid amin alhamdulillahi alladhi ayana ba'dama hamatana wa ilayhi nushur ope fun olorun ba tutawaji to jiwa saye dan be laye adupe lodo olorun ba ngbo je pe baba sun lana ti o ba jiwa saye loni ko se ni ta mu eni ti o sunkun yo fese janle na ni ko sim ta se ṣugbọn nu anu olorun ba to se be fun wa e wa ye ko je ka ma dupe fo olorun ba ori ope na la wa be soro le lori loni adupe fun olorun ba ike atola ko lo ba anabi wa muhammad sallallahu alaihi wasallam kasare pa kiesi wa soro ope muslimin ohun gan gan lolope tori pe gbogbo igba ti aba kokko ji lori ibusun wa gbolohun ta wi lekan yen ni pe alhamdulillah ledi aya na bada mama tana wa ile nushur gbolohun yen lawi a wa gbe age a lo kirun ta ba tun ba kirun na ta ba be kefatia alhamdulillah la fi gbeyin e ta ba tun sadu atoni mashallah ton pari gbogbo e ton sadu atoni mayashi ta ba kefatia la ni subhanallah rabbika rabbil izati amma yasifuna wa salamun ala mursalin alhamdulillah rabbil alamin ope na ni lolohun fi so pe la yin shakari tun la de danakun gbogbo eni tin ba ndupe yo ma ri alekun ore ni ba tin dupe na kolohun fori wa lowo ojo ni josun asowo josun asomo jabo oju re olohun ba pade won mo tofike la bila alayhi tawakkaltu wa ilayhi unib amin amin subhana rabbika rabbil izati amma yasifun wassalamu ala almursalin walhamdulillahi rabbil alamin assalamu alaykum wa rahmatullah
2: oni lojo aba meta oruko mi ni oloye ipaka ode ageku ejo omo bibi ilu adu ekiti lati idi oro ni mosin ile ise band fm aye yin oneta eni lojo aba meta gbogbo etiti ngbole ise band fm laaro kututu ni aye yin oneta Enju agbado ba ti le foju ba agbada nje na laye re nta gbogbo atakota ti ba ti nbinu wa ni kutu hayi to ni kaye won ma tabi guguru ejo ti eko lo ba ti le farabayo nje na ni jabute bute laye re nta gbogbo atakota ti ba ti nbinu wa loni won ti de eko lo ta farabayo kaye won ma jabute bute kan ma roru alakeji Ijo ti igbin ba ti fenu koyo nje na laye re nta nje na ni igbin rorun alakeji gbogbo atakota ti nbinu wa loni o ta ba ti ri wa kaye won ma ta kan ma kukuru kan ma rorun alakeji ijo ti ifirin ba ti le farabayo nje na nloro kari ko nde ba nje na laye re nta gbogbo atakota ti ba binu gbogbo eni ti n gbole ise band fm laaro kutu toni kaye won ta pa obi tagbado kaye won ta pa obi ti guguru imotu imojo imenene ka ogbodo dale oro dori ta meta eti o di kori ta meta gbogbo atakota ta lo re ba eya bapa we lori ta meta ntori ti wa gbogbo ẹni tó lọ rè fọ̀rọ̀ wá lọ ẹlẹ́yẹ abẹ́sẹ̀ wẹ́ lórí ta mẹ́ta nítorí tiwọn gbogbo ẹni tó gbalẹ̀ ẹyẹ abìrù wẹ̀mùwẹ̀mù lọ lórí ta mẹ́ta nítorí tiwọn ọ̀rún mi làbára agbẹ́ni règún ẹni àjẹ́ kan ò ní gbóná kó jẹ èpo ọ̀bọ̀ àjẹ́ kan ò ní gbóná kó bàlégi àjọ òbàlé ẹ lónìí ni o àbẹ́ yẹn ẹlẹ́yẹjà ìyọ́ inú yín ńlá wá wá lónìí àbámẹ́ta oṣó ní ń bẹ́ńlẹ̀ yìí àjẹ́ ní ń bẹ́ńlẹ̀ yìí ẹlẹ́bọlógùn ní ń bẹ́ńlẹ̀ yìí wòlíì àbá pásítọ̀ ní ń bẹ́ńlẹ̀ yìí kan máa yọnu sí wa ifá ọ̀sà méjì ńlá ti kọ́ra wa lọ́gbọ́n lónìí o látẹ̀ni lọ ẹlẹ́yẹ bọ́ sígboro àpò ajé tí ń bẹ lọ́wọ́ yín ẹ máa gbé bọ̀ nílé wa o a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ ọ̀sà méjì kọjá káwọn ẹlẹ́yẹ ọmọ yọnu sí wa o nítorí a ti jáwé oríjì lónìí gbogbo ẹ̀ṣẹ̀ yòówù ká a ṣe kẹ́ ẹ máa forí rẹ̀ jì wá ni o orúkọ mi ò yí padà olóyè ìfáká ọ̀dẹ́ àgékù ejò ńlẹ̀ mẹ̀ ń jẹ́ o ọmọ bíbí ìlú adó èkìtì láti ìdí òru ni mò ń ṣe ire o ire kàbìtì a ní rí jà ẹlẹ́yẹ tọmọtọmọ o.
3: Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Ẹ̀mí mímọ́ fún mi lágbára ooo, mo fẹ́ tayọ. Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Mo fẹ́ tayọ ooo, mo fẹ́ tayọ. Ẹ̀mí mímọ́ fún mi lágbára ooo, mo fẹ́ tayọ. Ẹ̀kú ojúmọ́ mọ́ lójúmọ́ tòní tó mọ́. Àkọlé ìṣítíọ̀rọ̀ mi òwúrọ̀ tòní ni mo fẹ́ tayọ. Látẹnu Solomon Olúkunlé kàkà kí Olódùmarè on Bond FM 92.9. Mo fẹ́ tayọ nínú ẹbí, mo fẹ́ tayọ nínú ara, mo fẹ́ tayọ nínú ìlú, mo fẹ́ tayọ nínú ìpínlẹ̀. Mo fẹ́ tayọ lórílẹ̀-èdè, kó rí ó gbé gbogbo wa tayọ, àmọ́ ṣá o. Òyìnbó bọ̀, wọ́n ní pé determination is mechanism of human being. Èkejì ni pé ọjà ìṣòdodo tó wà lẹ́gbẹ̀ẹ́ kálukú gbogbo wa ẹjẹ́ ká lọ tú u ló lè mú ni tayọ. Bówo bá ti tú ọjà ìṣòdodo orí amú gbogbo wa tayọ nílé alààyè. A ò ní lọ lo ọ̀rọ̀ tiwa nínú sa òkú ẹ bá mi ṣàmì ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó ń fi ipá ìjàmbá tayọ. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ wọn kì í pẹ́ kí ikú ó tó mú wọn lọ. Ẹ jẹ́ abẹ lọ́run nínú àdúrà kó mú wa tayọ. Kì í ṣe nípa iṣẹ́ aburú ìkọ̀kọ̀, kì í ṣe nípa ìjàmbá ṣíṣe. Olúwa ní bí òun kò bá pa ìlú náà mọ́ òṣìṣẹ́ ń ṣe lásán. Ká má ba ṣe lásán ló ṣe jẹ́ ká máa bẹlúwa nínú àdúrà. Ká fi Olúwa ṣe àgbọ́kànlé kó mú wa tayọ. Èmi àti ìwọ jẹ́kájọ lẹ òbítúárì èṣù bí èṣù ò gbénú rẹ mọ́ tẹ́ṣù ò gbénú mi mọ́ ló bá tán èṣù bá kú pátá porongodo. Tó àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí bó bá dénú rẹ̀ á sì dodidi. Solomon Olúkúlélè mi ń jẹ́ on Bond FM 92.9 kàkà kí Olódùmarè agbóngbá orí fowúṣeke lẹ́nu lákò olé ni mí ọmọ ọ̀nà lóko. Ọmọ abẹ̀bẹ̀ mọyin àjò ọmọ olódò dẹ ọmọ olódò kò odò kan tó sọ wéréke tó sọ wéréke tó dẹ́kù lọ sílẹ̀ tó dábàtà ojú bí aró kòjú rẹṣọ ibẹ̀ báyìí lẹyẹlé olórí gbéńwẹ̀ bẹ́lẹ̀mí kò báyìí tí ìgbà ká tún máa gbọ́ra ẹni pẹ̀láyọ̀.
4: ojúmọ́ bá ti mọ ìfẹsọ̀wọ́pọ̀ gan la bá máa gbọ́. Ọ̀jọ̀gbọ́n agbédè bí o fẹ́ àfijú rédíò àfẹ̀dè fẹ̀yọ̀ apàtẹ èdè ó kún fọ́fọ́ agbédè àmọ́ wí ohun tó bá jọra wọn làwa fi níwọ̀n ara wọn níléeṣẹ́ rédíò tiwa àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèlè. Ìfẹ́sọ̀wọ́pọ̀ àmẹ̀jẹ̀jẹ̀ 92.9 àwọn alápèdè kínú elédè ó dùn tó bá gbọ́ bó ṣàwùsá la bá sọ kò ní sípasípa yọ àwa làgbà níbi ká sọ dídùn lédè igbó. Ọ̀gá mi wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe lédè Yorùbá pọ́nbélé níbi ká má fi pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn. Abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló jẹ́ tó gbangba lẹ́sùn lọ́yẹ́ bẹ́ẹ̀. Bond FM 92.9 ìfẹ́sọ̀wọ́pọ̀ rédíò àmì ìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní bẹ́ ìfẹ́sọ̀wọ́pọ̀ àmì ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

bẹ́ẹ̀ni ti olúwa ọlọ́run ìrìnkan láàmọ̀ lọ́rọ̀ lérò àti ní ìṣe nípa fífi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé àsùnláyọ̀ ajíláyọ̀ àfi ògo fúlúwa ajíláyọ̀ olúwa àdúpẹ́ akíkítán tàbá bẹ̀rẹ̀ láti sìn àlè dúpẹ́ yẹn títí àlè gbogbo ọjọ́ ìní tàbá fi dúpẹ́ àlè dúpẹ́ tán nítorí pé olúwa ṣeun àánú rẹ̀ sì dúró láéláé ọlọ́run àdúpẹ́ ṣeun lórí gbogbo wa ní bond fm àdúpẹ́ ṣe lórí ìdílé wa lórí ọ̀nà wa lórí gbogbo àwọn tí ó ń gbọ́ bond fm 92.9 àdúpẹ́ ṣe olúwa ọlọ́run àánú àánsùn láyọ̀ àjíláyọ̀ àgbóhùn ara wa sí rere àgbóhùn ara wa sáyọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ẹ̀ṣẹ́ o àdúpẹ́ bí a fi gbogbo gbàdúpẹ́ kò tí tò nítorí tí ẹ ṣeun nítorí tí àánú yẹn dúró títí láéláé a kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa bá ṣe dúpẹ́ lórí gbogbo orílẹ̀-èdè wa àti gbogbo ìbílẹ̀ ìpínlẹ̀ wa ẹ jẹ́ kí a tún máa dúpẹ́ lórí gbogbo àgbáyé nítorí tí olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé bá ṣe ń dúpẹ́ ìdùnnú ayọ̀ orí ọ̀fẹ́ ọlọ́run a máa dé sí gbogbo ilé ayé yìí a dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run sí ni ọpẹ́ wa kò wá nìkan lágbára lọ́wọ́ ọlọ́run a kì í ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kíkí wa látọ̀dọ̀ àwọn bàbá wa ní Èkó ń bí bàbá wa rẹ̀ wà láàkí olú àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sí wa àdúpẹ́ sà ẹ ṣeun sá o àdúpẹ́ bí ẹ ṣe ń tẹ́tí sí wa lágbára ọlọ́run àtìlẹ́ àtọ̀nà yín ọlọ́run á súre fún gbogbo ẹ̀ o àtẹ̀yìn náà ọlọ́run á súre fún yín àdúpẹ́ sà a tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa nílé ń bí torí ọmọ tó bá jí láàárọ̀ tí kò kí bàbẹ̀ hàn wọ́n lọmọ burúkú nílẹ̀ yorùbá ṣùgbọ́n àwọn ìlú ilé wo pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nílẹ̀ yorùbá àkàkún akínyin kábíyèsí wa ọba olùṣègùn àjàsà ẹ káàárọ̀ sà àdúpẹ́ ẹ ṣègùn ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa sà àdúpẹ́ o a gbàdúrà náà pé lágbára ọlọ́run ọlọ́run àsúre fún léyìn ọlọ́run àsúre fọ́nà yín gbogbo nǹkan pátápátá tó yíyín ká ni ọlọ́run á ṣe ẹ lásúre fún lágbára ọlọ́run ẹ ṣe àdúpẹ́ sà ẹ kú ojúmọ́ ayọ̀ sà àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa gbogbo lọ́balọ́ba pátápátá gbogbo òjòyè ìlú gbogbo olóyè ìgbẹ́ pátápátá àti gbogbo yín ẹ̀yin baálé ẹ̀yin baálé àti gbogbo ìyàwó ilé àti gbogbo àwọn àgbà ọmọdé tó ní ìfẹ́ bond fm àti gbogbo yín gbogbo àwọn ẹgbẹ́ wa náà àti gbogbo yín púpọ̀ ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí ẹ kú ojúmọ́ ayọ̀ ẹ kú ojúmọ́ ọ̀rẹ́ o ayọ̀ ìdùnnú àti orí ọ̀fẹ́ ọlọ́run á jẹ́ ti gbogbo yín pátápátá ọlọ́run á súre fún gbogbo ilé àtọ̀nà tẹ̀yìn náà gbogbo ìdáwọ́lé yín àti ìdáwọ́lé gbogbo wa náà ọlọ́run máa bá wa jẹ́ kó máa yọrí sí rere a kì í pẹ́ kú ojúmọ́ bí gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa gbogbo orin àjọ wa lẹ́sẹsẹ ni ò ní orúkọ àwọn màmá wa látòkè wa màmá wa princess adenike adegoke àti bàbá wa aliaju wahab akọsílẹ̀ náà ni à ń kí yín ó pé kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa àwọn tún kí yín pẹ̀lú èmi àti gbogbo àwọn tá a ti jọ ń ṣiṣẹ́ látànà gbogbo àwọn tó wà níbi ẹ̀rọ alátagbà ibi ẹ̀rọ amúnáwá àti gbogbo àwọn tí wọ́n wà ní ibi ẹ̀rọ ayárabíàṣá wa pátápátá gbogbo wa pátá la jọ ń kí yín àwọn tó wà nílùú àwọn alájà wa àkí gbogbo yín gbogbo wa la jọ ń kí yín pé ẹ kú ojúmọ́ o ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ló máa jẹ́ fún yín àti fún gbogbo wa lápapọ̀ lágbára lọ́wọ́ lọ́hùn báwo la ṣe wá rìnrìn wa o láìpẹ́ láì jìnà àkókò ìsọtẹ́lẹ̀ ni ètò tí a jọ máa gbọ́ lẹ́yìn àkókò ìsọtẹ́lẹ̀ nǹkan a wà lọ sínú ètò wa náà ètò yín tí a ti máa lára wa lóye ẹbí gbogbo ìrìn àjò bó ṣe yẹ kó rí nínú ẹ̀sìn islam eléyìí tí bàbá wa tí wọ́n fọwọ́ sí bẹ́ẹ̀ náà ni a tún mú ìrìn wa kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lọ sí inú ètò wa ètò yín ojúmọ́ rí pẹ̀lú aliaju adedeji olùyege lẹ́yìn ètò ojúmọ́ rí ńkọ́ a wà lọ sí ìdílé àdúrà ni ètò tí a máa gbọ́ títí di aago mẹ́fà gérégé nígbà tí aago mẹ́fà bá ti lù lóníyàjọ́ yàjọ́ ni nínú ìwé ìròyìn wa
koko onuwe royin na ni eto ti a jo ma gbo leyin koko onuwe royin apa kini ti a ma mu ni gbigbona feli feli loni yajo yajo a wa lo si ore papa lati lo fun ere idaraya wa ka lo mo gbogbo nkan to sele nibe ki a wa na ki a tun mu ara wa ki a tun se ere idaraya die ti ara wa yi ti ara wa fi wa le daada leyin yi nkan ago mejo lu koko onuwe royin apa keji una ni ajo ma gbo titi di igba ti ago mejo abo ba lu ta ma wonu eto wa eto yin asilat lagbara lowo olorun olua ma fi imu e a fi ma ye gbogbo wa ire ni ti wa ni eto ti ajo ma gbo nigba ti o ba di ago mesun nigba ti ago mesun ba ti lo ni eto ire ni ti wa a wa tun gbogbo awon eto wa titi di ago mewa ti a fi lo si inu ile royin e lati lo gbo iroyin iyaleta be la se ma mu eto a e ma je ka gbagbe awon eso were wa e ododo eye a ma gbo won lo ni ina be ni gbogbo awon eto wa ni oloko ojoko titi di ago meji labo ago meji labo e ka ede igbo ngba ti o ba ti di eyin e ka ede igbo nko hausa gege be ti mo pe bond fm ife lo so wa po ago merin abo awon akegbe wa tu wa ode lati wa fun yin ni awon eto wa ton lati ago merin abo titi di ago mejila lagbara olon bayi la se rere wa ni ojo eni tin se ojo kesan osu karun odun 2026 ni le se bond fm 92.9 ade mo pe olorun oba loje ni adabobo yin adabobo awa na ajo ma ri gbogbo ojo eni ton laye atalafia opolopo ru ojo eni na ni olorun a fun wa ri ni ni aye lagbara olon atawa ni ti eyin lagbara olorun kere kere bi a se mura fun odun ileya eje ka ma mura ninu ayo atalafia lajo ma se lagbara lowo olorun sugbon ko to digba na eje ki a ma se gbogbo ko lesese ka ma se jura wa lo iba nkan ta ba ni keje ka fi mu ara wa eni adu fun wa o ba se sise wa eje ki a se pelu idunu ayo ati alafia ti Olorun ti yo ma fi gbe wa leke lagbara Olorun oju rere atanu Olorun a ma ba yin a ma ba gbogbo wa ni oruko Kende Akinjimi KKA abi ni oruko Kende Kemi Kende Akinjimi ni blessing and ogunki pe eku ojumo re eku ojumo ayo ojumo odunu ojumo omularada ti gbe leke ati ojumo rere ojumo te ma setan te ma wole te ma ni olorun o se nitori ti anu re duro titi lailai o na no na ma se ojumo eni fun yin e je ka ma agbara di fun akoko isotele

0: yi ni lati so fun gbogbo ni moto patapata loju popo pe ni bi gbogbo ti e ba ti ri ami si caution itoka si pe moto baje ni o nitori na e je ka ri daju pe a fi mita mewa sile
1: bond fm 92.2 re ara lu lo so lagbara fun gbogbo ni moto pe adele bare re kore akoya bi ti awon moto je ki si caution mi ji ma wa leyin putu won tori gba ki gba moto le baje lo koko na e gbo ikilo
2: Eto pataki kan ba lori radio la yi bo nka gbogbo eyan logbo alejo bo ndi loruko eto ohun bond fm 92.9 ga leto ohun tin waye ni gbogbo ojo iru sunday eto ta fi sapale awon olulufe wa ti won ba wa da seto lojumo lojumo lati ma so iriri won bi won ti lo gba won ki gbogbo odo atawa loko laya atasiko yi o le ropon ko abi olulufe wa leyin na o wu yin ka wa foro wa yin lenu wo e pe ganiat abiola sori number yi 070-8749-2118 alejo bond lati bond 92 fm eko eto to pegede ni gbogbo le kile
3: gbogbo olólùfẹ́ iléeṣẹ́ bond fm 92.9 ètò pàtàkì kan tá a pè ní lágbègbè wa tó máa ń gorí afẹ́fẹ́ ní gbogbo ọjọ́ sunday láti aago mọ́kànlá àbárọ̀ sí di aago méjìlá ọ̀sán ètò lágbègbè wa ní ibi tí a ti máa ń yànnàná gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè wa bó jẹ́ ti ìjọba ìbílẹ̀ cda cdc èyí táwọn baálé ọkọ̀ ìlú àwọn ọba aládé ìjọba àpapọ̀ tó fi kọ́ ìjọba ìpínlẹ̀ àwọn ilé ìjọsìn àti àwọn ọlọ́jà káràkátà pẹ̀lú àwọn agbófinró ni ètò lágbègbè wa máa ń na owó ọjà irindé atọ́kùn ètò ni Din Oluyege
4: pẹlu Wasil Salaudin omo to mo kọlọ leke badru lai gbagbe Mutiu Abdullahi
3: olotu eto ohun ni
5: Abiodun Elu gbaju
3: gbogbo eyin ti e ba fe polowo oja lori eto yi e sa ti kan si eka ipolowo oja lati kopa lori eto lagbegbe wa oju opo yi yo se yin lanfani
5: 08034093731
3: tabi 08034057141 tabi
6: 08030428183
3: lagbegbe wa eto to n samojuto agbegbe wa e ma mi si e

0: ìgbéyàwó àtàtà dòmídòmídòdòdò. Ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀yà ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso,
0: nítorí akọ Ọlọ́run ṣe ṣẹ̀dá ààbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, ó wò ṣùṣù, ó ní ìwọ Ádámù kò ní dà, kí ìwọ nìkan kó máa dágbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro wo ló ń kojú nílé ọkọ? Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ ọmọ yín Olúmìdé Ọlálérè, bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì, lórí ìkànnì yìí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago 11:00
2: alẹ́.
0: Ìgbéyàwó àtàtà, ètò gidi ni.

0: gbà mí o, ó ṣiṣẹ́ ẹyin ò ní sìnrìn gbogbo wa ọlọ́run gbé wa ga.
1: Wọ́n jẹ́ fẹ́ mú ọ̀gá ni wọ́n jẹ́, olúwa ló di rí ẹwà fàkókọ, bọ́n jẹ́ fẹ́ mú gbà wọ́ọ̀dù àṣàṣe.

0: ẹkọrin yin si ọlọrun ẹkọrin yin si ọba wa ẹkọrin yin nitori ọlọrun le ọba gbogbo aye e fi oye kọrin yin ọlọrun joba mo keferi ọlọrun joko lori ite iwa mimo re awọn alade awọn eniyan ku ara won jo ani awọn eniyan ọlọrun abraham nitori asa aye ti ọlọrun ni o le agbeleke jojo ẹkọrin yin kike lai ko gbe agba mi ya ndo fun ọlọrun yin baba ori bo re to pa won de ni ọlọrun ti o pada leyin wa ọlọrun to nṣọ wa ba to nte wa siwaju lori to koko nu weroyin ni le se bond fm 92.9 to wa ni gbogbo je awe ni keja leni ti sojo afa meta saturday ọjọ kẹsan ninu osu karun ọdun 2026 awọn yin ọlọrun wa logo ni o baba ologo ti o ma gbogbo lo tun ji ọlalekan lo ko mi
1: Eku ojumo o. Eku ojumo o gboro nlo se Bond FM a je bi ododo bi. An sumodu odun sumo atawa atayan ni fiba je so odun. Odun wo ni? Ni ko se odun leya. Lagbaro ba Olorun to ni fiba asiri lodo yo bo wa lasiri o. Na ni ojo Saturday ojo abameta o para laide. Ojo kese osu karu odun 2026 ta ba tun ka ma wo ni esese. Oje ojo kokan le lobo odun kan hada 447 h. Adua lugba agbara ko atadua wa ti wure wa ko ni togbe le agbara Olorun ba bi o ba si gile gbe agba wo na lo je ko mo wo awon injiniya wa se takuta ko na je ko se laaro adupe lowo won ise ta ba se lojo ale ati ta ba se lowo kene le ni ko ma je se wa ile na ni agbara ni ta si wole fun ko wo fun ta aro ibe se pe ni telegram wa pelu mi ba pelu ni ta si wuke ni ugbe ati pe le gbo o
0: ati da won podo lodo lomi to re pe ta yo awon sibe ti oni yan poda ni njeje wa pe ogba awon ebe osun lo je pe won lobi won lo won sa koroba koroba bayi lati ni pe gbedeke ojo ti ajo eleto nu fun won lati ni pe won ko ko awon eyan to be dije bi ipo kale kaloku won sa lotun lo si ni o
1: ebe lele wo sise Nigeria Labour Congress won na die ti ona gbogbo re se ori pepe o ori sele to sele so mo rede wa re je ata ori rede adulawo ni South Africa wi pe o ku die ka to
0: won ni ki la je lagba ki la se awon lopo gba ki la je ogan ni ma ko be da nigba mi gan te ba gbo pe awon yen ri ku fi ohun ti won je na lo npa won o ajo to so ni pe ounje ta
1: ori rede adulawo ni South Africa wi pe o ku die ka to
0: won ni ki la je lagba ki la se awon lopo gba ki la je ogan won ni ki la je lagba ki la se awon lopo gba ki la je ogan ni ma ko be da nigba mi gan te ba gbo pe awon yen ri ku fi ohun ti won je na lo npa won o ajo to so ni pe ounje ta je atun ta won to pe na daki won ni opo opo mo Nigeria lo je pe nkan ti won je lo npa won die die no fi gba won la keje lo be lo jogbo kan so la ro yi won ni awon ogun apa kokoro ati awon nkan ton fi awon nkan ta nje in fa jejere si ago ara eso
1: awon akako to lo bi million madu logoji la gbo pe wa ko idowo neko la re odun me dogbo ta lo je ko lo jimo a je ke gbo bi ba wora
0: ede o fe gbo ele iwa ara ile o fe gbo ara oko la re awon gomina oni tesiwaju ole wa Nigeria to pe ni Progressive Gospel Forum nbi ti won ti ndite ati yo entaje alaga won sugbon are bola me tinubu agba oku ni mafaja kore omo kekere owo won da se oro na won si yanju re ntube nu be fun won
1: eti to ba gboro dodo ni ko gbowo ile awon oba ide kan ta fe dite gbajoba ko lo wa so gbora me tinubu won gbo itoro to wa ni sepesepe o igbejo won yo bere ojo keje lo su kalo ni 2026 ojo tuesday lo
0: bere bere won ti ni won e kusi bere ra won bere bere kusi bere to bere lo fe di re gbe kele to fi je pe Peter Obi fẹ́ díje nínú ètò ìdìbò abẹ́lé láwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ pé ń sá káàkiri láti ẹ̀ ló ní ndc gan ti alàwọ̀ peter obi tó jẹ́ pé ọlọ darapọ̀ mọ́ ọ̀rọ̀ iná náà ń jẹyọ lẹ́nu àwọn alálàyé tí wọ́n sì ń béèrè lọ́wọ́ ara wọn láàárọ̀ yìí.
1: ẹgbẹ̀rún ọ̀tẹ̀ bá a sẹ́kọ̀ọ́ kan nìkan ní ìpínlẹ̀ plateau àwọn apanijayi tún gbìnà ya o èèyàn méjìlá ní ọpa nípa àfọlọfọsùn kódà arábìnrin kan tó wà nínú náà tó wà nínú ẹ olúwa ò bá ìyẹn lọkàn padà o.
0: àwọn lè rí ayé gbogbo ẹ̀dá tó wá sílé ayé náà ló ń gbàdúrà kó ń bímọ torí pé kíni ẹni bá wá sílé ayé tó bímọ sílẹ̀ tó ń tàn bá kó ń tàn ń òkú mọ náà ló jẹ́ fún ìyá kan wọ́n ní ó ti ń fẹ́ ọkọ láti ọdún mẹ́rìnlá tó sì jẹ́ pé kò rí ọmọ bí àmọ́ ń gbà tí ọwọ́ ọba mi tí ó gbéṣẹ́ rẹ̀ dé ọba bí ìbẹ̀rin ṣùgbọ́n ń gbà tí ó bí ìbẹ̀rin ìyá máa bá a lọ.
1: ọwọ́ tó dilẹ̀ lè ṣùgbọ́n lọ́wọ́ ojú tó bá sì dilẹ̀ ìròyìn ọ̀sọ̀ o lórí ẹ̀nisọ́lá ní orílẹ̀-èdè wa nàìjíríà láàrin àwọn ọ̀dọ́ gbogbo ẹni tẹ́ẹ̀dì kò kọ́ tàbí èkejì ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ta iṣẹ́ fún àwọn ọ̀dọ́ torí pé àwọn ọ̀dọ́ náà lásìwájú wa lẹ́yìn wọ̀la ọba tìlú èkó ọba níwàánu kò sọlá ní akérú lópin àkéésí bẹ́ẹ̀ dẹ́tàn bá wa kò ní sọ̀rọ̀.
0: ààrẹ tẹ́lẹ̀ rọlẹ̀ wa nàìjíríà ọmọ yẹn bola Jonathan won ti gba ile ejo lo o ejo kan ti won pe tako won pe won lanfani o gbodo ti eye lati tun dije du ipare mo lori wa Nigeria na ni won gba ile ejo lo fun ni bayi adajo ti mu ojo kokan la osu karo ta wa lati gbo ejo hun
1: o la gba o ti je podima o ori lori ilo fun ipo gomna ni ipile abia o lohun ni doju se pe si labor party gege bi ileri to
0: eni ti o ba ti ratu bo to ayo ma ti fo bobu ni o eyan ti o ba ti Emmanuel to ma ti were sesin eni ti o ti si mi awon wa ku wa ku ma ti fe lawo se to ba kini ko la ko fa yele yo su pada lawo he jaje won pe arapo nkan ti ri ewon odun mewa he ki lo a se won ni egboge ololo na lo je pe ohun ko wole nti e
1: eni ko ti dogbe ile eni jije lori to won ti gbejo fun are nigba kan ya ba gulo donata boya won dije fun pa ya be oni dije fun pa ile bo 2027 won lo jo mo de ni yen wa bere o ti mu pelu o ti wa nu eje ni o ti wa
0: Sorry, I'm not going to be able to do it.

0: pepe ni ma pepele sodun pere ba na lewe yeye ipe yen tubo pe laye e pe loju o e pe lori ba e gun lemi la se edumare sugbon o alailuwa oba ni ma dunde osala ma ki oluwa se gbe mo kale o fun ajan fenti tabi din lari waju won ni ta ba ni ka boju o ka bojuri won ni e ba wa o te jo sewe won ni opo won ma ti lo ngba ti tu wa je pe tu wa te gba ise ologun lati da obole de wa nigeria won ni apo awon to je pe e jo jagun gba ni won ni pupo run lo je pe won si laye mo leni olohun oba lo da yin si won te ba su gbagbe won ni idite gba ijoba kan tun be to yin pe won tun lo die mo yin ton so pe wa nu won sugbon eni olohun ba nfe ko hun labuku lara olohun lo fe to olohun yan yin fe to olohun yo yin soto to lo pe ko je pe idite na to yin pe won di mo yin to lo pe ko si mo yin lori won ni olohun wa so yin to di asiko yi won ni ke ma dupe lodo olohun oba o won ni te ba ma so bi pe e sa ma ra so awon oro pe tori pe agbalagba looto agbalagba ma nfe lati ma so do su won lopo gba ki e ma so oro so tori pe opopopo ti e ba nda si awon eyan ma fe ma wo bako bako won ni a se so osipo bi alasegbo tori ide yi won ni gbogbo awon oro ti e ba ma da si bi pe ke ma se ni pele pele tori pe agbaye yo dale asubo ni pe ge bi oro imo lati odo alailuwa obaluwa babu do so lale ama ke olodi first oluwa eko baba fuad
1: koko ni le so bo da fe na lo je ko te si wa ju alafibo lawon ni wa laaro yo ja bi ni ba wa saba ni ku fofo ni ni telegram ani bi ta ba so le ka ki fi tele o are le wa je asobola me ti ni wo na to ti ran se kini ku nre fun major general adiri tagide onare wa ju retire fun ayo jo bi won to pe ogoro odun lori pe won ni asi sa wodo asabo do se mi won ni opopopo ko defo na bata lori obe teru ku mi lo mu ku ta ba so pa le so gun le wa nigeria ile se gaga gun le wa nigeria won ni major general adiri tagide onare wa ju retire won se foro se yo won ni baba baba ko ya ile agba fi tan bale won ni baba tan yo ba baba tan ni afun gun le wa nigeria ta ba se to so ni pe nipa ogun abeni ni ede wa nigeria won ni o se foro se yo won ni ta ba to wa so nipa ile ise to mo ti idanileko fun awon jagun le wa nigeria defense academy bi pe jale ti leye won bi an se jo fun ayojo bi won won ta ba so nipa kida ipele eko na sile won ni o se foro se yo nipa ki won bi pe lopolo pupe won na ni jagun jagun mijo general adeyi tagide onlarewaju retire fun won popo se ayojo bi won poro odun wi pe rikisi pin o ajabo fayiti rikisi pin mi jo general adeyi tagide na onlarewaju rikisi pin o oyinbo ma deeti e mo jo bi yi o rikisi pin o oyinbo ma deeti e mo jo bi o ni ole telegraph laaro ti toni eyin mata ni kwa olojo bi so pe o gbode kan
0: awon kan ma fipa korin orin ode fe awon fe orin sugbe jo
1: be o awon wa le si o le si awu so tin gbogbo oba di emiro se ko ajase ni te awon si pele pelu re sugbe le se so si yen so ala wala to ki olojo bi ti toni yen mi jojera adini tagidin olarewaju retire se ya wo ya to je to bi
0: baba tagidin olarewaju ọmọ ní gbogbo ní aṣẹ́lá ìlọ́dúnwà ni wọ́n
1: jẹ́
0: ẹni
1: fẹ́ràn rẹ̀ tó
0: gbogbo ṣe
1: wọ́n lọ sábà
0: máa fún
1: ìgbẹ́sẹ̀ ni tí tó ní wá sábà fún àyá
0: kọ́kọ́
1: ní ìgbẹ́sẹ̀ ni àbúrò náà lọ́wọ́ ìgbẹ́sẹ̀ ọmọ orin tó ní fún iléyájú sí
0: kọkọ ní ìròyìn tẹ̀síwá ìwọ́n fm lọ́wọ́ 92.9 rẹ̀ lọ́fẹ́ sọ àpọ̀ tó kárẹ̀ ìwọ́n ti ní mọ́gbọ̀n nípa ìgbẹ̀nà ẹlẹ́sọ̀jọ́ ogun ẹ̀rọ bẹ́ẹ̀ náà láfi kọ́ méje ààrẹ tẹ́lẹ̀ ló wà nàìjíríà ọmọ egúlẹ̀ tán lálòdì wọn máa fàákí kọrí pé àkílódé wọn ní ẹjọ́ kan tí wọ́n pè ta pàwọn ẹjọ́ náà wọn ní kò dára ẹjọ́ tí ò wuyì ni ẹjọ́ tí ò di tiwọn lẹ ẹjọ́ tó jẹ́ pé ọlábò sínú ni wọn ní kílẹ̀ ẹjọ́ ọ̀hún wọn ní wọn sọ pé tó pé kọ àwọn òye lóye láti díje bí parẹ́ lọ́dún 2027 wọn ní inú àwọn òdò ara o wọn ní agbẹjọ́rò kan tó yẹ pófin ìlú Abuja ṣe ìjókòó tó pọ̀ ń jẹ́ John Mary Jide Obi wọn lòun ló gbé ẹjọ́ náà kalẹ̀ tó sọ pé kí ilé ẹjọ́ sọ pé òun ò gbọdọ̀ gbìyànjú láti pé òun fẹ́ díje torí pé òun ò yẹ lóye òun ò sì yẹ lẹ́nu tó ti yẹ kí ó ti sọ pé òun fẹ́ díje du ipò àwọn kí ló dé kí la gbé kí la jù kí ni mo ṣe wọ́n yìí ṣèjọba mo ṣèjọba ni àbí ń gbà mo ṣèjọba mo bàlújẹ́ ni kí ló dé ẹni bá ṣèjọba tó bá da òsígbà tí ò lè yọjú sí ojú ayé pé òun tó fẹ́ ṣèjọba lẹ́ẹ̀kan sí ìwá ni sọ fún ilé ẹjọ́ pé tó n ò gbọdọ̀ gbìyànjú mo fẹ́ díje ju ipò ààrẹ mọ́ wọn ló kù díẹ̀ káàtó wọn nínú ìpẹ̀jọ́ to pe alagba gulo yin lata to pe won gbe lo sile ejo lati fi tako ejo ti won ni arabi na pe won ni lati odo won to je agbejoro won oloye Chris Uche SN won ni won so ajimo pe ki ile ejo ki won da ejo na bi omi sowo ki won si so pe ku to igbogba ta won ba fe wo pe awon fe dije du ipo are ni oloye wa Nigeria awon leto ati anfani lati ni dije du ipo are kon ma da ejo na nu ni bayi ile ejo ti mu ejo kokoro osukaro da wa lati gbo ejo boya gbigbe

amadam ohun obe yi gaju ki ma bo wa fun oje ajeponula ati orun aladidun ti onile keji yo fi yo abo wa ki seyin e se amaju supi fun supi jare Ìsebẹ̀ súpì wà ní Adumalu àti Adìyẹ. Àkú ayẹyẹ ọdún o, ọdún ayabo fún wa, àmì ìsebẹ̀ súpì ìtọ́wò ládùn ọbẹ̀. Oyin Industries Limited ló ṣe é.

0: koko nu we royin te siwaju won ma ti ra webe se awon olugbe suru le consensus 1 o bi pe ki won gbadun lati ri pe bi idagba soke se nlo ni agbe suru le ko te siwaju ki idagba soke nko ma lo be lati ri pe eni ti soju won ni le gba sofin ipinle eko to mu idagba soke ba agbe na o no tun fi owo ti lai bi igba ti igba ke ba fi owo ti ile o ko dun de ori alefa le kan si en tojo dare agba fun ajo to nponongo ibo fun desmond solution lai ile at campaign organization ogba ni gbe omo to so lo so idimo lati ko ti won se fo wan no fun pelu awon niroyin ni igbarale fun eto di babele egbe osilu APC ogbe na moto so so di mo pe aseyori kan ma ranse si omi ni ati pe won ya se lo mko ya gba ni lera won fo se lo igba ileyere won ajara so gosu na lo je ko gba ni ko so pe doctor Desmond Olusola Elliot pe o soju agbe suru le consensus 1 daada pe ko gba awon nkan to se to je awon kan ma ni gbagbe won pe oye kin la tun fibo igbe wole le kan si pe ire re gan yo je ko tun le di ipo to tun la mi la kaju ipo to wa le gbasun bayi ko tun di mu taba ye lanfani ati dibo fun ta tun gbe wole oni eleyi o tun je ki opolopo awon ise akanse o tun wole si ekun surule consensus 1 o wa toka o bi pe nkan ti won pe ni itesiwaju lati ma soju eni bi pe ere nla gba lo ma nje o tori pe teyan ba si wa se awon nkan to ye ko je nkan da wa soke daju daju o ye ki o tun ri awon atileyin to je pe o tun ma mu awon idagba soke to dopin wa ni tori de yi ora res gbogbo olugbe surule patapata bi pe omo egbe osele progress congress ni pataki lo ngba te ba de ibi te ti gbiyanju ati se eto ibo abele e se atileyin fun doctor Olusola Despot Elliot bi pe o gbiyanju o si koja be lana to so nu lati ri omo egbe kan to je ko awon je ikara awon opolongo Alhaji Babatunde Sherif Ahmed awon so di mo pe ah ta ba ni pa o ta ni seke Despot Olusola Elliot o gbiyanju o won to ka si awon nkan to ti gbe wa si agbe suru lere to je ko won ja anfani e tori de yi won ni mo dunu ijoba awon yo tun ma te si waju fun awon ti won ja re kun suru lere ko so es 1 to ba se atleyin to gbopo to dogbin fun doctor Desmond Olusola Elliot koko nu we royin test
1: wa koko won le se mo re be o n test wa gbe won ti emi na wo ju re mi won ba se fun eni to ti te fun ewo buru ko ba je won le mo mo de meji ba n gbe ni awon agba lowo bi tete ko ma wo si won ni ko si nkan ti n du agba ka difa ko mo le tutu pin sele wa sele ko ma na na bayo ko ma na osan ona ba re o mo ti ni pa ba ti lo soda we ka jo meta le wa je ijoba papo joba ipinle joba bi e na igbegbe to dipo kan tabi ikeji ni won osun le wa Nigeria pe a esi awo eto to je pe ta sesita fun awon odo awon yutu ato pe na siwaju aleyin wona omode odobe agbodo yi ki se wa titi de ese kuku gege bi oba si le ko ba luwa o so ala kiri ni pe ate ngba te ta ko so pelu awon akoyin ni ko pe ku pe ni afi won won ta ba ni ka ma wa ni se lawon ni wa Nigeria bi pe mo pe ni ke si ni oba ko ni wa je ki ni ofo ni de wa je pe awon to so lebi lo so bi ti sabaye di bu wala na lo ye ko so tori ipin ja to bi ko ni de wa le ja won la pada bo le ni bi ku dura ti bai bi pe ka ma sise pelu otito nu tori pe sese pataki tori pe to ba dile de sunbe lowo oba kunu wa je kunu pe omo ni wa Nigeria gbe kan lo fo ti gba lawo fowo ti oblo e fowo so po pelu jaba te pe wa lori adefai pe ba ko ade ile lelo kunu le se bodo fe o te si waju
0: oko lo wo yo royin ban fm te si waju iwo ni ti yin tete fule e royin ma gun gboro bi okun soko to morufu sugbon iwo lo ma saba fi oko kan payen meji nti e to ba ti mu wa o meyin o ko gbe o ko tan wa bi alawa maya
1: Ah, ogba ku ori.
0: Ẹ̀sùn ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n fi kan ọba náà àkọ́kọ́ wọ́n ní wọ́n ṣe ọ̀rọ̀ ìbanilópọ̀ jẹ́ lórí àwọn àjọ tó ń pè ní cyber company wọ́n ni wọ́n ṣe wọ́n ní àwọn àjọ tí wọ́n jẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ orí ìwà nàìjíríà ni wọ́n fẹ̀sùn yìí kàn wọ́n nínú ìdájọ́ èyí tí onídàájọ́ mohammed umar tó yẹ pé wọ́n dégbé kalẹ̀ lánàá yìí wọ́n sọ nímọ̀ wípé àwọn àjọ tí wọ́n jẹ́ elétò ààbò ti gbìyànjú láti ṣe àgbékalẹ̀ ẹjọ́ wọn tí wọ́n sì rí pé ẹjọ́ tí wọ́n gbé kalẹ̀ wípé ẹjọ́ tí orí tètè wà lẹ̀ dáadáa tó yẹ pé agbọ́rọ̀ iṣẹ́ lórí ẹ̀ wọ́n wá nítorí ìdí èyí wọ́n ní alàgbàṣòwòrẹ́ náà pé àwọn náà kọ̀ wípé ẹjọ́ wọn ò ti wà lẹ̀ kan dáa wọ́n nígbà táwọn sì wọ́ lọ́tàn àwọn olóyún pé ṣòwòrẹ́ ẹlẹ́jọ́ jẹ́ o alàgbàṣòwòrẹ́ tó yẹ pé wọ́n ní wọ́n pe ààrẹ bọ́lá ahmed tinubu ló kọ̀ kan tí ọ̀dà tí ọ̀gbẹ́nu tèmi wọ́n ní èyí lásán wípé ẹ̀ṣẹ̀ nítorí ìdí èyí wọ́n ní ṣòwòrẹ́ ẹlẹ́jọ́ jẹ́ o wọ́n tún wá tọ́ka sí ẹjọ́ kan èyí tó yẹ pé wọ́n fi sí abẹ́ òfin tí wọ́n sì kọ àwọn òfin tó yẹ pé ó di alàgbàṣòwòrẹ́ gbogbo ẹ̀ náà gbé kalẹ̀ láàárọ̀ torí ìdí èyí wọ́n ní àwọn ń retí wọn o ibi tó bá dẹjọ́ kọkàndínlógún oṣù karùn-ún tá a wà yìí kan wá káwọ́ pọ̀n lójọ́ nílé ẹjọ́ bóyá a tẹ̀síwájú lórí ẹjọ́ àbá nítẹ̀síwájú kan wá ṣàlàyé bóyá wọ́n ní àwọn ẹ̀rí kan àbí nǹkan kan tó fẹ́ kó kalẹ̀ tó fi jẹ́ pé wọ́n máa sọ pé bóyá àwọn ọ̀lẹ́jọ́ jẹ́ ẹnú gbà ìwé ìrìnsà ní bàbá nítẹ̀síwájú kan wá ṣàlàyé bóyá wọ́n ní àwọn ẹ̀rí kan àbí nǹkan kan tó

0: ìtẹ̀ náà tó gbèrò yìí tí ìbá ṣe pé bá kọ ilé náà lórí ọlọ́sọ bẹ́ẹ̀ o lọ́wọ́ àwọn tó kọwọ́ kọ lásán ni tààrí ń pàṣàmọ̀ rẹ̀ alákòóso orí lọ́wọ́ abdul wike lọ́jọ́ kojúmọ̀ ó ní bára lẹ́bàá lẹ́ran alẹ́sẹ̀ ni ó dẹ̀ ń taari o ẹ̀ ń sọ bọ́ọ̀lù sọ̀rọ̀ ní tàkùtọ̀ lọ sí pé òun kọ́ ní fún àgbà ètò ìdájọ́ ilé wa nàìjíríà òun kọ́ ní fún àwọn adájọ́ ilé wa nàìjíríà ó ní onígbèsè tó kó gbé lórí rẹ̀ ó ní kúrò bá a dá fájá la fún ìsopápá ní kúrò bá a dá fájá kúrò bá a dá fẹ́rẹ̀ ọ̀gbọ̀n la fún ìsopápá ní ẹ̀rù ó ní àtà bá ń sọ àgbà ètò ìdájọ́ ilé wa nàìjíríà kò sì fọwọ́ sẹ́ ìké sí pé òmìnira kan jẹ́ pé òun fẹ́ gbà ó wá jẹ́ pé òfin orílẹ̀-èdè wa nàìjíríà pé ilé ẹjọ́ tó kọjá jù nílẹ̀ wa nàìjíríà supreme court ó ní ìjọba ló jẹ́ pé ó kọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa nàìjíríà ìjọba ló jẹ́ pé bóun bá wá kọ́ ní fún àgbà ètò ìdájọ́ ilé wa nàìjíríà bí àwọn adájọ́ ilé wa nàìjíríà káwọn sọmọdì káwọn òdìbò sọ kídìí sábà ti gbò fún ni ẹyin tẹ ń sàtakò ẹtọ àforíjì nb ló tàkò tọrọ sí o níbi ní bá sí wíkẹ sátọdí tẹga ẹnà kàlàrọ yìí.
1: gbogbo olówó ìròyìn tẹ̀síwájú bọ́dẹ̀ fm náà la wà náà iṣẹ́ dọ̀dọ̀ ìrírí òfẹ́ sọ apọ̀ tó kárí ayé wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ̀pà ọ̀tọ̀ọ̀tọ̀ lájẹ̀mú ọ̀tọ̀ọ̀tọ̀ lásán lóṣù sẹ́nu ọ̀tọ̀ọ̀tọ̀ náà là máa ń láǹgbà tá a bá sùn tó dọ̀gbà o jẹjẹ́ mọ̀ pé lórí ọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ní iléeṣẹ́ ìfọpo orílẹ̀ nàìjíríà wọ́n gbé lé àwọn iléeṣẹ́ olè china méjì kan lọ́wọ́ àwọn èèyàn máa ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tó jẹ́ pé ibòmíín ọrùn lọ mo wà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ jẹ́ pé wọ́n jẹ́ alẹ́ lọ́rọ̀ nídìí nǹkan tó ní dúkìá ọmọ nàìjíríà kò sí nǹkan téèyàn ò lè sọ téèyàn bá sọ náà lásọ̀ pa àgbọ́ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ló ń sọ nímọ̀ pé iṣẹ́ tí iléeṣẹ́ NPC lè wà nàìjíríà tí wọ́n ṣe nípa pé wọ́n gbé iṣẹ́ àgbàṣe lé àwọn iléeṣẹ́ olè china méjì lọ́wọ́ láti pé wọ́n bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ nípa iléeṣẹ́ ìfọpolẹ̀ wa nàìjíríà jẹjẹ́ wọ̀ pé àwọn kan ti takò wọn o ẹ̀rọ yẹn sọ nímọ̀ wọ́n ní ẹni tó gbàgbọ́ jẹ igbákejì ààrẹ wa nàìjíríà àtiku abaka tó jẹ́ òǹdíje dupò ààrẹ ẹgbẹ́ òṣèlú pdp nínú ètò ìdìbò àpapọ̀ tó wáyé lọ́dún 2023 wọ́n ní wọ́n máa fàáké kọ́rí o wọ́n ní ìgbésẹ̀ tí wọ́n gbé òpópùdé ẹ̀ka àtò bákan náà ẹni tó gbàgbọ́ jẹ́ ààrẹ fún àwọn tí wọ́n jẹ́ ẹ̀ka iléeṣẹ́ aládàáni wa nàìjíríà tó ń pè ní organized private sector of nàìjíríà alàwádìlẹ̀ òye àwọn náà sọ nímọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o àwọn méjèèjì tó yẹ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ̀rọ̀ ṣùgbọ́n tó yẹ pé wọ́n lála bákan náà ló yẹ kó yẹ pé wọ́n fìgbà lókàn ṣọjà ni wọ́n sọ nímọ̀ wípé iléeṣẹ́ olè china méjì tó gbé iṣẹ́ náà fún wọn iṣẹ́ iléeṣẹ́ tó yẹ ara pé àkọ́kọ́ ná wọ́n ní ihun tí wọ́n ń ṣe wípé kò tiẹ̀ ní nǹkan ṣe pẹ̀lú iléeṣẹ́ ìfọpo wọ́n ní iléeṣẹ́ sanjian chemical company limited pé wọ́n ní kẹ́míkà làwọn máa ń ta wípé àwọn tí máa ń ta àwọn àtíkè àwọn kẹ́míkà tó máa fi ṣe àwọn kan pé ni wọn ìkejì wọn ní iléeṣẹ́ tó jẹ́ ìkejì náà tó ní wọn tún gbé iṣẹ́ ọ̀lẹ́wọ̀n pè yẹn ní sinchenk fuso industrial park operation and management company limited wọn léyìn náà wọn lọ jẹ iléeṣẹ tó yẹ pé báyà kọkàn máa bí wọn ṣe ń gbé àwọn ọkọ àbíníṣẹ káàkiri wọn ní iléeṣẹ wọn ni wọn ní wọn ò rí tètè wà lára wọn yìí ṣe iléeṣẹ tó mọ nípa àwọn iléeṣẹ ìfọpo wọn ṣe iléeṣẹ tó tẹ wọn ní kò tiẹ̀ dáhùn pé wọn tiẹ̀ lè rí owó tó tó owó láti gbé wọn fẹ́ gbọ́ bùkátà iléeṣẹ wọn pé bí ìgbà tó jẹ́ pé àmọ̀ nǹkan tá à ń ṣe náà lójú wa àtikó abákanú ọ̀rọ̀ wọn tí wọ́n tẹ̀ jáde láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ́ pàtàkì lọ́rọ̀ nípa ìbánisọ̀rọ̀ Frank Schwab wọ́n ṣàpèjúwe ìgbésẹ̀ náà bí ewu ńlá fún ètò ọrọ̀ ajé orílẹ̀ wa Nàìjíríà wọ́n ní wọ́n dàbí pé àmọ̀ nǹkan tá à ń ṣe lọ́rọ̀ iléeṣẹ́ ìfọpo wa ẹ lọ́ka ìpínlẹ̀ ìròyìn inú ìròyìn Saturday Vanguard láàárọ̀ yìí.
0: orúkọ olóyè sẹ́yìn bọ́ ẹ̀fẹ̀ náà rẹ̀ jẹ́ kó ń tẹ̀síwájú àríṣe làríkàríkà bá ba rẹ̀ tó kárí bá sínú ọ̀rọ̀ tán náà yọ dàrẹ́ wọ̀ látún fún rọ̀ lọ sí ìpínlẹ̀ kwara àrùn lọ sí ìlú ìlọrin tí ń ṣe ìlú fìtínà fa ìlú ìlọrin tí ń ṣe ìlú jàgídíjàgan ìlú tó súnmọ́lì jẹ́nà tó ta kété síná ìrọ̀mẹ́yẹ fa súpọ̀ gbogbo àgbò tó ajẹ́kọ́ àlejòrò lágbàgbé alájì ìbánu sọ̀kọ́ndì yáyá tó ń pè lọ́rin tóbi lọ́pọ̀lọpọ̀ àwọn àjọ asọ́bodè lọ́rin wọ́n ní òbítíbitì ẹrù lọ́wọ́ àwọn onífàyàwó nípa àwọn gbà ọ́ wọ́n ní wọ́n pa wọlé ní sáà àkọ́kọ́ ní ọdún 2026 january february march wọ́n nígbà táwọn gbèsè orí wọn wọ́n lọ bí bílíọ̀nù mẹ́ta náírà níbi ìpàdé kan tá a gbọ́ pé ń ṣe ní ìlú ìlọrin tó jẹ́ igbákejì ọ̀gá àgbà àjọ náà tó ń kọjá nàájírò ọmọ ogun déyìí ọmọ ogun èyí mo pe àkíyèsí o wọn bá wa kò sọrọ ni kò pẹ kò pẹ ó ní nígbà táwọn tó wá máa owó tó àti pa títí wá àsìkò tọwọ́ pa wáyé ó lọ́nà bíi bílíọ̀nù mẹ́ta lọ́jọ́ pa àwọn pa wọlé fún orílẹ̀ wa nàìjíríà ẹ máa kú sẹ́ ọ nígbà gbàdúgbà gbẹdẹgbẹ yìí náà kà láàárọ̀ yìí fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ìlọrin ẹ̀ ń ṣiṣẹ́ fa o.
2: ohun tó ti ń dá akọ́lẹ̀ lálòpẹ́ àdúrà ló ń fẹ́ èyí tó kù díẹ̀ káàtó àdúrà náà ni o ló mọ ẹgbẹ́ rere new hope network trn fi gbé àkànṣe àdúrà ńlá kan kalẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà fún àlàáfíà àti ìṣọ́ ọlọ́run tó yè kooro fún bàbá wa ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu jàgàbá ń bọ̀gùn kẹ́mi ọlá bàbá tún bọ̀gùn kárí irinpẹ́ o bàbá ọjọ́ sunday ọjọ́ kẹwàá oṣù yìí lákànṣe àdúrà náà yóò wáyé tó ń lẹ́tàlejò ẹtù yaya jáde láti darapọ̀ mọ́ àkànṣe àdúrà fún ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu Tinubu ojo kewa osu yi na lo gbo si o la go mewa owuro tafa bale wa school leko Lagos Island ni gbagede adua the renew home network TRN no reti gbogbo wa o akanse adua yo yo enikeni sile Honorable Sheikh Muhammad Oyinlomoda Mole Director General TRN Lagos State lo lukede.

0: ẹ̀yin ẹ̀yàn wa lórí ètò olórí pápá láàárọ̀ ọ̀tún ni wọ́n ní ẹni tí ò mọ̀ bí ti ẹgbẹ́ ìsìlà ó máa sáré ikú ni ẹjẹ́ sọ̀rọ̀ nípa arákùnrin kan fún yín o Jonathan Ondubisi Anu Eke ni orúkọ ẹ̀ wọ́n ní nọ́mbà kan péré ló kù tí ìbá fi jẹ́ ₦1.2 billion nígbà tó gba nọ́mbà márùn-ún tó yẹ pé ìyẹn pérépéré nọ́mbà kan tó wá kù ó wá rò pé báwo lòun ṣe fẹ́ ṣe báyìí iléeṣẹ́ Afrimillion bí àwọn ṣe wà nìyẹn àwọn real people àwọn real chances àti moment gangan làwọn jókòó lé lórí tí wọ́n rò pé ẹ lè láǹfààní àti jẹ owó rẹpẹtẹ ₦1.2 billion tó bá jẹ́ wọ̀nyí kọ́ wọ́n ní ẹ lè darapọ̀ mọ́ the Afrimillion One Number Club wọ́n ní membership ẹ̀ wọ́n ní pé kò ganilára rárá ₦1.2 billion ní báyìí Jonathan ó ti wà lẹ́kọ̀ọ́ ó fẹ́ ní ìrírí báwo lòun ṣe máa jẹ gbádùn ayé pẹ̀lú owó yìí báwo lòun ṣe fẹ́ ṣe ó fẹ́ kópa nínú Afrimillion Weekly Live Draw léni Sátidé gangan òun ní òkópa ń bẹ̀ wọ́n ní láti gbogbo ẹ̀ lọ báwo ló ṣe fẹ́ ṣe báyìí ó ti gba nọ́mbà márùn-ún ìyẹn ti pé báwo ló wá ṣe fẹ́ gba nọ́mbà tó máa fi pé mẹ́fà tí ó fi jẹ ₦1.2 billion ẹ̀yin náà wò pé báwo ló ṣe fẹ́ ṣe ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wọn iléeṣẹ́ Afrimillion lórí ìkànnì www.afrimillions.com www.afrimillions.com ẹ kò mú nọ́mbà mẹ́fà péré pẹ̀lú ₦1,000 lẹ́ẹ̀bà máa pe aláàárù fún owó ₦1.2 billion jackpot wọ́n ní kò ó gbẹnu tán tẹ bá ti darapọ̀ mọ́ lórí ìkànnì www.afrimillions.com nọ́mbà mẹ́fà ni pẹ̀lú ₦1,000 lẹ́ẹ̀ máa wò bí Jonathan pé báwọn Jonathan ṣe fẹ́ ṣe lé ní ₦1.2 billion ṣé ó kò lọlé torí pé ó ti gba nọ́mbà márùn-ún ìyẹn ti pé nọ́mbà kan péré òun ni ó ń wá.
1: Àbí aṣíwájú là wà bọ̀ láfẹ́rifẹ́.
2: Ohun tó ti ń da akọle lálòpẹ́ àdúrà ló ń fẹ́ èyí tó kù díẹ̀ káàtó àdúrà náà ni o ló mọ ẹgbẹ́ rere new hope network trn fi gbé àkànṣe àdúrà ńlá kan kalẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà fún àlàáfíà àti ìṣọ́ ọlọ́run tó yè kooro fún bàbá wa ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu jàgàbá ń bọ̀gùn kẹ́mi ọlá bàbá túbọ̀ gùn kárí irigbẹ́ o bàbá ọjọ́ sannde ọjọ́ kẹwàá oṣù yìí làkànṣe àdúrà náà yóò wáyé tó ń lẹ́tàlejò ẹtùyàyà jáde láti darapọ̀ mọ́ àkànṣe àdúrà fún ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ọjọ́ kẹwàá oṣù

0: lọ́lọ́ kọjọ kan yẹn fans lọ́lọ́ kọjọ kan ẹ wá bọ́ bá bú ara àwọn tíìmù tẹ́ ń tẹ̀lé àwọn tó ti ṣubú lójújà tó ń já síse gbé gbogbo ẹ gbogbo ẹtí ilẹ̀ ìta àti tòkè òkun gbogbo ẹ làlàbí létí ọfẹ yóò mọ já sí létí ṣùgbọ́n ìjọ tábàjọ tábàgbajúmọ̀ tá pegede níta ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lábẹ́ ilé ná match day 37 ìfẹsẹ̀mọsẹ̀ nigeria premier football league 2025-2026 ìfẹsẹ̀mọsẹ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì tá mọ̀ sí 37 lábẹ́ ilé ni mo ti mú o kí n tó tó kọ́ lọ́jọ́ lọ sójú òkun ẹ kúkú mú ilé tí wọ́n fẹ́ sọ̀tún tòsí láì ba bìkan jẹ́ ni wa 92.9 àwa sì ní bàbá lọ́jọ́ kọjọ́ jẹ́jẹ́ mọ̀ pé abia warrior wọ́n sẹ́bàlùmọ̀ wọ́n ní kẹ́ máa bọ̀ bẹ́ẹ̀ bá tó bẹ̀ kàlíf ni wọ́n ní àwọn odò kún kàlífà kún kàlífà ẹ má bínú ìní wọ́n dojú kọ lórí pápá kún kàlífà ní ẹ rí pé kékeré kọ́ ni kéré amọ́ ẹ ń sẹ́nu ẹ ń palá lẹ́nu ẹlẹ́fẹ́ lùwà àwọ̀ tí mo fi sọ̀yà ẹ kì í ṣegun ni mo fi ń sọ nígbà tí tornadox yóò mú balẹ̀ pẹ̀lú ta ni ẹ kanami warriors àwọn méjèèjì wọ́n jọ mú nǹkan lẹ o ẹ̀yin olólùfẹ́ tabẹ́lé àti gbogbo tòkè òkun lọ́run bẹ́ẹ̀ bá fẹ́ràn àti máa wò ẹ má jókòó tì náà nípa o ẹ san jẹnẹta jẹnẹrétọ̀ kẹ wò ó bọ́lọ́ bá sì jẹ́ kí kádàrú sí ilé ore nípa lè ya ẹni ná wọ́rí wolf wọ́n máa ń wò sùnsùn wọ́n ní kano pillars ẹ jẹ́ àjọ pàdé kano pillars ẹ sọ pé wọ́n ní o à ń pe akọsu kókò náà ń yọjú bẹ́ẹ̀ ni wọ́rí wolf ní sáwọn lè ń pòwe mọ́ nígbà bá dórí pápá àádọ́rùn ìṣẹ́jú tá a mọ̀ sí 90 minutes yìí ni ó lájà láàrin ara wa ẹ mọ̀ pé kano pillar kì í de kì í sẹ́ni yẹyẹ ìkòròdú city wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọ ogun ẹ̀yìn lẹ́mọ̀ kastina united ẹ̀yìn lẹ́mọ̀ ẹ jẹ́ pàdé ní pápá wa ẹ̀yìn bá ẹ̀yìn wọ́n ní àwọn ti jẹ fùfú tó le kókókó bí akókúta nígbàtí àwọn dojúkọ kwara united ní ṣe bí fùfú lẹ́jẹ́ wàrà tó nípa ní àbí àkọrọ bí iye bí ìrà ni làwọn ti gbé mi nasarawa united àti plateau united gbogbo ẹ̀yìn olólùfẹ́ wọn pátápátá àwọn méjèèjì wọ́n jọ fagagbága wọ́n rọ̀ kíchìpà mọ́ra wọn lọ́wọ́ o wọ́n rọ̀ kíchìpà mọ́ra wọn lára àwọn làwọn faṣọ kwara united ni wọn rò pé ẹ máa ń tẹ̀sán lẹ́nu nígbà tí bayelsa united wọ́n máa wò sunsunsun wọ́n ní sẹ́ rí remaster ìpè obìrìkù tẹ́ẹ̀jẹ́ ẹ fi dà wà lágbonù nígbà bá dórí pápá obìrìkù yóò di ẹ̀kọ́ mímú ìbàdàn fún yín ni barau àti shooting star ẹ kúkú mọ̀ ìbá ìlú tó lówó kò bàdàn lẹ́rú yóò di olúyọ̀ lè ká ẹni shooting star we never carry last gbogbo àwọn èèyàn ló ti mọ̀ pé ọkùnrin ogun ìní shooting star tó bá ti jẹ eré ìdárayá bill vivo barau ẹjẹ mọ̀ntẹ́mọ̀ sọ ẹ̀yin fáǹsì wọn ẹjẹ kìlọ̀ fún wọn kí wọ́n yí pẹ̀lú ẹ̀gàn ìpè shooting star mọ̀ nígbàtí wiki tourist wọ́n máa ń wó sunsun wọ́n ní rivers united ẹ̀yin abẹ́ lómii wo ni òtówó ni rivers united wọ́n ní wo ni òtówó ni àbí wo ni òtówó yàn amúsùlọ́wọ́ ewúrẹ́ fẹ́rùn-ún ǹjẹ́ àgbájọ pàdé lẹ́ẹ̀tọ́ mọ̀ pé kékeré kọ́ ni bàbá jẹ́ fọmọ àti múra lẹ́dẹ̀ yìí gbogbo ibi kùdìẹ̀kudiẹ rivers united ibi tó kù sí akọ́nimọ̀gbá wa wọ́n ti ṣe àtúnṣe sí sórí àyí tá a fẹ́ pàdé wiki tourist ẹ̀yin ẹ jẹ́ babaláyà ẹnu kọ́ nígbà ẹ bá dórí pápá ẹjọ́ mọ̀ sí fún yín pápápá ẹ jẹ́ kí n lọ ẹ̀rí chẹ́rẹ̀ mọ̀ sí ó ṣe babogé kí ló ṣe mọ́ àwọn mẹ́ta yìí ló mú nínú ìkòròdú city náà mọ́ tó yanjú wọn ni wọ́n lọ kópa níbi unity cup tí wọ́n fẹ́ kópa níbẹ̀ ní orílẹ̀-èdè london lọ́hùn-ún àwọn tí mò ń bọ̀ ẹjẹ́ ń dá tọ́mìnà kí n tó ju àwọn orúkọ mẹ́tẹ̀ẹ̀ta síwájú torí wọ́n ní gbọ̀ngàn ni a gbọ́dọ̀ borí níbi unity cup tá a lọ sí ní london.
1: Kò sọ́jọ́ tá ajé tí ò rẹra o, àìsówó lóde, ọrọ̀ ajé tí kò bára rẹ, ìpèníjẹ́ ètò ààbò, a ṣe ọkàn rẹ láàárẹ̀, ọ̀rẹ́, má ro jìnà o, má bọkàn jẹ́, bí ẹ̀kún bá da lẹ́kan, ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o, àforítì ló lohun gbogbo, mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú. Tẹ pámọ́ṣẹ́ kí ajìjọ gbé orílẹ̀-èdè yìí dókè, àforítì àti ìfaradà la nílò o, ọjọ́ abára kọ́ láàárín o, ọjọ́ abágùn kọ́ làákọ̀run. Ìsún tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibù ní àforítì díẹ̀díẹ̀ lẹ̀dá gòkè o. Akẹ́kọ̀ọ́ ni ìwọ, oníṣẹ́ ọwọ́ ni ẹ́, oníṣòwò ni ẹ́, òṣìṣẹ́ ìjọba ni ẹ́, ìgbéga ò ti ìlọ ọ̀run wá o, tàbí ìwọ orun ode eledumare lo tin wa o si fe ka ni iforiti ati ifarada yoruba ni wo ni awusa ni igbo ati gbogbo eya to wa lori lede yi eje ka ni ifarada fun rara wa bond fm 92.9 lo ni eje ka ni ifarada ki orilede wa nigeria ko le goke agba

adájọ́ mọ̀ sí asọ̀rọ̀mọyẹ bó bá sọ nàìjíríà wà nípa abala ìkòròdú city àwọn agbábọ́ọ̀lù ti rachel ń jẹjẹ́ mọ̀ pé ọlọ́wọ́ ẹ̀mí wọn tó ṣe pé goalkeeper ni ó mú yeye nígbà tí wọ́n lọ dojúkọ alátakò wọn níbi rachel ti lọ wòran wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó mú yìí ṣe ẹ jẹ́ jẹ́ kí n kúkú ṣe ẹ jẹ́ kí n ṣàlàyé kó yẹ yín ṣe rí bí unity cup yìí zimbabwe yóò kópa ńbẹ jamaica ó ń bọ̀ wá kópa ńbẹ àti orílẹ̀-èdè india níbi wọn ti fẹ́ gba ní orílẹ̀-èdè london ni kí wọ́n padà sí bí abala ti kòròdú àwọn mẹ́ta tí wọ́n mú báyìí wọ́n ní arumala joseph ọjọ́ kan tí rachel tó fọwọ́ sí ó ní kó máa bọ̀ tó sì ayé oyedokun ó ní àwọn mẹ́yẹ àwọn pẹ̀lú michael atata ìyẹn ọlọ́wọ́ ẹ̀mú ìkòròdú city ó ní tí a bá rí ẹni sí alátìlẹyìn fún wọn wọ́n gbóná bíi kàsí nǹkan ni onítorí london tá à ń lọ orílẹ̀-èdè london tá à ń lọ níbi ìdíje unity cup yìí a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ torí wípé zimbabwe yóò kópa ńbẹ̀ àkọ́kọ́ ìbí ìsíde ìdíje náà zimbabwe lórílẹ̀-èdè nàìjíríà yóò bàtà kàngbà níbi ìsíde àkọ́kọ́ nígbà tí jamaica wọ́n tẹ̀lé nígbà tí orílẹ̀-èdè india oníṣẹ́rí orílẹ̀-èdè mẹ́tẹ̀ẹ̀ta yìí ó yẹ ká lè jẹ́wọ́ ọmọ ọkọ fún wọn ìdí nìyẹn tí rachel ti ń lọ káàkiri ó ní mo ti ṣe tẹ́ ń fẹ́ o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tábẹ́lé lọ́lọ́kan ọ̀dọ̀ kan ó ní mo ṣe tán láti máa lọ káàkiri láti mú àwọn ènìyàn kiri níbi unity cup yìí mi ò tí kó bẹ́ẹ̀ arokodare ìhànà chọ ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọn ní láǹfààní láti kópa gẹ́gẹ́ náà ṣe kọ́ sí inú ìwé tó ń kọ́ nípa eré ìdárayá murphy dúró sinmi àti ọ̀sẹ́nì àwọn ìyẹn ènìyàn lọ kópa ní kódà ẹnì kẹrin tí ò ní lè kópa níbẹ̀ awoniyi òun náà wà nínú ẹni tí ẹri chẹ́rẹ̀ sọ wípé kò ní láǹfààní láti kópa níbi ìdíje unity cup yìí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìdíje ìkálára bàbá emmanuel ọládé púpọ̀ ní ètìrẹ́ road sẹ̀sán ọmọ ọládé púpọ̀ ètìrẹ́ road onítòun bá ti rí eré ìdárayá pàápàá lórí pápá tẹ́ máa ń kọ́ yìí ṣé yorùbá wọn kọ́ ni nígbà tó bá débí ọmọ wípé kì í ṣe yorùbá ẹ jẹ́ kí n sọ fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn tí wọ́n ti gbá bí n bá ti rántí his royal majesty adéyẹmí bàbá wa his royal majesty olúwaṣẹ́gun adéyẹmí àwùṣẹ́ ìlú onígbòǹgbò wọn níbẹ̀ bá ń ka kókó àbí tẹ́ ẹ bá ń ka lórí pápá tẹ́ ẹ bá fi àsìkò ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ́ ẹ bá ti fi si kì í tẹ́ mi lọ́rùn ìní ọjọ́ kí n sáré pápá ìfẹsẹ̀wọnsẹ̀ léè tí wọ́n gbá kọjá lọ osasuna àti lẹ́sẹ̀ laventa àwọn méjèèjì laventa fi mẹ́ta ó fi pọ osasuna lẹ́nu mọ́ méjì ní osasuna tó wà ní dat nítòsí 2-3 ìní wọ́n fi kú lórí pápá jẹ́ ẹ ṣe pápá ó jẹ́ kí n bí yabara lọ síbi ìdíje germany bundesliga frankfurt àti dortmund wọ́n fi fẹsẹ̀wọnsẹ̀ wọ́n fi kó gbanlé o ṣùgbọ́n frankfurt méjì nínú mẹ́ta ìní ẹgbà kú dat nítòsí dortmund ó mú mẹ́ta kú lórí pápá ẹ jẹ́ kí n sáré pápá lọ síbi ìdíje ìtàló serie a torino àti getafe wọn mà jọ mú nǹkan lẹ ṣùgbọn getafe ó lóun ìgbà kóun kò lórí pápá lò pẹlú odo láì mú nǹkan kan lẹ ọdẹ ẹyọkan padà nínú méjì tí torino tó fi kún France League One wọ́n mọ̀ náà náà mọ̀ nǹkan lẹ́wọ́ nígbà tí Levante ó lọ pé Nantes ó gbìyànjú wípé kó gbà wọlé ṣùgbọ́n kádàrá kò ṣe lóore ayọ̀ felix òyìnbó ẹlẹ́ja ní ìlú ìsọlọ̀ oníṣẹ́ ríṣẹ́sì nígbà tí wọ́n bá tán padà wá lóòótọ́ wọ́n ń ṣubú yakata lójújà ni ṣùgbọ́n ṣẹ́sì òun náà ti ṣetán o nítorí pé àwọn tí wọ́n fẹ́ fẹ́fà liverpool ní ṣẹ́sì yóò lọ bá lálejò báyìí ṣùgbọ́n slot tọ́jọ́ manager liverpool oníṣẹ́ rí kékeré bò lóòótọ́ ìrìn ìfẹsẹ̀wọnsẹ̀ tá a bá jọ pàdé ní ọ̀la sátidé gan ni òní sátidé ti ń bọ̀ ẹ má bínú lọ́jọ́ sátidé gangan ní ìfẹsẹ̀wọnsẹ̀ yìí yóò wáyé bẹ́ẹ̀ bá ti gbọ́ ẹ jẹ́ kí n sọ fún diego simeon ọmọ sọ pé atlantico madrid ó ní gbogbo fáǹsì ẹ gbàgbé rẹ o copa de rey àti champions league ó ní odi sáà ti ń bọ̀ káàkiri tóra mu torí iṣẹ́ ilé tìró ó ti yẹ lójú òkú báwọn ti lélẹ́lẹ́ àwọn lè má ba àwọn tí ẹ lè bá ní nítorí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye tí àwọn èèyàn sọ so ó lòun máa bí kùdìẹ̀kudiẹ tó wà ń bẹ blessing tari ẹ̀ sókè jẹ́ ń dá omi mu.

0: adupe lowo olorun ba nitori pe ojo su ojo yo ade afupregede tin se yi ojumo mo ojumo tun wa le ni lagba olorun ba ojumo ere ojumo aye lo ma je fun wa o eni lojo kesan osu kesan oni lojo kesan osu karun odun 2026 lagba olorun ba eni lojo aba meta saturday adaba owo adaba omo adaba tete ku tin se bale oro eka ro sa eka ro ma eka ro eyan ore garyat belo ashiru luruko temi
1: kokoru ele se mo ebe na ro je pe o nte si wa bi ele mo bi le bo la se se ase ita latan se po bo la se lu aru ele se bo de pe a o le bo be na si ni asoro agbekele olorun oba ni an sumo do odun sumo e lodun okini ina lodun leya o klo ba ku gugu wa le ni ashiru wa bo bo ja to je ko gbo de kan ani ya loja ya loja ko to ni alaja so ta ke ni oni ki se do awon ya loja ti baba loja ko nta won loja ra na lo je ko won ta subi a je pa gude ke yo ra nkan 500 ko ta 1000 ya ni ko ye ko ru be o e ja be wo
0: lo oba odun na ebe ro olorun e ka wo sise ijoba ruwo re ran
1: gba te gidi ba tun lo bi odun naira si 400 naira awon to wa je pa awon ta npa pade mi lekun ni pade mi nayin kule ki wa ma je be olorun sa bu ala si
0: e pa malu
1: ah lo lo lo bu ala si ko ko te si wa ole tu wa ni yi pada atawon lowo bottom a kama mu ni oko kejeje bu ta ro ikete bi se wa mo bi lo ni bi na lo ko te mi je e ma ba ka lo sori eto
0: kokoru iroyin te siwaju laaro e bond fm lawa 92.9 nu we iroyin leadership weekend laaro iwo nu lori lafori fun nje je mo pe en to je akowe si ijoba apapo lorilede wa nigeria iye alagba george akume omo ati nso di mimo won ise ri bi a se man tabuku ba oruko are lorilede iwo ni ko ye ko ma ri be o olori wa ni won lorilede wa nigeria iye are bola ahmed tinubu won ni won tari awon leta pile ko si awon le ise iroyin awon si won to je awon le ise iroyin awon to n gbohun safefe won n te ba ma daruko are o ye ke ma fi gcfr His Excellency Bola Ahmed Tinubu GCFR o ye ko ma wa nbe won ni sugbon opolopo we iroyin opolopo awon so nka iroyin le kun o kin bowo fun oruko are alagba George Akume won so di mimo won ni opolopo error ti awon eyan se yi won ni on sabuku ba oruko are orilede wa Nigeria ti ko si ye ko ribe inu we iroyin leadership e lo ka ekunrere iroyin won
1: yo do ti di nation na ma to ni sabere telegram na tun gbe yi e to je alakoso fun ore ko le wa ni ko la dokita toji alausa loko akese o igba to je ko gba awon ajo to ko ijo ti awon si na oni gugu e na lo ti mo pe ke kule gbo ko so to ga do gbo ko ro fun obe igbese ti ijoba apapo gbe ni ko pe yi won ni igbese to ko lo be ni an kawe a fi gba doctor ni o en ta mo si doctor la doctor ni divu o ta mo si phd o bi pe to ba ti ka ri gba dokita to ko e ni doctor bi pe honorary ni ni bi pe kolo ba ko sa lo pe ijoba apapo mo nkan je ko won se ni oro yi to lo po wọn gbókìlì láti fi jẹun sápò ni pé ìjọba àpapọ̀ ẹkùn iṣẹ́ o alákòóso rẹ̀ ẹ̀kọ́lẹ̀ wa nàìjíríà ọgbẹ́ni tó jẹ́ aláwúsá ló pe àkíyèsí pé àpọ̀jù bọ́tìlà aṣọ mọ́ ń fa sọ́ọ́ yàwó báyìí ẹsẹ̀ bá sì ti pẹ̀jù lẹ́tà la lẹ́tà padà sọ ọ́nù náà ni tó bá jẹ́ tiẹ̀ náà mo ní ọ̀kúnkúndùn kọ́ lọ́ba kó falùbà rí ká sí
0: i. inú ìwé ìròyìn leadership láàárọ̀ tèmi wọ́n ní kó lùwà ọba má fi ṣe ni àìsàn tí ò gbóògùn àtèyí tó gbóògùn kó lọ́wọ́ àjọ kó má fi ṣe kó wa wa o ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn àjọ tó rí sí ìdẹ́kun àìsàn lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí nigeria center for disease control and prevention ncdc ọmọ ti fi ọkọ̀ àwọn orílẹ̀‐èdè wa nàìjíríà balẹ̀ wọ́n sọ di mímọ̀ pé àìsàn fáírọ́ọ̀sì kan tó yẹ pé tó fẹ́ lù gbòòrò pa àbá ìpápá ìjọba àgbà ńlá yé tí wọ́n pè ní antivirus eléyìí yàtọ̀ sí corona virus o wọ́n sọ di mímọ̀ pé ṣe ẹni kò tí ì sí lórílẹ̀‐èdè wa nàìjíríà o àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ báyìí pé àìsàn náà kò ní rápára wọ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní kí àwọn èèyàn náà kí wọ́n gbé ìgbésẹ̀ kí wọ́n mú ètò ìmọ́tótó àyíká wọn ìmọ́tótó ilé wọn kí wọ́n mú lọ́kùnkúndùn wọ́n ní àwọn àmì táwọn èèyàn máa rí tó bá ní antivirus yìí wọ́n ní ó dàbí ìgbà téèyàn bá ní ibà ni o àìlèmí dáadáa wọ́n tẹ bá ti wá rí pé kankan ṣe yín lágọ̀ ara tètè gba ilé ìwòsàn wọn ṣùgbọ́n kò tí ì sí lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ṣe rí àlùbàlà lóòrèkóòrè ta máa ń ṣe lásìkò covid-19 ẹ jẹ́ ká tẹpẹlẹ mọ́ ká bẹ̀rẹ̀ sí ní fọwọ́ wa déédéé o wọ́n ní àwọn àyíká wa náà ẹ má jẹ́ kí àwọn eku kéékèèké wọ́n ní eku gangan ló ń fa àìsàn yìí òun náà fẹ́ dàbí àìsàn ibà làṣà ni wọ́n ní eku eléyìí wọ́n ní pé tó bá ti fẹnu ba nǹkan tí wọ́n bá ti jẹ nǹkan ọ̀hún báyìí wọ́n ní lójú ẹsẹ̀ ni ó ti mọ̀ lára o tí ó bẹ̀rẹ̀ sí ní pé ìfẹ́sọ̀ ọ̀hún káàkiri gbogbo ara wọ́n ní báyìí kò tí ì sí lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣùgbọ́n ìpalẹ̀mọ́ ti ń wà pé kó má wọ orílẹ̀‐èdè wa nàìjíríà bí àwọn àjọ ncdc ṣe sọ di mímọ̀ ní ìròyìn leadership weekend láàárọ̀ yìí.
1: òṣèlú ṣáájú ẹkọ àbámọ̀rí bẹ́ẹ̀ ló tójú bá wà lójú rẹ̀ olúwẹ̀dì ní sàn láàárọ̀ yìí wọ́n ní bá àbá gbọ́mọ ilé ayẹyẹ ilé ẹgbẹ́ ìjọba àpapọ̀ nílùú èkó làwọn pínlẹ̀ ẹjọ́ ẹ̀ ní kò pẹ́ kò pẹ́ o wọn ni arákùnrin kan ọmọlédè wa jẹ́ azu joseph lórúkọ rẹ̀ kò sí inú méjì kò sí méjì ó gbé oúnjẹ nílẹ̀ wa nàìjíríà igbó ló lọ kó wá láti òkè òkú wá sílẹ̀ wa nàìjíríà gẹ́gẹ́ bí adájọ́ musa kàkà kìtẹ́ kó dá ẹjọ́ náà wọn ni kọ́ lọ rò wá o ẹ̀wù ọdún mẹ́wàá gbáko náà lọ jẹ́ pé ọmọ àlò ni ọgbà àtúnṣe o àjọ ngl làwọn pínlẹ̀ tari azu joseph náà tari ẹ̀ lọ sí inú ẹjọ́ pé nígbà tí wọ́n wò nǹkan fẹ́ kókó orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní ẹgbẹ̀lẹ́wò kó àpòògùn ọ̀pọ̀ ju o ó sì lọ bí kìlógíráà ẹgbẹ̀rún kan ó lé mẹ́tàlì ní ọgọ́sàn lóko orílẹ̀-èdè wa nàìjíríà láti òkè òkun ẹ̀wù ọdún mẹ́wàá náà ni ẹjọ́ pé yóò lò yóò lọ sí ọgbà àtúnṣe lọ wò wá bẹ́ẹ̀ ojú èkejì níṣẹ́ lẹ́tẹ̀ náà kàlà àrọ̀ yìí.
0: kókó inú ìròyìn tẹ̀síwájú láàárọ̀ inú ìròyìn leadership láàárọ̀ yìí àwọn àjọ kan tí wọ́n pọ̀ nílùú ní hope ambassador ọmọ àti ń sọ ní ìmọ̀ pé ṣe rí ìṣèjọba ààrẹ bọ́lá tinubu wọ́n ní ẹrù ìgboro wò ìgboro ní kẹwọ́ ẹ mọ̀ pé wọ́n ṣe bẹ̀bẹ̀ o lórí àwọn ètò tí wọ́n ṣe ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n sọ di mímọ̀ wọ́n ní pàápàá jùlọ lókè ọ̀yà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló jẹ́ pé ìṣèjọba ààrẹ tó ń lọ lọ́wọ́ yìí ó ní wọ́n ti gbéṣe o ní òkè ọ̀yà wọ́n ní ká rìn gbòòrò wò wọ́n ní ká lọ sí agbègbè ìwọ̀ oòrùn gúúsù òkè ọ̀yà náà bíi ìpínlẹ̀ kánò ìpínlẹ̀ kaduna ìpínlẹ̀ katsina ìpínlẹ̀ jigawa ìpínlẹ̀ sokoto ìpínlẹ̀ kebbi ìpínlẹ̀ zamfara wọ́n ní olú ìlú àbújá wọ́n ní kò gbẹ́yìn wọ́n ní ìpínlẹ̀ kebbi náà wọ́n ní kò gbẹ́yìn alūkkóró renew hope ambassador Tunde Ramon àwọn náà máa ń sọ̀rọ̀ ẹ̀dùn mímọ̀ wọ́n ní pé ṣe rí gbogbo àwọn iṣẹ́ tí ààrẹ ń ṣe yìí wọ́n ní bẹ́ẹ̀ náà bá rìn gbòòrò wọ̀ ẹ́ mọ̀ pé iṣẹ́ gidi ni ààrẹ ń ṣe pàápàá jùlọ àtúnṣe ojú ọ̀nà jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà kò síbi tí wọn tọ́nà iṣẹ́ wọn dé o jákèjádò orílẹ̀-èdè nàìjíríà ni ìṣèjọba ààrẹ Bola Tinubu ni wọ́n mú ètò mùdùmú ìjọba tiwantiwa kalẹ̀ kàkó níwèrè leadership weekend ròyìn ọ̀hún bẹ́ẹ̀ láàárọ̀
1: yìí. lọ́jọ́ bí sáré telegraph láàárọ̀ yìí the nation náà tún gbòòrò yìí leadership weekend ibo ṣe kú sí méjì náà tún gbòòrò yìí o nípa ìdàgbà ju ẹ̀kọ́ lẹ́bálẹ́kọ̀ọ́
0: ìròyìn tẹ̀síwájú láàárọ̀ inú ìwé ìròyìn the nation bákan náà wọ́n ní lórí ìgbaradìde ètò ìdìbò ọdún 2027 tí àwọn òdíje dupò lọ́tún lọ́sì tí wọ́n sọ di mímọ̀ pé èmi ló kàn ẹṣẹ́ àgbẹ̀ kínní ìwà ògbóǹtarìgì olóṣèlú tára ló ń fẹ́ lásìkò yìí tó fẹ́ lọ sojú agbègbè sọmọlú federal consistency lẹ́gbẹ̀mọ aṣojú ṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà honourable abdulhamid salawu dúlà tí gbogbo èèyàn mọ̀ sí dúlà máa ti ń gbóríyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu gcfr wọn ní tẹ́gùn ẹni bá jóore orí a máa yá àtọ́pọ̀ ẹni o wọn ní àwọn gbóríyìn àwọn gbé òṣùbà sàdánkátà fún ààrẹ bọ́lá tinubu ǹjẹ́ lórí kíni wọn sọ ní mẹ́pẹ́ gbogbo òǹdíje dupò pátápátá tí wọ́n fẹ́ dupò kan tàbí omi lẹ́nu ẹgbẹ́ òṣèlú apc wọn ní kí wọ́n lọ fún ètò ìdìbò abẹ́lé kí wọ́n lè mọ ẹni tí yóò lọ ta kọ̀ǹgbọ̀ǹkan kò sí pé kọ̀ǹsẹ́sọ̀ pé a ti yọ ẹnìkan lé ẹnìkan lórí o honourable salawu dúlà wá gbóríyìn fún ààrẹ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ń dáàbòbò ìjọba tiwantiwa àti pé kò sí pé à ń fa ènìyàn kan lé èèyàn kan lórí èyí tó ṣàpèjúwe ààrẹ Bola Tinubu gẹ́gẹ́ bíi bàbá tó mọ̀ nípa òṣèlú àti aṣíwájú rere tó jẹ́ nínú ètò ìdìbò abẹ́lé tó ń sọ pé kí wọ́n lọ ṣe èyí tó máa mú ìfẹ́ ìṣọ̀kan ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni láti wáyé fún gbogbo àwọn olùgbé Sómolú Federal Consistency honourable Salawu Dúlà jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn ètò tí àwọn ti ń ṣe lẹ́kùn Sómolú kò ṣeé fọwọ́ rọ́dà sẹ́yìn nígbà tí àwọn jẹ alága ìjọba ìbílẹ̀ Sómolú nípa ètò mímú ìdàgbàsókè báláàlú wọn ní ṣóúnjẹ arúgbó la fẹ́ sọ ni èyí tó yẹ pọ́ máa ń ṣe lóṣooṣù wọn ní ètò ìrìnlágbára fún àwọn ọ̀dọ́ ètò ìrànwọ́ fún àwọn èèyàn àti àwọn àtúnṣe ojúnà táwọn gbé kalẹ̀ ní ìjọba ìbílẹ̀ Sómolú ní yẹpẹrẹ kọ́ lè kó àsun wọn ní àwọn iṣẹ́ àkànṣe míì táwọn tún gbé kalẹ̀ ó ní gbọ̀ngàn ọ́fíìsì tí wọ́n fi pe orúkọ sínétọ̀ olúrẹ̀mí tinubu administrative complex wọn ní àwọn gbé kalẹ̀ bákan náà ni dókítà ìbíjọkẹ́sanwó primary health center wala won na isojoba awon ni oko o wa lo gbogbo omo egbe oselu APC pasa pasa tun wa ni ekun somoli federal constituency lati se shatleyin fete dubu abele to fe waye na bi are se pase ti won se di re pe won go ni o da gbogbo eto ijoba tiwa tiwa jake jado orilede wa Nigeria
1: kokoro ni se bore fe
0: o se siwaju
2: Baba ranti ojo bi eni kajo kadupe feledumare lo to o gbogbo ojo ta bi ni laye ojo pataki lo je ni gbesi aye eni lo mu gbogbo awon management and staff of agege local government gbogbo awon osise ni joba ibile agege nipinle eko latori council manager ogbeni osikoya sina olorun sogo ni won parapo ki olori ire asiwaju re oniran ojo la lamoju to pataki to nse bi omolu abi ti sese alaga ijoba ibile agege local government igbodun odun kon ni today is your birthday happy birthday to you sir executive chairman agege local government honorable abdul geniu vinod obasa omo eni ni njo ni ti wa eni fin tesiwaju lomolu abi eniyan abdul geni vinod obasa ojoba be kupo ninu warere ati warele ikopon si e ninu idagbasoke ilu agege ki se kekere rara idagbasoke awon odo lo mu babara idagbasoke ilu agege o je logun ninu gbogbo ise re lawo osise lagege local government la fi moriri olori ire alaga pataki ogbeni abdul geni vinod obasa igbodun odun kan ni bo ba lo gbodun laye eni ni ko fi se ategbo atepe lese etena ni matu kum daiman wa daulatu kun sermadan yazidu yazidu kulla yawmi ila lula ojojuma ye lo ma fi goki agba abdul geni vinod obasa bo ba lo gbodun laye eni ni ko fi se o sodun eyi o se temi tomotomo ninu ogbon imo oye alekore ala afia eyi tin tayo ashe tedumare olukede ni the management and staff of agege local government latori ogbeni osikoya sina olorun sogo council manager lo so wipe happy birthday to you sir honorable abdul ganiyo vinod obasa the executive chairman agege local government enjoy your day sir

0: tẹ́lá ni ẹbí ẹni mọ̀ ní bóyá ká tẹ̀lé oríṣọlá livestock investment nigeria limited ló mójú lè jẹ́ àìsí ẹran ní iléyàwó àkókòtà lọ́pọ̀ pọ̀ yòókù ẹran àgbò lẹ́fẹ́ tàbí nìṣòro màálù lẹ́fẹ́ tàbí ohun abìyẹ́ oríṣọlá livestock yóò bá yín rẹ ẹran tó tẹran lókè ọ̀yà lówó tí òkú pa yóò sì di wọ lẹ́nu ọ̀nà yín pẹ̀lú ìrọ̀rùn ẹ má ṣòkò ẹran ọdún lọ gà á mọ́ ẹ̀bẹ̀ oníṣọlá investment nigeria limited lọ́wọ́ ẹ̀ ọdún iléyàwó tó kàárọ̀ ìbẹ̀rù ọlọ́run ni wọ́n fi ṣiṣẹ́ kò fi bá ìwáyé lọ́rọ̀ tìwọ̀n bẹ́ẹ̀ lábẹ́rẹ́ wọn lókun di torí pé wọ́n lórúkọ lọ́dọ̀ àjọ CAC Eyan corporate affairs commission ẹ pè wọ́n sún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí láti bèrè fúnfẹ́ ẹran ọdún tẹ̀yẹ bá fẹ́ 0911-833-3200 wọ́n máa ní tiktok oríṣọlá farm nigeria limited facebook oríṣọlá livestock farm ẹ má fowó ọ̀wọ́n rọjò wọ́n ẹran ilé ayé lọ́dún yìí oríṣọlá livestock investment ní kẹran ìgbà yẹn gan lẹ́rù tó mọ̀ pé ẹran tó jowó ẹ̀ lọ ni wọ́n rà fáwọn oníbàárà
1: wọn. Bí a kò fẹ́lẹ́fẹ́lẹ́ bí ojú àjọ ẹ wá sọ pé ẹ báwọn èèyàn ra ẹran láti ibi tó ti pọ̀.
2: Akin gbogbo ọmọ ìyá wa tí wọn jẹ mùsùlùmí a kú mura ọdún iléyà ilé tí ó ń bọ kọlọdà kójọ kójọ kọba ní ayé àti àlàáfíà bí oníṣọlá livestock májèmá ṣe ní ọdọ ọdún tiwọn nìyẹn eléyìí tí yóò fi gbogbo àwọn èèyàn lọrùn gbogbo láì fẹ pẹ ẹlòmí ti wà nù ìrònú láti gbà tílé àti ku tí a ti má ìbálẹ ẹlòmí ti wà nù ìrònú tí ẹsìn yẹn bá dẹ̀ fẹ́ pé òun náà ní kéèyàn ó gbìyànjú kó pẹran tí a bá ti tẹran pa tí a bá nílẹ̀ yorùbá àwọn bàbá wa àtàwọn ìyá wa wọn máa ń gbé nǹkan kan sí ojú nígbà tí àwa ìkéré wọn nìyà bóyá ẹ fẹ́ kábàá yín rẹ̀ ọdún ẹ bá fẹ́ kábàá rẹ̀ ọdún bóyá ẹ dẹ̀ fẹ́ jẹ́ pé aṣọ ni ẹ fẹ́ kí ara àwọn ọmọ náà mọ̀ sọ́n bá wọn ìgbà táwọn náà wọn dábàá gba kíní gbọdọ̀ dópin bóun ni méjèèjì ó sì máa ṣe é ṣe ń ló fa ìgbésẹ̀ lé tí àsọpá ń ṣe yẹn àfojúsùn wa lórí ẹ̀mú báwo la ti ń ráwọn èèyàn ṣe ní ìsìn tọ́jú tílé abájú oṣù méjì bó ṣe kú àwọn èèyàn máa lọ sí north níbi tí ẹran ti máa ń chip táwọn tí wọn mọ wá tún ta nílẹ̀ yorùbá tán ti máa ń lọ ń rà so ibẹ̀ làwọn ó lọ tó bá ti dé ibẹ̀ yìí tẹ́lẹ̀kẹ́ ṣe ni pé wọ́n máa pe nọ́mbà tí àwọn èèyàn mẹ́sẹ̀jì síta wọ́n máa pè fún wọn so tó bá ti mẹ́sẹ̀jì nọ́mbà yẹn máa sẹ́ndì group link wá sí wọn ìyẹn market place tẹ́ ti máa máa rí live and direct ọjà tán fẹ́ rà so iye táwọn tá bá pè wọ́n bá wúta negotiate èló ló fẹ́ ta màálù rẹ̀ èló ló fẹ́ ta àgbò rẹ̀ ó ní 200 ló fẹ́ ta gbòun wọ́n wá ná ó yá gba 180 ó ní ọ̀dà ẹ̀mú wá so àwọn àpò stand 180 yẹn sínú market place ní tí mo kàn ṣe ń tó bá ti mo láìkẹ ẹ mo fẹ yóò wo fídíò yóò wo fọ́tò dáadáa fi ṣe ń tóhun ṣé èdè ẹran tó mọ ń pa ni ẹgbẹ́ tí wọ́n á pìkẹ́ báwọn ẹran yẹn wá jẹ́ 200 ó pìkẹ́ báyẹn ó jẹ́ 200 àbí so àwọn nǹkan tó kù tí yóò jẹ́ àdìsánà chajìjì tí ó gùn ó náà ní àkọ́kọ́ mọ́tò ò lè rin ṣẹ̀wà fún alára rẹ̀ láti nọ́ọ̀tì ní láti ẹ̀dẹ̀ rẹ̀ nísìnyí owó transport tara fún ẹran 10,000 ni ọlọ́dẹ nísìnyí nígbà tó kú tílé àpò oṣù mélòó kan tó ń bọ́ gbogbo ẹ̀dún ti gara sí ìṣòro pé ó ti wọ́n so owó mọ́tò tí ó gbé ẹran láti ìbẹ̀yẹn délẹ̀ yorùbá ó jẹ́ 13,000 naira owó mọ́tò owó làdá àti owó okùn tí a ti dẹran kúrò lọ́jà àwọn haúsá ní nǹkan kankan wọ́n lè gba ẹran 5,000 kalẹ̀ tó wù làdá 5,000 wọ́n ní ta fún ọmọ wọn tàbí lómi so owó làdá àti owó okùn tí ó mẹran kúrò lọ́jà ó jẹ́ 5,000 naira owó ìsọ ilẹ̀ yorùbá táwọn tí làbá ti dúró kọ́ fẹ́ jẹran ní káràbá yẹn mọ́ bíìlì tí ó là ní ìyẹn jẹ́ 2,000 naira lórí ẹran ẹyọ kan tó ra ó jẹ́ 20,000 naira owó iṣẹ́ oníṣọ̀lá gangan ìyẹn jẹ́ 10,000 naira torí àṣẹ ní àkóyawọ́ tó bá ran 200 lọ́dọ̀ wa sí 30,000 gbélélé ẹran yẹn jẹ́ 230,000 naira àbàdà láwùkọ ti mẹ́mẹ́ ni pé owó ẹran tó bá láàfíà lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì wa ni pé ẹran tó bá lọ́dọ̀ wa tó jẹ́ 230,000 tẹ́tẹ̀ mọ́ náà sí 350 tẹ́tẹ̀ mọ́ bẹ̀rẹ̀ 300
1: báwo wá ni wọ́n ṣe sanwó ṣé tẹ́ bá gbẹ̀rẹ̀ndé ni wọ́n sanwó fún yín ni.
2: Awúsọ̀ ni fẹ́ràn lẹ́ka gbẹ̀rẹ̀ndé kan sanwó tó bá ti rí ọjà tó fẹ́ rà tó lẹ̀ ti láìkí ẹ̀ kò tẹ̀ sanwó lẹ́ka tó kù lẹ́mọ̀ kì í ṣe pé aláfẹ́ lọ rà wá tó yẹ pé tẹ́ran bá dé tó fẹ́ wá rà ni yóò wọ̀n ju gbogbo tí.
1: Irúfẹ́ àwọn ẹran wo gan lè bá àwọn èèyàn rà tẹ bá fẹ lọ sókè ọyà.
2: Kò síwé ẹran téèyàn fẹ́ tí ò ní gbá níléeṣẹ́ oníṣọ̀lá Friday.
1: Nínú fúnra yín tẹ̀tẹ̀ fi síta ní pé ẹ pẹ̀lú ìrọ̀rùn ẹni ò náà wá ilẹ̀ gbé ẹran kalẹ̀ sí.
2: Bẹ́ẹ̀ni tẹ́ mọ̀ pé ní tílé abádé náà tí ẹran bá fẹ́ ẹran dẹ̀rẹ̀ yóò kù nílé yóò lọ sí kárà.
1: Bẹ́ẹ̀ni
2: so kárà tó bá sún mọ́ ọ̀dọ̀ wọn ibẹ̀ ni bẹ́ẹ̀ni ibẹ̀ ló ń kálukú ti lọ gba ẹran. Tó bá dẹ̀ ti sọ ẹran ní tọ́jú wọn fẹ́ ní tag number ẹran ò lè dàpọ̀ lọ́dọ̀ wa. Ẹlẹ́ẹ̀kejì ni pé company wa wọ́n ṣètò first care so wọ́n á tì tí àwọn ẹran wọn dáadáa kó tó di pé wọ́n gbéra kúrò ní mọ́ọ̀tì tí ò ní sí pé bóyá ẹran kan ti sàárẹ̀ àbí ẹran kan wà láti déwà so wọ́n á ti fún wọn ní pópá kí ẹ̀ tó yẹ kí wọ́n ṣe kán tó gbéra kúrò nínú abẹ́ wa lókun ìdánimí tẹ́lẹ̀ tí ì sì wà lọ so téèyàn bá dẹ̀ fẹ́ wa physical tó wà tí wọ́n gbogbo kò lé àwa ní social media àǹdù wa ní tiktok oníṣọlá livestock farm ó bá ń bẹ facebook wa oníṣọlá livestock farm ó bá ń bẹ.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo gan-an ni wọ́n lè pè yín sí.
2: Kọ́mọ́ pè wá kán dàkún tó dáwọ́ ti wà ní nọ́ọ̀tì nọ́mbà yẹn sáfìsì òní da. Ìgbà tó wá ti mẹ́sẹ̀jì wa ní WhatsApp a máa bá mẹ́sẹ̀jì wọn wá ṣẹ̀ṣẹ̀ ń di group link sí wọn. So nọ́mbà ilé ilẹ̀ máa mẹ́sẹ̀jì ní WhatsApp 0911833300 0911833300.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá wọn sọ̀rọ̀ bí owó alẹ́ kẹ́ ẹ lè láǹfààní àti gbọ́ wọn yékéyéké ó ní 0911833300. Ẹni tó bá sọ pé ìrọ́ni kò tí ì dáhùn tọ́wọ́ ni o ẹ dá wọn wò kí ọdún ilé àtọ́dún yìí ó lè jẹ́ ìrọ̀rùn fẹ́yìn àti mọ̀lẹ́bí yín ẹ dágbére fún àwọn aráalé.
2: Orúkọ mi ni Malam Kosim Tọ́yí Ọláyínká ọdún Ayọ̀lá sí.
3: Band FM
4: 92.9. Ẹ̀yin ká ilé ẹ̀rín wo àtàpàkó sí ọwọ́ dìlàgbà o ọ̀sán já ọjọ́ ń sàn olùfẹ́ gbogbo mú.

0: Salamu alaikum. Àwọn kọmití, àwọn jama, àti àwọn àgbàgbà mùsùlùmí ìlú Ìjíọ́mẹ́sọ̀ ń pe gbogbo èèyàn síbi ayẹyẹ wíwí láwà ní Chief Imam ìlú Ìjíọ́mẹ́sọ̀ fún lè mọ́mọ́ wa tuntun Alfa Abilé Aminu Badiru ilé ìjagun Ìjíọ́mẹ́sọ̀ lọ́jọ́ Saturday 9th May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní pápá ìṣeré Asarudin tìlú Ìjíọ́mẹ́sọ̀ lábẹ́ kábíyèsí ọba wa Mudashiru Ọláwálé Oyèwọ́bí the Amuni of Ìjíọ́mẹ́sọ̀ Fọ̀dílẹ̀ Sheikh Ahmed Aminu Layari Kọ́ṣerere Faharu Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government àti Sheikh Hassan Hussein Bàbá Àdínì ìlú Ìjíọ́mẹ́sọ̀ lára àwọn ìkànlú tí ó wà ní kàlẹ̀ ni alága ìjọba ìbílẹ̀ Iwájúwà Honorable Muritala Abiodun Oyewumi àti alága gbogbo àwọn ìmáàmù níwájúwà Aima tí wọ́n jẹ́ Chief Imam ìlú Ìwérelé Sheikh Najimuddin Badruddin Amubiaya Fọ̀dílẹ̀ Sheikh Ahmed Aminu Layari Kọ́ṣerere Faharu Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government lóṣù onígbọ̀wọ́ ìkéde yìí.
1: Kẹ́wù yìí ṣe iyebíye òótọ́ ṣe ń nábí owó ọmọlúàbí ló nínú re àwọn tó mọ báyé ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè ń fàdààmú ìgbọ́n rẹ̀ ń dáàbò bo ni ẹ̀mejì ni ó gbàwòsàn ẹni tó kẹ́jẹ́ ìṣẹ̀dá ó léwu láti tì gbọ̀ngbọ̀n ohun tí ṣẹ̀dá fààyè gbà ayé ń yí bí ṣẹ̀dá ti gbé e kalẹ̀ ẹkùn pariwo ara o ẹni tó bá tó wojú ẹkùn kó bọ́ sóde ìwọ náà dẹ́ka yí aláyọ̀ tí ṣẹ̀dá dámọ̀ ó jẹ jáde pẹ̀lú yóyó bitters ayé ìdùnnú tí ń tọ́ka Kasilera to peye so yo bitas di ayo re lojojumo ki mole ara to dashaka farao ninu aye bi re abi akara won pa lo kapa eko giri yo bitas wa lolomi gel ni capsule ata popelebe sachet loja ati le itaja ogun kaakiri orileede yo bitas ebun seda fulera to peye
0: assalamu alaikum awon ko
2: tó bá jí lówùúrọ̀ tó rẹ́rìn músẹ́ eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni nítorí wípé ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ló lò ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀rí rẹ̀ ó máa dá àwọn èèyàn lọ́rùn iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú UATD nìyẹn tọmọdé ń bẹ tàgbà náà wà pẹ̀lú tó o bá fẹ́ dènà kòkòrò yọ̀rọ̀ èyí tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ni kó lo a máa mẹ́yìn le bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀ nàìjíríà àtàjọ nafdac fòǹtẹ̀tẹ̀ ó sì lè rí ra káàkiri àwọn ilé ìtajà ọṣẹ ìfọyín eléèdú uatd èyí ó ló lè fún ọ ní òórùn ẹnu tó ládùn tó sì lálòpẹ́.

0: ẹ̀tẹ̀ síwájú láti bẹ̀ sà.
1: Ìgídà ẹ̀lẹ́kọ̀ọ́ obìnrin wọn kì í gbọ́ ohun tó kọ̀. Bámi kò ṣe bẹ̀rẹ̀ àfárígá nígbà yìí.

0: tẹ̀síwájú.
1: Gàdí yóò
0: jẹ́ gbọ́.
1: Wọ́n ní kábíyèsí, ẹ̀wọ̀n kábíyèsí pé ẹ̀yin wá ń bẹ̀rẹ̀ pé tẹ́ ẹ fẹ́ bọ̀ ọ̀rẹ́ tí mo gbọ́ ẹ̀jẹ̀ ń bọ̀ nìyẹn rárá.
0: Ọ̀dà ẹgbọ́ síwájú mà, ṣẹ́bẹ̀ àgbọ́ síwájú.
1: Ẹ̀ṣùmọ̀.
0: Yà ń bẹ̀rẹ̀. Ẹ máa dọ́gbọ́n sí béèrè. Ẹ máa sá lọ, wọ́n ní gàdí yà ọ̀jẹ́ káwọn gbọ́ nǹkan tí orin yẹn ń sọ. Kí gbogbo nǹkan tá à ń sọ lábẹ́nú làwọn ń gbọ́. Àjẹ́ káwọn gbọ́ nǹkan tí orin yẹn ń sọ. Ọ̀dà kò burú. Kábíyèsí wa tí wọ́n jẹ́ láńlọ́ọ̀dù wa ń bí. Ọba wa Kábíyèsí Ọba Adéyẹmí Olúwatóyè Àjàsà Àwíṣẹ́ ti ìlú Onígbòǹgbò. Bàbá ní alàgbà olùdọ̀tun ẹkún dayọ̀, wọ́n ní ká fún wọn ní ẹ̀bùn ẹgbàá káàdì pé látọ̀dọ̀ olóyè Àrèmákọ̀, wọ́n lẹ gbìyànjú pọ̀ jù pé ká fún yín káàdì pé. Hello sir.
2: Hello.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Orúkọ yà bẹ̀rẹ̀ sí ń pè wá. Kí lẹ gbórúkọ yín?
2: Ṣitu láti ibi tí ó bá dà.
0: Ṣitu láti ibi tí ó ṣe Rahimi Ṣitu. Rahimi Ṣitu àbí?
2: Amusa Ṣitu ni kì í ṣe Rahimi Ṣitu.
0: Amusa Ṣitu láti ibi tí ó bẹ̀ta. Ẹ náà fẹ́ kọrin ìyá ìlọ́mọ rà fún wa. Ọ̀yá o, ẹ gbáradì o. Òǹrè o. Ọ̀yá o, ọ̀yá o.

0: ẹ̀tẹ̀síwájú ẹ̀tẹ̀síwájú ọ̀yà ń gbọ́yìn.
1: Ṣé ń bẹ̀ wọ́n ní ṣe é ní ọmọ àádọ́ta ọ̀yọ̀yọ́ tí wọ́n ti bá wọn lérè ìtàkùn ìjìjìgbà tó ní mágbókè òun àjẹ̀nà ìpínlẹ̀ lọ àápàlálẹ̀ gbàdémọ̀dú iṣẹ́ ṣe. Oníkálukú kọjá sọ́mọ ọbẹ̀ sọ̀tà rọ́pọ̀ ọmọ tó yájú.
0: Ẹ̀tẹ̀síwájú mo ti dákẹ́ ẹ̀tẹ̀síwájú ẹ̀. Mo fẹ́ wo bẹ̀ mo ti fẹ́ wo bẹ̀ tẹ fẹ́ jábọ̀ ni. Mo fẹ́ wo bẹ̀ tẹ fẹ́ jábọ̀ ni. Ẹ ti ẹ̀gbìyànjú ẹ̀yin náà ẹ gba káàdì pè ṣẹ́gbọ́n. Ẹ máa gba káàdì pè látọ̀dọ̀ olóyàrí Mákọ̀. Bàbá wa àwíṣẹ́ ìlú ní gbòǹgbò ọba wa Kábíyèsí ọba Adéyẹmí Àjàsá wọ́n ní àwọn náà ní ká fún yín káàdì pè pé ẹ gbìyànjú. Ẹ ṣeun. Gàdíyà kí ló sọ kí nìkan tó sọ náà kí nìkan tó sọ o ní àwọn orin tí mo ń lò fún wọn pé wọn mọ àwọn tó ń rè ní pé kí làwọn kí làwọn bí ọlọ́run níṣẹ́ ló dájú àbí àbọ̀.
2: Pé àwọn eléyàwó èèyàn
0: mọ̀ ní ebi
2: kí làwọn
0: kí làwọn
2: bí
0: ẹ̀kọ́ ojúmọ́ kí lẹ gbórúkọ yín ọyà kẹyìn kò dé kí nìyẹn kò ṣe dáadáa ojú atẹ́gùn yẹn kò já gẹ́rí dáadáa nígbà tí ò bá sọ̀rọ̀ bẹ bá kọrin tó bá da ànímọ̀
2: bẹ́ẹ̀
0: má kàn máa ṣe kún 08132377749 ẹ kú ojúmọ́ o.
2: Ìyá
0: bẹ́ẹ̀ tó padà wá.
3: Àbínú wáyé làwà.
0: Ṣé fẹ́ kọrin fún wa?
2: Ó ní sọ̀rọ̀ sí kẹ́ lè gbọ́ dáadáa. Bí ní sọ̀rọ̀ báyìí kọ́ lè gbọ́
0: dáadáa. Kí lẹ́yìn mà.
3: Tábí èdè òní tẹ ẹ bẹ́ẹ̀ mi lẹ́gùn.
2: Ẹ kọrin.
3: Àtìkà ní akọni mò ń jẹun ní
0: kọrin. Ọ̀dà ẹ jẹ́ ká lórí mí fún yín. Ṣé ya? Ṣé ká lórí fún yín? Orin mí la máa lò fún yín ṣó ti yá.
3: Ẹ mi ò gbà.
0: Ẹ má bínú máa lẹ́bùn gbà tẹ́ bá ti kọrin tí ò bá ti kọrin kọ́ tó wà lọ́rùn kọ̀ lẹ́bùn gbà o. Ẹ kú ojúmọ́ o.
3: Ẹ kú ojúmọ́.
0: Orúkọ yẹn tẹ́tí ń pè wá. Àyè lápọ̀ rẹpẹtẹ ta ti ń lò látàárọ̀.
3: Mo jáde lọ ní bí mo ṣe wọlé náà lédè
0: yìí. Ṣé bí ẹ fẹ́ kọrin àyìnlá fún wa ni? Èyí tá a wá ti lò fún náà lẹ máa tẹ̀síwájú láti kọ.
3: Mo mọ̀. Dámọ̀ pé ìṣe ó lọ yẹn, ó bèrè láti jẹ
0: ìgbà. Kò síbi ìwọ síbi tá a lè mú béèrè wa wá, àwa la ní béèrè. Àwa sì lo ní béèrè ẹ kọ́ lẹ máa sọ fún wa pé tó ibi ìníkà ti fún yín.
3: Ẹ má
0: bínú sáà. Ẹ sáà fẹ́ kọrin àyìnlá fún wa. Bẹ́ẹ̀ ni o. Ẹ kò sí wàhálà.

0: Airtel. So are you like Bema? Ẹ tẹ̀síwájú. Bàbá wa engineer Peter tó yan ọmọ tọ́ṣọ́ small body big engine bàbá kò ní rẹ̀ yín láyé láyé ọlọ́run ọba wa dúró tì yín ọlọ́run ọba wa kún yín agbára ọlọ́run ọba aṣọ àlàtẹ̀wò aṣọ àlàtẹ̀rọ ọmọ aráyè ò ní dépò sí agbára ọlọ́run ọba àdúpẹ́ lọ́wọ́ yín àdúpẹ́ lọ́wọ́ bàbá wa Alhaji Prince Ido Onípe Johnson bí n ti ń láyé bàbá ẹ ṣe o ní òní tí wọ́n yín Evangelist Bola Odubola AK Bola Odus bàbá olómi ìfẹ́ Adeyemi Oluwa Toyin Oluwa Segun Ajasa Awise ti lu ni gbogbo ese baba gbogbo le duro ti wa Olorun ni para leyin yin awa dupe patakilo iwa le se bonde fe baba wa Alhaji Wahab Alade akosile ese o a lo le ni a ti pada lo se to bo la se Edumare 0809844410 0809844410 tabi 0708100154 07088100154 lẹ́yìn bá túnjí ọlálékan sọ̀rọ̀ túnjí ọlálékan ló kọ́ the charismatic representative dábìrì pé àpàdé lẹ́sìn tó ń bọ̀ láṣẹ Edumare ire o.
1: Yanni at Bello Ashiru lorúkọ tèmi ẹ ṣe 10:30 sí wa.
2: Ebalo jẹ Tunde lèmi jẹ dikoleya.

ìkéde pàtàkì yìí ká tó débi tí à ń lọ a ó ti kọjá níbi tá ò lọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo problems pátá ló ní solution àfi téèyàn ò bá ti dé ibùdó ojútùú rẹ̀ solution bus stop fún gbogbo àìsàn yòówù tó lè máa dà ọ́ láàmú ní ilé ìwòsàn ìgbàlódé IA&S National Medicare International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD ajá ìsẹ̀yìn lómiworo ìsẹ̀yìn lé ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́ sí tí wọ́n fi ń gùn lẹ́mìí láì ṣe ẹbọ tàbí oògùn àmọ́ nílànà ti ìgbàlódé ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà wọn ń lò nílé ìwòsàn IA&S má jẹ́ kí àwọn ìjákulẹ̀ tí o ti bá pàdé ní àwọn ilé ìwòsàn míì tó o ti lọ tẹ́lẹ̀ rí ó discourage ẹ nǹkan ju nǹkan lọ ìmọ̀ sì jìnà sí ìmọ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostic Building U-turn bus stop gangan abúlé ẹ̀gbá telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sàgámù Ìkòròdú Road Ìkòròdú telephone 0816-585-8582 IA&S àṣẹ Ọlọ́run ni.

0: Aki gbogbo yin nbi te tin gba wa lo le loko lodo. Aku samoni yi o. Lati ile ise ife Laboyin Global Concept ni ile ise to da gajia nu ka ba ni se sewage digester. Soka we gbalode, soka we ti o kin kun, ti o kin run, ti won kin ko, ti ko kin fo. Ta fi ropo ti aye ode oni. Edakun e ma ka je agbori isinu obe. Sewage digester ni ke ma se. En be re oba ni soro wa. Ohun leleyi 080-32-95-88-14 tabi 091-168-637-59 091-168-637-59 bo gba yelo ti mo wa ni asiwaju nu ka se sewage digester ki la pe sewage digester oni soka we igbalode ti o kin kun ti o kin run ti won kin ko ti o fun ni ni problem at all be ni gbogbo yin te se te ti kole sinu omi to je pe inu ra le kole si te ru n bayin lati se soka we e kon si ile ise ife Laboyin ka ba se sewage digester oto le ta ma se sile lomi oto la ma se sile gbigbe but inu omi le kole si inu ra ni e fe se soka we e kon si ife Laboyin Global Concept ka wa ba yin se gbogbo eyin plumbers te ba won sise ile gbogbo eyin engineers te ba won kole adupe be se rin fa won yan si wa adupe olorun ba ran ina lowo e ga ko me jawo duro te ba ni anybody to ba n kole lowo e ba won so pe ah sewage digester ni ki won se dipo soka we aye atijo e mo gbogbo kin kugo kirun ati gba ke ti introduce ata won yan a o disappoint yin ri awon na le disappoint yin lai subai so ba yin so yi boya yin so ka wa ye atijo e fe convert e si ta ye ode oni ti sewage digester ta nso e kon si ile ise ife Laboyin e ro ba nso wa re 080-32-95-88-14 tabi 091-168-637-59 awa ni block YK78 Kudaki Market ilu Ikoto Egbe bakona la wa ni ilu Ogijo gbogbo te ba fe ba adowopo e kan si ero bani soro wa yen ojo oni ti yin e ni sase ti laye o e ba je agbonre isinu obe o e mo pe nu ka se sewage digester a n lo waju awon to kun bo leyin wa ni a o never disappoint yin gbogbo en ke n kole lowo bayi e fe se soka we e ma se taya atijo mo e kan si ile ise ife Laboyin ka ba se sewage digester yi gbogbo en to je pe inu omi le wa inu omi le kole si ẹ̀rù ń báyìí láti ṣe sọ́kàwé ẹja bá ń ṣe digester sí àbá ń ṣe tọkàn yín máa balẹ̀ sọ́kàwé kò yẹ kó máa fún yàn ní ṣù kankan ẹ bá àdó wa ṣẹ́jẹrẹ pa o a máa retí yín o ire o.
1: Àbáyé bá ṣe ni a máa báyé yìí
2: bẹ́ẹ̀ ni
1: ìgbà bá ṣe ń lọ a máa tẹ̀lé
2: a tẹ̀lé
1: ní ayé kọjú sí bí mo ní kàyé sí
2: lẹ́lẹ́lẹ́lẹ́fẹ́
1: Laboyin Global Concept
3: ẹni tó ti kọ́lé àtẹni tó tún fẹ́ kọ́ ìròyìn ayọ̀ rèé láti ilé iṣẹ́ ìfẹ́ Laboyin Global Concept tó ń pè yín láti wá jàǹfààní modern sockaway tí a pè ní sewage digester ọ̀nà ìgbàlódé láti pa ìgbọ̀nsẹ̀ mọ́ pẹ̀lú ìrọ̀rùn à ń ṣe biofuel àti biogas tí ẹ tún lè máa yọ gáàsì ìdáná látara ẹ̀ lówó tí ò gani lára gbogbo ẹ̀yin tẹ ní sockaway àtijọ́ a lè bá yín yípadà sí ti ìgbàlódé tí a pè ní sewage digester bákan náà la ní kẹ́míkà tó lè sọ ìgbọ̀nsẹ̀ domi láìṣe ìpalára kankan fún sockaway yín ẹ kàn sí iléeṣẹ́ ìfẹ́ Laboyin Global Concept ní block YK78 Kudaki International Market Ikọ̀tún Egbe Lagos tàbí kẹ̀pẹ́
4: 091-168-6359 0803-295-8814
3: ìfẹ́ Laboyin Global Concept olóòtú sewage digester.

0: Ẹni tó ti kọ́lé àtẹni tó tún fẹ́ kọ́ ìròyìn ayọ̀ rèé láti ilé iṣẹ́ ìfẹ́ làbóye Global Concept tó ń pè yín láti wá jàǹfààní modern sokewe tí a pè ní sewage digester ọ̀nà ìgbàlódé láti pa ìgbọ̀nsẹ̀ mọ́ pẹ̀lú ìrọ̀rùn à ń ṣe biofuel àti biogas tí ẹ tún lè máa yọ gáàsì ìdáná látara ẹ̀ lówó tí ò ganilára gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní sokewe àtijọ́ a lè bá yín yí padà sí ti ìgbàlódé tí a pè ní sewage digester bákan náà la ní kẹ́míkà tó lè sọ ìgbọ̀nsẹ̀ domi láìṣe ìpalára kankan fún sokewe yín ẹ kàn sí iléeṣẹ́ ìfẹ́ làbóye Global Concept ní block YK78 Kudak International Market Ìkọ̀tún Egbe Lagos tàbí kẹ̀pẹ́.
1: 0911-686-3759 0803-295-8814
0: Ìfẹ́ làbóye Global Concept olóòtú sewage digester.
2: Ajé ń bá mi sùn, ajé ń bá mi jí, ajé máa fi mí sílẹ̀, mo fẹ́ kájọ máa gbé.
3: Gbogbo ọlọ́jà kárakáta orílẹ̀ agége àtàjẹ̀ làwọn máa ta o àárínà àárínlò lọ́dọ̀ ilébùmá rẹ̀ ìyálájẹ́ orílẹ̀ agége alhaja gbẹ́nisọ́lá ọpẹ́lóyẹrú twins food canteen ní òpópónà oyinlọ́lá ṣàṣà ìpínlẹ̀ èkó ló lásìkò ìfi kí ọba ambaliu akeem agbẹ́dẹ yìí aláìge of orílẹ̀ agége bákan náà ni wọ́n tún kí ààrẹ ọ̀nà kankanfo ilẹ̀ yorùbá land olóyè ọ̀túnba gani adams gbogbo olóyè ní orílẹ̀ agége lápapọ̀ ọmọ bíbí ìlú orílẹ̀ agége lọ́kùnrin lóbìnrin tọmọdé tàgbà ìyálọ́jà babalájé gbogbo yín pátálà kípẹ́ kú palẹ̀mọ́ ọdún ajé orílẹ̀ agége tó máa wáyé lọ́jọ́ monday ọjọ́ kejìdínlógún oṣù karùn-ún ọdún 2026 ọjọ́ kò lágbára elédùmarè àwa làwọn máa jẹjà o ọjà ò ní jẹ wá olùkíni ìyálájẹ́ orílẹ̀ agége alhaja gbẹ́nisọ́lá ọpẹ́lóyẹrú twins food canteen oyinlọ́lá street ṣàṣà lagos.
4: Láṣẹ kásẹ̀ ìpínlẹ̀ wọ́n ní níjọ níjọ láàmú ọlọ́ àràfà alálọ́bọ̀ ìdánilẹ́kọ̀ọ́ fún sí àjìlí lọ fún new crescent international travels ní àjì seminar pàápàá jùlọ gbogbo àwọn ibi tó yẹ kó ṣe pàtàkì tẹ́sí àbẹ̀wò sí ọba jẹ́ saudi arabia àti àwọn ìmísí tọrọ mọ́ sí alálàájá àti alálàájá fún ìgbáradì fún àjì ọdún 2026 ojú ọsẹ rẹ ni wọn wáyé ọjọ kẹwàá oṣù karùnún ọdún 2026 sọlọ òde ìlàgò mẹsànán àárọ ní ojúlé kanu joy avenue off osonowe àjàwọ ẹsẹ ní ìsọrọ ní ìpínlẹ èkó àdúrà wọn gbà ọ
5: lọ. nọmba mi ti ẹ fi bá mi sọrọ ní àárọ tòní tẹ bá fẹ bá mi sọrọ abẹfẹ tàtẹ iṣẹ 08233462512 ìyáwa ìyáláyọ mokinyin o ìyáwa náà gbogbo yín pátá mokinyin olé o ẹ kú palẹ̀ mọ́ ọdún ẹ má gbàgbé o owó ẹran ọdún wa ẹ ní tẹ̀ sí o aki gbogbo ọlọ́wọ́ bọ́tì ni wa aki gbogbo yín àdúpẹ́ o.
6: ẹ máa ń fọ́rọ̀ lágbà.
7: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comix, make you dey relieved.
8: Oga chemist, I beg, I need cough medicine. Where if it works, sharp, sharp.
9: Oh yeah, try Comix cough syrup.
7: Yes, so Comix get active ingredients. We will clear your cough. Just here, drink and dey relieved.
9: Comix na confirm.
7: Cough, drink Comix. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
10: Happy birthday to you. Honorable Gani Ofinna Dobasa, Alaga Ajoba Ibile Agege. Kábíyèsí Ọba Lewan Babatunde Oṣọ́lálẹ̀ Àmọ́ Akíọ́lú the first. Àwọn olórí wọn, àwọn olóyè ní Fúlàní Funfun àti gbogbo Èkó ni wọ́n kí yín pé ẹ kú oríire àjọ̀dún oríkádún yín tì ní o. Wọ́n ṣe ládùúrà fún yín pé ìgbà ọdún kan ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ Alaga Ajoba Ibile Agege Honorable Gani Ofinna Dobasa, olówó Èkó Bàfọ́ àti wọ́n jẹ́ alága àwọn lọ́balọ́ba àwọn lóyè lóyè àti gbogbo àwọn onífìlà funfun nílùú Èkó pẹ̀lú àwọn olórí wọn ni wọ́n kì í pé ìgbà ọdún kan ni o.
11: Every Muslim person gets this religious dream for his heart, though. The dream to stand gidigba in front of the Holy Kaaba. That's better dream to perform Hajj. For Tithe Bank, we carry on for mind say you go build that your spiritual journey with peace of mind, where money no go stress you at all. Tithe Bank, in partnership with National Hajj Commission of Nigeria, they bring you Tithe Hajj Savings Account, where they save and gumbodi with Sharia to help you save for pilgrimage as you fit. No rushing at all. Make you begin small. No overthink am. Just take am easy. Then see how all this dream go turn to reality. Whether na next year you dey plan for a bina future, the road to Makkah don't start today. Open account now for TajHajSavings.com or make you call 0908 0793-7417. Save for Hajj with Taj Bank.
7: You dey waka, cough fit start anytime because of smoke and dust. Use Comics, make you dey relieved.
8: Oga chemist, I beg, I need cough medicine. Where fi work sharp sharp?
9: Oh yeah, try Comics cough syrup.
7: Yes, so Comics get active ingredients. We go clear your cough. Just here, drink and dey relieved.
9: Comics na confirm.
7: Cough? Drink Comics. E dey relieve cough. If symptoms persist after 3 days, go see your doctor.
12: Band FM 92.9.

Happy birthday to you. Honorable Gani Ofino Dobasa, Alaga Ajoba Ibile Agege. Kábíyèsí Ọba Lewan Babatunde Oshoọlálé Àmọ́ràkẹ́ Olúdi First. Àwọn olórí wọn, àwọn olórí onífúlàfẹ́ funfun àti gbogbo Èkó ni wọ́n kí yín pé ẹ kú oríire àjọ̀dún orí kádùn yín tì ní o. Wọ́n ṣe ládùúrà fún yín pé ìgbà ọdún ọdún kan ni o. Tẹ́ ẹ bá ń gbọ́ Alága Ajoba Ibile Agege Honorable Gani Ofino Dobasa. Olówó Èkó Bàfọ́ àti wọ́n jẹ́ alága àwọn lọ́balọ́ba àwọn lóyèlóyè àti gbogbo àwọn onífúlà funfun nílùú Èkó pẹ̀lú àwọn olórí wọn ni wọ́n kí yín pé ìgbà ọdún ọdún kan ni o.

Lati Bond 92 FM Eko, eto to pegede ni gbogbo Lekki le.

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrá ìlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminù wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlẹ̀ wa iná ló ń wọṣọ onídàá ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

0: bẹ́ẹ̀ ni ó dára láti máa sòtítọ́ torí òtítọ́ ló máa ń gbéni lékè òtítọ́ ló ń gbé orílẹ̀-èdè lékè nínú ohun gbogbo tí a bá ń ṣe ẹ̀jẹ̀ ká máa gbìyànjú láti máa sòtítọ́ nítorí pé ogún ọdún tí rọ́bá ti ń lọ níwájú ọjọ́ kan ṣoṣo báyìí ni òtítọ́ yóò ba tí yóò sì fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ yakata nídìí èyí ẹ̀jẹ̀ ká gbìyànjú ká máa fi òtítọ́ ṣe àwọn ohun gbogbo tí a bá ń ṣe kí ìlú kó lè tòrò kí ìlú wa kó lè rojú eléyìí ni mo fi wọlé sórí ètò lónìí tí mo sì fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa dórí ètò lónìí láyọ̀ àti àlàáfíà láì gbàgbé bàbá wa nínú olúwa pastor paul akínbọ́ládé tí wọ́n jẹ́ chairman fún know your right anti-corruption ní orílẹ̀-èdè yìí pátápátá towótowó ni bàbá ni wọ́n fi ń jà fitafita fún wa pẹ̀lú àdúrà ní gbogbo ìgbà wípé kí àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ kó lè wà láwùjọ wa ọlọ́run yóò túbọ̀ máa ròyìn ní agbára mo kí gbogbo ọmọ ẹgbẹ́ know your right náà níbi gbogbo tẹ́ ẹ wà káàkiri ẹkú iṣẹ́ takuntakun gbogbo ẹ̀yìn ọlọ́pàá tí kìí parọ́ tí kìí gbaribà tí kò sí lẹ́yìn ìwà ọ̀daràn gbogbo yín ni mo kí ẹ̀yin adájọ́ wa tí ẹ̀ ń fò títọ́ ṣe ìdájọ́ ẹ mà kú iṣẹ́ takuntakun lágbára ọlọ́run gbogbo wa pátá la ó jèrè iṣẹ́ ọwọ́ wa olúwa yóò sì máa ràn wá lọ́wọ́ know your right ma ẹ̀tọ́ ẹ ní ètò tó ń lọ lọ́wọ́ lórí radio bond 92.9 fm náà la wà yìí tí ẹ ti ń gbọ́ wa ayọkúnlé ajayi mákindé lorúkọ mi tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí àkọ́bí egun mo kí ọlọ́wọ́ bọ́tìnì mi òkú iṣẹ́ ọpọlọ lágbára ọlọ́run òkè òkè ni gbogbo wa ni a jọ máa lọ tó mo kí gbogbo etí tó ń gbọ́ ètò yìí lónìí káàkiri orílẹ̀-èdè nàìjíríà pátá níbi tí ọwọ́jà radio bond 92.9 fm tó tàn kálẹ̀ dé bóyá ìwọ wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ know your right anti-corruption tàbí ó tilẹ̀ ní ẹjọ́ kan èyí tó fẹ́ gbé wá nípa ẹni tó yàn ọ́ jẹ tàbí ẹni tó lu ẹ̀ńjìbìtì tètè kan sí wa ní ọ́fíìsì wa ní 1 Dele Ara Street Dele Ara Bus Stop Abaranjẹ Road ní Ìkọ̀tún tàbí kí o tètè máa pe nọ́mbà wa 070-4967-8729 070-4967-8729 ó sì lè pe 0802-703-7390 tó lónìí bàbá wa wọ́n ti wà pẹ̀lú mi nílé agbára láti tún tẹ̀síwájú nípa àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ẹ̀tọ́ ọmọnìyàn èyí tí ó lè mú kí a má máa jìyà àìmẹ̀tọ́ àti gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tí ó lè mú kí àwùjọ wa ìlú wa orílẹ̀-èdè wa kó wà ní ìfọ̀kànbalẹ̀ ẹ jẹ́ kí n gba bàbá mi láàyè láti tẹ̀síwájú nínú ohun tí wọ́n fẹ́ bá wa sọ ẹ káàbọ̀ sílé agbára sà.
1: A dára fún yín o olóòtú mi àti atọ́kùn a lé orúkọ ti Jésù ẹ ò ní kábàámọ̀ pé ẹ ń ṣiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti gbogbo ẹni ṣiṣẹ́ ní bond fm títí dé ọ̀dọ̀ mánéjà wa ọlọ́run olódùmarè a máa dáàbò bò yín o. A sì wà lórí nuisance mo mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn a mọ ní pé ìgbà wo la máa mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ náà ìgbà wo la máa mẹ́nu kúrò ní orí nuisance yìí a lè mẹ́nu kúrò bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe lérò nítorí pé ihun tí nuisance yìí máa ń ṣe àbí wà tó jẹ́ nuisance ní ìlú tó ti fẹ́ mọ̀yàn lára ó pọ̀ ẹ jẹ́ àgbéyẹ̀wò báyìí ǹjẹ́ ẹ mọ̀ wípé attractive nuisance ni kí ẹ máa dí ọ̀nà àbí kẹ lọ ṣe swimming pool àbí kẹ lọ ṣe sí ibi tí ò ní ààbò ṣe mọ̀ wípé ọ̀pọ̀ èèyàn ló máa ń ṣe patí kódà kó ti kásẹ̀ díẹ̀díẹ̀díẹ̀ ńlẹ̀ ń sìn nígbàtí ọ̀rọ̀ patí gan ò wọ́pọ̀ mọ́ torí gbogbo nǹkan tó wọ́n àmọ́ àwọn tó sì lówó ọ̀pọ̀ nínú wọn sì ń ṣe If you are driving through around the Mushi Ushodi and the Ajogule and there are some other places, even some areas in Ikotu, in Lagos State in general, every Orishi Bitojakwe, what they call Chiasu UTT, once a massive party, it may be attractive, but it's nuisance, under public nuisance. That is just it. So, as I say, I want to Mora. You say, Lord, I won't be Wabini. In fact, I want your baby to say, I want your mama to my heel, Abari Rebabake. Listen, you are causing nuisance. What we are saying here is, you may have power of choice, or you have power over the choice that you are making, but you have no power to control the consequences of the choice that you are making. No. Ofiba, the Elakwa, Oma, the LSA. And unto my fa, take me if you will any week, I need the quantum. So I want to job about what you want for see. I want a GIA, I want uni by Miron, Lori, and we were by Jay. And I select also by a bad news about to be or to learn a good one. You understand? Koyakuri be a dacon, Katuma Loni or say, and you tell him fear or no. Ijoba se party edakun jawo ninu re, you have to stop it. You are creating and causing nuisance, though attractively, but you are causing nuisance. There are people that may want to pass that moment that may not be able to pass because there is no passage for them to drive past. You are causing nuisance. Don't discomfort other people because of the things that you are enjoying. You know, the definition has been given many times that nuisance is what is giving you pleasure but is giving others displeasure. What you are enjoying but is discomforting others. Ade ti so call on je ki won gbo iru awon ti won gba wo moto ni titi. You understand? Eyin oga awon e ba won soro e je kon ma gbo wo yen ni ibi ti won ba park si ton tin load kon to move kon gba e ti gbo mi. God bless you all. E ba wa ra le wa o.
0: A dupe lọwọ yin Olorun atubo ma fi kun imo ogbon ati oye yin
2: e tete si ikede pataki anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo ise test ni lab kaakiri e titi ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu agbo ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eyi ara yin lati ori titi de atelese wa ni alafia pipe pelu owo sikini le ofisi ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eyi ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyin e sha ti pe won sori ero ibani soro 080 83 83 8194 080 83 83 8194 Eranti pe ilera loro alafia.

0: rògbòdìyàn inú ilé máa ń ṣàkóbá fún àgọ́ ara títí ayé ni. Ọ̀pọ̀ ọmọkùnrin ló máa nílé èròǹgbà wípé nǹkan tó sọ ni láti máa orúfẹ́ ìwà báyìí tí àwọn bá dàgbà. Bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin máa ń bẹ̀rù àti lọ́kọ lọ́jọ́ iwájú. Nítorí ìwà burúkú tí bàbá wọn bá wù sí ìyá wọn lọ́mọdé. Ọ̀pọ̀ ọmọdébìnrin ni irúfẹ́ ìwà báyìí máa ń ṣàkóbá fún ní ọjọ́ iwájú wọn. Àtọkùnrin àtobìnrin, ẹ jẹ́ ká gbà láfíà láàyè láàrin ara wa. Ẹ jẹ́ ká dẹ́kun dídẹyẹ sí ara wa lọ́nà àìtọ́. Yóò ṣeéṣe fún wa o. Àmọ̀ràn rẹ láti iléeṣẹ́ Bond FM.
1: Bond FM
2: 92.9. Ago méjìlá ti kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ jẹ́ ká lọ sórí ètò òdòdó ẹ̀yẹ pẹ̀lú àtìlẹ́yìn olóòtú yẹn Balikiz Ayepola Aya Ibrahim. Àwọn ògo wẹrẹ wa ni wọ́n máa ṣe ètò fún wa báyìí. Ó ti yá.

0: Eku dede wo yi eyin ara ile ati eyin elegbe mi oruko mi ni Zainab Akinleye awa ere ni a wa lori eto ododo eye 92.9 FM eyin elegbe mi se eyin na so ede Yoruba daradara eje ki a ma gbe ede ati asa Yoruba laruge ni gbogbo igba
1: Mo fẹ́ sọ̀rọ̀ nípa aṣọ nílẹ̀ Yorùbá. Nínú àwọn ẹ̀yà tí ó yááyì tí wọ́n bá fẹ́, tí wọ́n mọ rírì aṣọ ni àwọn Yorùbá wà lágbàńlá ayé. Oríṣiríṣi aṣọ ló wà, ṣé aṣọ ìgbàlà ń dá fún ìgbà. Yorùbá ní oríṣiríṣi aṣọ tó bá ìgbà mu, bí aṣọ ìwọ́lẹ̀ tàbí ìyílẹ̀. Aṣọ ìmúròde, aṣọ iṣẹ́, aṣọ ìgbàlódé ní àsìkò ooru tàbí òtútù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aṣọ ọkùnrin wà lọ́tọ̀ bẹ́ẹ̀ ni aṣọ obìnrin náà wà lọ́tọ̀. Orúkọ oríṣiríṣi aṣọ bùbá, ṣòkòtò, gbárìyẹ, dàńdógó, ìró, kábá, síkẹ́ẹ̀tì, aṣọ àwọ̀tẹ́lẹ̀ ọkùnrin àti obìnrin. Oríkì aṣọ, aṣọ ṣe pàtàkì, aṣọ ṣe kókó, aṣọ la fi ń gbà sí ara, bí kò bá sí ẹ̀wù. Onírúurú ara làbárí, àbárí ara tó gbẹ bí igi, àbárí aláràbà tàbí igi àràbà. Bí a ṣe ń rí alára dídọ́gbìn ni a bá máa rí èyí tó ń jọ lára ọ̀pọ̀tọ́. Bí kò bá sí ṣòkòtò, onírúurú ìdí làbárí, bí kókó, bí owó, aṣọ la fi ń gbà sí ara.

videologue

0: sọ ìtumọ̀ àwọn akọ̀lọ̀ èdè wọ̀nyí. Fàrígà
1: kọ̀ jálè láti ṣe nǹkan.
0: Látẹ̀rù nípa
1: kú
0: fìdí rẹmi.
1: Rí ìjákulẹ̀.
0: Takú
1: kọ̀ láti ṣe nǹkan.
0: Àkàrà ti ṣépo.
1: Àṣírí tú.
0: Júbà ẹ̀rọ.
1: Sálọ.
0: Gbèsù gbẹgbà.
1: Àìbìkítà
0: kò rọwọ́ yọ.
1: Kò ní
0: gbọ̀gbọ́dẹkùn.
1: Àṣírí tú.
0: Tẹnu bọ́lẹ̀ kiri.
1: Ṣe òfófó kiri.
0: Forí ọkà ọ̀mú.
1: Wá wàhálà.
0: Fẹ̀jẹ̀ sínú.
1: Àìsòótọ́.
0: Pé rọ́rọ́
1: ṣe bí ẹni tí ó sùn láìsùn.
0: Ní pápá gbora.
1: Sálọ pátápátá.
0: Òtú páńtẹ́.
1: Òfo. Ẹ̀yin ará ilé, ẹ tún gba ìyẹ̀wò. Ẹ̀yin bàbá wa, ìyá wa, ẹ̀gbọ́n wa. Ètò wa òdòdó ẹ̀yẹ náà ni ẹ̀ ń tẹ́tí gbọ́ láti ilé iṣẹ́ wa Bond FM 92.9. Èrì ló kàn báyìí, ẹ máa bára ká lọ.
2: Orúkọ mi ni Sadudin Kọ̀wíọ́. Èrì lórí iṣẹ́ ni ogun iṣẹ́. Iṣẹ́ ni ogun iṣẹ́. Mo àṣìṣe ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń bẹni gíga, bí ọkọ̀ bá rẹ́ni fẹ̀yìntì. Bí ọlẹ̀ láàrin, bí ọkọ̀ bá rẹ́ni gbẹ́kẹ̀lé, àtàràmọ́ṣẹ́ ẹ̀rin, ìyá rẹ̀ lè lọ́wọ́ lọ́wọ́, bàbá rẹ̀ lè lè sílé kan, ló bá gbòdílé wọn, òtítọ́ ni mo sọ fún ẹ̀, òun tàkọ̀ bá jìyà fún, kì í lè tọ́jọ́ òun tàbá ṣe fún, nípa ọwọ́ ẹni, apá ra wá, èjìká níye kan, tá a máa fẹ́ ọlọ́run, tó bá lówó lọ́wọ́, àyà máa fẹ́ lọ́la, ẹ̀kọ́ ní pátàkì.
3: Ayẹyẹ ti tẹ́ tẹ́ tó lẹni tí rágó, ó ń parí ní sí ọ, ẹ̀kọ́ ní ìsàndọ̀gá, máa tó kọ́ dáadáa, tí ó sì rọpẹ́ ènìyàn, tó fẹ́ kọ̀ṣẹ́ ìrìn, dákùn má fàárẹ̀ wọn, ìyá ń bá fọmọ tí ó gbọ̀, ẹ̀kú bá fọmọ tí sáré kiri, má fọwọ́ gbàṣẹ́ ọ̀rẹ́ mi, máa ti ṣe ọjọ́ lọ ṣó gbọ́.

0: láti gbọ́ lẹ́nu àwọn ẹlẹgbẹ́ mi pé ká bọ̀wọ̀ fún àwọn òbí ká sì máa tẹ ìgbà fún àwọn òbí wa.
1: Tó a kì í gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ kí a má fi ọwọ́ rẹ̀ tì síbì kan. A máa ká ẹsẹ̀ àwọn ètò wa nílẹ̀ báyìí. Ẹ̀yin iléèwé tí ẹ bá fẹ́ kópa lórí ètò wa ètò ìdòdó ẹ̀yẹ ní ilé iṣẹ́ Bond FM 92.9 ẹ lè kàn sí olóòtú ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068541065 lẹ́ẹ̀kan sí 07068541065. Orúkọ mi ni Zainab Akinloye, ó dàbọ̀ ẹ̀yin ẹlẹgbẹ́ mi gbogbo.
2: Èdè Yorùbá yìí ti gbogbo wa ni, ó máa gbọ́dọ̀ bàjẹ́, torí kò sí ètò mìíràn tí a

Erege, laago meji lọsan lu e ka san akojopo iroyin londe city gbọn yin lati le se Bond FM 92.9 ikeja ipinle eko saju egbo awon koko nu e ipinle kini awon alalaju to ba ipinle eko lo si mecca odun ti bale si orilede saudi arabia ajo to nri si oja to nwo orilede yi wa fofin gbe osise won ti foran lusita pe on gba owo kobe lowo awako ajo tun ri si ilera lagbaye fi die mule pe aisan hantavirus ti se kupa eyan meta nile okere ara ile america kede jogoni laarin ukraine ati russia ekurara iroyin ohun re latenu bilkis abdurahim lawal ipele kini alalaju to ba ipinle eko lo si ile mimo ti onka won je ojile ole laadorun ole meta yen 3 lo ole laadun le meta yen 343 ti bale si ilu medina orilede saudi arabia leyin ti won gbera nirole ana lati mere fun lati mere ise hajj todun yi agun mefa koja iseju die ni balu ohun gbera ni papako ofurufu murita la ilu eko nirole ana ninu oro amir hajj ati commissioner foro abele ipinle eko ogbeni ibrahim layode ro awon alalaji na lati bowo fun ofin le saudi arabia ki won je asoju nigeria rere ni ilu ohun ogbori fun ijoba ipinle eko lori siseto igbaye gbadun ti o nje ki hajj rorun fun awon alalaji tun ba won lo asoju ajo alalaji orilede yi omoba anofin elegusi salaye pe baalu mokole logbon lo ti ko awon alalaji to le ni egberun metala lo si saudi arabia laarin ojo marun ti won bere ti baalu to keyin o si gbera ni ojo kokandilogun osu yi won ti ro awon olugbe ekun idibo suru lere kini lati gbaluku ti oludije sipo asofin ni ile asofin ipinle eko fun idagbasoke to lorin adari eto ipolongo desmond olusola elliot ogbeni gabriel omotosho eni to paro wa yi nigba to nba yara iroyin wa soro so pe awon aseyori ti desmond elliot ti se fi han pe o koju osuwon lati te siwaju gege bi asoju won fun alekun akanse ise ati mukundun ijoba awarawa kaakiri ekun idibo suru lere o pe fun atileyin awon omo egbe papa julo awon omo egbe oselu apc ninu oro ti alhaji babatunde ahmed to je kan lara awon iko ipolongo elliot so pe lara awon akanse ise to se ni ipese itansan oorun sawon opopona ki won le ma ri ina tan eto eko ofe atileyin fawon opo awon ati awon to kun die ka to fun lawujo pipe ero prepaid meter labe eto ijoba ati bebe lo awon iko ipolongo na ro awon olori egbe ati awon omo egbe oselu apc to wa ni suru lere lati gbaruku ti asoju ohun ko le tubo te si waju awon ise ribiribi to nse oludije sipo gomina labẹ ẹgbẹ oselu pdp nipinle eko omoba laja adeoye ti darapọ mọ ẹgbẹ oselu alaya people's movement apm ṣaaju ibo ọdun to n bọ ninu atẹjade to fi sita omoba adeoye sọ pe kii ṣe pe oun kẹyin si ẹgbẹ oselu pdp oni ṣugbọn oun ko fẹ ki irukerudo to n ṣẹlẹ ninu ẹgbẹ naa da oun lọwọ kọ ṣaaju ni alaga ẹgbẹ oselu pdp nipinle eko ọmọwé amos fawọlé fìdí ẹ múlẹ pé pdp ń foríkorí pẹlú ẹgbẹ apm láti di ìkan náà ó ní gbogbo àwọn tó fẹ́ du ipò gómìnà àti asòfin lábẹ pdp ni ó du ipò náà lábẹ ẹgbẹ òṣèlú apm kó má bàa sì di pé gbèdéke tí àjọ inec kéde yóò di àwọn lọ́wọ́ látàrí kámikàmikámi tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ òṣèlú pdp onídàájọ́ dẹ̀yìndé dípẹ́olú tilé ẹjọ́ gíga tó wà ní ikoyi ìlú èkó ti pàṣẹ pé kí ìjọba àpapọ̀ gbẹ́sẹ̀ lé ilé alárinrin tó jẹ́ oníyàrá mẹ́rin tó wà ní ojúlé kọkànlélógún ìkíní tí ó wà ní victoria estate ago palace way ìpínlẹ̀ èkó ilé tó jẹ́ ti ọgbẹ́ni chidiebere okeke tí wọ́n ń ṣèwádìí ẹ̀sùn mọ̀kàrúrú owó ilẹ̀ òkèrè kí wọ́n gbẹ́sẹ̀ lé lánàá ní ìgbẹ́jọ́ náà wáyé
eleyi ti ajo to ri si iwa ajabanu EFCC pe tako afurasi na ti won si ro ile ejo pe ki won je ki ijoba apapo ma sakoso ile ohun atejade tajo EFCC fi sita so pe okunrin ohun ni won fesun kan pe o lu owo ojubiti ile okere ti awon si fura pe ninu owo tori ni bijibiti to ni lo fi ra ile na tori na ki ijoba gbesele akojopo iroyin le n gbo lati le se bond fm 92.9 ikeja.

0: bọ̀ padà ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú. Adarí iléeṣẹ́ Radio Nigeria tó jẹ́ ti ìjọba àpapọ̀ Mọ̀wé Muhammed Bulama ti rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ ìgbóhùnsáfẹ́fẹ́ iléeṣẹ́ náà tí ó wà ní Ṣógúnlẹ̀ láti ṣàmúlò àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Ọ̀mọ̀wé Bulama ẹni tó pàrọwà yìí níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde tí ó wáyé nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún sọ pé ètò ẹ̀kọ́ náà bọ́ sí àsìkò tó jẹ́ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ ti gba ìgboro kan tó sì rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde náà láti ṣiṣẹ́ bí akọ́ṣẹmọṣẹ́ tí wọ́n jẹ́. Ọ̀mọ̀wé Bulama ẹni tí adarí ilé ẹ̀kọ́ ọ̀hún ọmọwé Sam Ayahu Ṣojú fún fi ìdánilẹ́kọ̀ọ́ tí ó yanrantí dá àwọn akọ̀ròyìn lójú. Ó ní ilé ẹ̀kọ́ náà kò ní rẹ̀pẹ̀tì láti máa dá wọn lẹ́kọ̀ọ́ bó ti tó àti bó ti yẹ. Bákan náà nínú ọ̀rọ̀ kọmíṣánná fọ́rọ̀ ìròyìn àti àṣà ti ìpínlẹ̀ Zamfara, ọ̀gbẹ́ni Mahmood Abdullahi rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde náà láti máa gbìyànjú kí wọ́n máa bọ̀wọ̀ fún òfin tó ń de iṣẹ́ ìròyìn. Nínú ọ̀rọ̀ tiẹ̀, adarí iléeṣẹ́ ìròyìn ìjọba ìpínlẹ̀ Zamfara, ọ̀gbẹ́ni Bọ́lú Abdullahi báwọn akẹ́kọ̀ọ́ jáde ọ̀hún yọ̀ tó sì ní wọ́n. Àjọ tó rí sí ohun tó ń wọ orílẹ̀-èdè yìí wá sọ pé òṣìṣẹ́ àwọn tí fọ́nrán ẹ̀lú jáde lórí ẹ̀rọ ayélujára pé ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ awakọ̀ láwọn ti fà lé ọlọ́pàá tó wà nínú àjọ àwọn lọ́wọ́ fún ìwádìí àti ìjìyà ẹ̀ṣẹ̀ tó tọ́. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ní ó ṣẹlẹ̀ ní òpópónà márosẹ̀ ìlú Èkó sí Bìní. Ọ̀gá àgbà ẹ̀ka Zone A ti ìpínlẹ̀ Èkó, ìyẹn ọ̀gbẹ́ni Hussaini Abdullahi, nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ pé àwọn fa ọkùnrin náà lé ọlọ́pàá lọ́wọ́ tí ó wà nínú àjọ àwọn fún ìwádìí àti ìjìyà tó gbópọn, torí pé àwọn kò fààyè gba ìwà tó lòdì sí òfin iṣẹ́ àwọn, tó sì ṣèlérí pé òṣìṣẹ́ tí ọwọ́ bá bà yóò fi mú kàtà òfin láì fi nǹkan bọ̀kan nínú. Àjọ tó rí sí ìlera lágbàáyé WHO sọ pé èèyàn mẹ́jọ ló ti farakásá àjàkálẹ̀ àìsàn antivirus dípò méje tí àwọn kéde tẹ́lẹ̀ tí mẹ́ta nínú wọn sì ti jẹ́ ọlọ́run nípè. Antivirus jẹ́ àìsàn téèyàn ń kó látara ẹranko pàápàá jùlọ eku. Ọkọ̀ ojú omi tó gbéra láti ilẹ̀ Argentina tó ń lọ sí Cape Verde láàrin ọjọ́ kẹfà sí ìkejìdínlọ́gbọ̀n oṣù tó kọjá ni wọn kò jẹ́ kó sọ àwọn èrò ẹ̀ sílẹ̀ ní ìlú Cape Verde, nítorí pé ẹ̀rù ń bà wọ́n kí wọ́n má kó àìsàn náà ran àwọn aráàlú, torí wọ́n ní àwọn tó ní àìsàn ń wà nínú ọkọ̀ náà. Ìròyìn sọ pé àwọn èrò tó wà nínú ọkọ̀ ojú omi ọ̀hún ni wọ́n wá láti ilẹ̀ America, Spain àti ilẹ̀ Gẹ̀ẹ́sì, tí àwọn tó ń wa ọkọ̀ náà sì wá láti ìlú Philippine. Àjọ WHO sọ pé àwọn mójútó bí ọ̀rọ̀ antivirus ṣe ń lọ láti lè gbé ìgbésẹ̀ tó yẹ kó má bà di wàhálà sí gbogbo àgbáyé lọ́rùn. Nílẹ̀ òkèrè, ààrẹ Donald Trump ti kéde jogún ní ọlọ́jọ́ mẹ́ta láàrin orílẹ̀-èdè Russia àti Ukraine lẹ́yìn táwọn méjèèjì fẹ̀sùn kanra wọn pé àwọn olùdá òfin jogun omi, èyí tí wọ́n kéde fún ayẹyẹ ìjáwé olúborí Soviet Union lórí Nazi ilẹ̀ Germany. Trump sọ pé lára ohun tí jogun omi ọ̀hún tó kó sábẹ́ ni pípàrọ̀ àwọn ẹlẹ́wọ̀n tó tó ẹgbẹ̀rún kan láàrin orílẹ̀-èdè méjèèjì. Ààrẹ Volodymyr Zelensky ilẹ̀ Ukraine àti akẹgbẹ́ ìtilẹ̀ Russia sì sọ pé àwọn faramọ́ òfin tó di jogun omi náà. Ìròyìn wa fún tọ̀sán ni kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kòkòrò ẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìpele kíní, àwọn alálàájú tó bá ìpínlẹ̀ Èkó lọ sí àjùtọ̀ ọdún yìí ti gbéra tí wọ́n sì ti balẹ̀ sí ilẹ̀ Medina, orílẹ̀-èdè Saudi Arabia ní ìgbáradì fún iṣẹ́ àjùtọ̀ ọdún yìí. Àgọ́ mẹ́fà kọjá ìṣẹ́jú díẹ̀ nírọ̀lẹ́ àná ni bàálùú wọn gbéra tí wọ́n ní ó kó àwọn èèyàn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ òjìlé lọ́ọ̀dún ó lé mẹ́ta, ìyẹn 343, tí wọ́n sì gbìyànjú láti máa kó àwọn tó kù. Àjọ tó rí sí ohun tó ń wọ orílẹ̀-èdè wa sọ pé òṣìṣẹ́ àwọn tí fọ́nrán ẹ̀ jáde pé ń gba owó kọ́bẹ́ lọ́wọ́ àwọn awakọ̀ ni àwọn ti fà lé ọlọ́pàá inú àjọ àwọn lọ́wọ́ fún ìwádìí àti ìjìyà ẹ̀ṣẹ̀ tó gbópọn, tí wọ́n sì kìlọ̀ fún àwọn òṣìṣẹ́ tó kù pé ẹnikẹ́ni tó bá wu ìwà tó tàpá sófin iṣẹ́ ṣíṣe ni yóò fi mú kàtà òfin. Àjọ WHO tó rí sí ìlera lágbàáyé sọ pé èèyàn mẹ́jọ farakásá wàhálà àrùn antivirus, tí ó sì jẹ́ wípé mẹ́ta nínú wọn jẹ́ ọlọ́run nípè. Wọ́n ṣàlàyé pé àwọn mójútó bí ọ̀rọ̀ àrùn náà ṣe ń lọ fún ìgbésẹ̀ tó yẹ. Nílẹ̀ òkèrè, àfitòyìn lé sí pé ààrẹ Donald Trump kéde jogún omi láàrin orílẹ̀-èdè Russia àti Ukraine ọpẹ pàtàkì lọwọ Wydad Fagbo tó jẹ olóòtú ìròyìn inú Bilkis Abdulrahim Lawal mo wá sí ìbọyín ẹṣẹ ẹṣẹ ń tẹ́tí sí wa.
1: Edumare lojiri ewa fakuko.
2: Edumare lojiri ewa fakuko.
1: Oba oke lojiri ewa fakuko.
2: Edumare lojiri ewa fakuko.
1: Nibi kakeje ati

0: akẹ́rọ pé ẹ̀ka àsán ẹ̀ka àbọ̀ sórí ètò ìrìn tí a yọ̀ ní ìkànnì bond fm 90.9 rédíò alára àgbà ìdá ẹ má gbàgbé pé ibi tá a roko tì sínú la máa fàbọ̀ sí níjẹ̀ ẹjọ́ agbàlejò abilékọ abigail rotimi tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa ìpèníjà tí àwọn obìnrin tó bá ní ìpèníjà ara máa ń kojú eléyìí tí kìí jẹ́ kí wọ́n tètè dé ibi tí wọ́n ń fẹ́ ọlọ́kanòjọ̀kan àwọn ìdẹ́yẹsí ni àwọn ẹ̀gbin tó ń rẹ́ àwọn obìnrin tí yàrá pèníjà gbogbo ẹ̀ ni abilékọ abigail rotimi ni wọ́n ń bá wa sọ níbi tí a fẹnu ọ̀rọ̀ jóná sí níjẹ̀ ẹjọ́ náà níbi ọ̀rọ̀ arábìnrin kan tí ó jẹ́ ẹni tí ẹ̀yẹ ti pèníjà ṣùgbọ́n ọkọ rẹ̀ tí òun ò ní ìpèníjà kankan ó wá yani lẹ́nu ohun tí ọkọ náà ń fojú obìnrin ọ̀hún kàn lẹ́yìn ìgbà tó wọnú ìgbéyàwó tán kí lohun tó ṣẹlẹ̀ sí àwọn ìṣẹ̀lẹ̀ míì wo ni abilékọ abigail rotimi tó fẹ́ sọ fún wa kẹ́yìn aráàlú lè ba kára má sì kí ọ̀rọ̀ àwọn ènìyàn tí ẹ̀yà ara pèníjà jákèjádò àgbáńlá ayé abdulwan sayin salahudeen ọmọ tó mọkọ lórúkọ tèmi ń jẹ olóòtú ètò yìí náà ni alhaji morufa adéjì olúyege lórúkọ alàgbà joseph wọlé dẹẹmọ olóògbé là ń kíra wa káàbọ sórí ètò fún ti tọsán tèmi ajá ká darapọ mọ abilékọ abigail rotimi ó ti yá o.
1: ó wá ń lo advantage pé tọmọ yẹn bá ń ké ìyá òdì
2: gbọ ìyá òdì gbọ ọmọ ń ké adé máa ṣe ìyá kò máa gbọ́ ọmọ ojoojúmọ́ ló máa ń gbé lọ sí ilé ìwòsàn pa ara ọmọ yìí ń gbóná adé máa sọ fún àwọn àtàjọ wa pé ọmọ òun máa ń gbóná ní òrèkóòrè àwọn kí ló ń ṣe ọmọ ẹ tó ń gbóná kò mọ ṣùgbọ́n nígbà tó náà máa mú
1: bàbá
2: yẹn ń jọ yẹn ìyá tún ti wà nílé ìwẹ̀ bó ṣe máa ń wẹ̀ ó tún ti ń ṣe nǹkan tó ń ṣe pẹ̀lú ọmọ tó bí nínú ẹ̀ bí ìyá ìyàwó ṣe wá wọn wálé nìyẹn ìyẹn ò dẹ̀ kanlẹ̀kùn ó ṣàkọsílẹ̀kùn ó ba lórí nǹkan tó ń ṣe nìyẹn bá pariwo síta lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti fi sínú jail àwọn lagos state office of disability affairs wọ́n dá sí i wọ́n dẹ̀ rí pé wọ́n fi ìyà tó tọ́ àti èyí tó jẹ́ wọ́n fi jẹ́ arákùnrin yẹn
1: kò ní bọ́ọ̀lù
2: ó ti ṣe wà nínú jail di bá ṣe ń sọ̀rọ̀
3: báyìí alu extra lágbára ọ̀nà.
2: Bó ṣe jẹ́ pé àwọn òbí ọkùnrin yẹn wá ń lò ó pé ara nǹkan táwọn òṣèfẹ́ fẹ́ àwọn èèyàn tó nípèníjà lélẹ́yìí ò sórí nǹkan tó ṣẹlẹ̀ báwọn pa ṣé.
1: Àwọn òbí ṣe ẹ mọ̀ bínú o torí tí ẹ bá wà ní right sense ṣe bí àṣà àwọn olóògbé tí ọpọlọ ẹ bá wà láàyè tó yẹ kó wà ṣé lè ní ṣe pẹ̀lú ẹni tí ẹ̀yà ara pèníjà àbí ìwà ìbàjẹ́ tọmọ wọn ní lọ́wọ́ tó yẹ kí wọ́n kéde ẹ̀ fàyè kan bá wa gbọ́ tí ó tó bá jẹ pé ẹni tí kò ní pèníjà ara náà lọkùnrin yẹn bá fẹ́ tó dẹ̀ ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún un tí wọ́n á sọ pé ìdí táwọn fi ní kó mọ̀tì ẹ̀ níyàwó rárá lélẹ́yìí nǹkan nìyẹn ṣé a tún rí mi.
2: oríṣiríṣi ló wà náà ẹgbẹ́ jẹ́kẹ́ dánú dúró.
1: ẹ ń sọ ọ̀kan lẹ́ẹ̀kan nípa olórí ìlú kan táwọn àtúnfẹ́ mú gbé
2: ẹ nílùú Ìkòròdú nìyẹn. Wọ́n bá ẹni tí ó ní pèníjà náà wọ́n rèpọ̀ ẹni gbàtọ́lẹ̀ bá fi tipá bá ní àjọṣepọ̀ tán tí ọ̀rọ̀ di kan tí gbogbo òní gbọ́ tí wọ́n kó wá sí iléeṣẹ́ wa ní Lasoda ní ọ́fíìsì wa ní Aláhúsá.
1: Lagos State Office of Disability
2: bẹ́ẹ̀ ni
1: iléeṣẹ́ tó wà fáwọn ènìyàn tí ẹ̀yà
2: ara pèníjà ṣe pèníjà wọ́n dá sí wọ́n dẹ̀ ṣe bó ṣe yẹ kán ṣe ṣùgbọ́n àwọn ọba àti àwọn aráàlú yẹn wọ́n padà wá bá wa lẹ́yìn pé káwọn gbówó fún wa ká gbàgbé ṣe bọ́mọ tó ní pèníjà náà ni kò ṣàǹṣe ń pé ọmọ òun gbọ́ dìdìrín sí ẹni adẹ̀ ni ẹ ṣe.
1: àwọn tọrọ bírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sáwọn
2: tó yẹ fún ọmọ tí wọ́n bẹ̀. oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ ní ìgbàkúgbà bẹ̀
1: sí agbọ́lọ́wọ́
2: ìjọba ìpínlẹ̀ èkó àgbówó lọ́wọ́ wọn o nígbà tó gbó fún àgbówó lọ́wọ́ wa ni pé justice gbọ̀ngàn la fẹ́ ìjọba ìpínlẹ̀ èkó dẹ̀ bá wa mójútó ẹni yẹn náà wọ́n dá ìdájọ́ tó yẹ fún lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà jẹ́
1: òun náà wà lọ́gbà ẹ̀wọ̀n
2: bẹ́ẹ̀ni
1: ọlọ́run ajú bí dáadáa kábàádúgbọ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn ènìyàn tí wọ́n máa ń dúró nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ fún àwọn ènìyàn tí ẹ̀yà ara pèníjà ẹ wá jẹ́ kí a wo àwùjọ wa àwùjọ wa jẹ́nẹ́rálì onírúurú àwọn èèyàn ni wọ́n ń gbé mẹ́ bí ojú wo àbí ipò wo ni àwùjọ fún bá àwọn ènìyàn tí ẹ̀yà ara pèníjà lò ṣọ́nà tó tọ́ ni àbí ọ̀nà tó kù díẹ̀ káàtó.
2: Bóyá kí n sọ pé méjèèjì ni ìdí tí máa fi sọ pé méjèèjì ni pé ó wá wà lọ́wọ́ ìwọ gbọ̀ngàn tó nípèníjà báwo ló ṣe gbé ara ẹ sí tí o bá ṣe gbé ara ẹ làwọn èèyàn náà ṣe máa gbé ẹ fún àpẹẹrẹ nísìnyí àdúgbò tèmi ń gbé máa ń jẹ́ kó mọ̀ pé nítorí pé mo ní ìpèníjà mi ò kì í ṣe oníbàárà mo ń ṣẹni tẹ máa fún lówó máa ń jẹ́ kó mọ̀ pé kinní yìí ẹ̀tọ́ mi ni mo dẹ̀ gbọ́dọ̀ gbà máa ń jẹ́ kó mọ̀ pé kinní yìí ó yẹ kẹ́ ẹ ṣe fáwọn tó ní ìpèníjà ara kan de se fun wa be tin pe ka wa wo npe boya ona wo lo ngba e to ba se riyan na lo se ma gbeyan ti yan na ba se se na se ma se yan
1: laarin gba ti isele to sele si yen sele si akoko ta wa yi se awujo wa nlaju si nipa ibawon eyan ti eya ara rape ni ja lo ni abi oju kan na lo se wa
2: a se loju kan na iya to ti nwa ati nri orisirisi apere to nso npe iyato tin wa awon ngo kankan tin dide won tin create awareness fun awon to ni ipenija ara to de ta de tin ri pe okay ati nri yato looto latara won
1: ki wa ni ona won lero pe awujo tabi ijoba ni fi ro awon ti yara npe ipenija lowo
2: ara iko to le fi ran won lowo na ni pe akoko let them be inclusive gbogbo nkan to ba nse ko mo npe awon kan wa to ni ipenija ara boya awon ko le ni o boya nse anything no ko mo pa ile ita ba ko agbodo fi ram sin tori awon ti won ni ipenija ise ta ba ko agbodo fi signage sun tori awon to ni ipenija oju abi awon to je odi ba bo se ma wulo fa awon na gbogbo nkan to ba nse ko wa inclusive pelu e ko ma se pelu pe awon ni awon to ni ipenija ko de ma pe won si gbogbo decision making ko se pe to ba ti di ko fe pin rice abo fe se kankan ni ko ni ko ma pa awon to ni ipenija ara
1: o se te ara pe ipenija ni je ko empowerment wo ko ja se pe re si
2: ko ni o fe se empowerment fun won e lo ra which e to wulo fun won let them be inclusive e pe won nothing for us without us lo ma so e pe won pa a fe ra nkan ti e ma fi rin fun yin
1: iyan ki ma ra o bi alara
2: be ni iru ko wo la le ra ba o la se ma ra wa le salaye fun yin be te ko lo si oja e lo ko which e ti e pe awon to wa ni hospital lo nlo because orisirisi ni which e yen abi e lo ra nkan ti ko wulo fun won won ma won pa se bi awon to ni pe ni jara nene ti da ba ti fun won na ko gba ni iro ko ye ko ri be yen o ye ki awareness be ma wa nipa awon to ni pe ni jara
1: the best there so yen e ma to do mi yan mi lebo iye gan o ye ko de bi oro oselu ta ni ka wo lowo lo ni Nigeria ni isin gege bi mo se gbo eni to je alaga igbimo to ni se awon eyan ti e yara pe ni jara ni le igbimo asofin ba pa julo asoju sofin temi gbo emi o lero pin honorable yen o ni ipenija kankan e so ni si pe nothing for us without us nje o ye ki awon egbe oselu kan won ti e mama fi abala le senator melta lo nlo lati ipinle kankan o ke yo kan te je n tun ni ipenija ara honorable mefa lo nlo lati ipinle yi o kan bi meji nbe je eni to ni ipenija ara seyin o lero pe o ye ka je tin pelebe mo le je awon egbe oselu kankan ko won faye sile fun awon eniyan ti e ara pe ipenija
2: bẹẹni o yẹ kọ fàyè sílẹ fún wa torí mo ṣe ni àti ìdẹdẹ báyìí a ṣe ń sọ náà ni a ṣe ń bá wọn sọ pé òkè ẹ ṣe báyìí a ṣe báyìí wọn ní ẹni gbìyànjú bẹẹ tí mo fẹ sọ pé ìpínlẹ èkó nìkan ni mo rí pé wọn fẹ wò pé ẹ jẹ ká mú àwọn tó nípèníjà like special leader tó ń ṣe fún wa sí ọnàrẹbù afọlábí dàda ó nípèníjà ara àwọn fún wa wọn lè wá ṣèlérí fún èmi wọn ṣèlérí fún gbogbo àwa tàwa nípìnlẹ èkó pé àwọn á make sure pé each local government àti SCDA ó ní àwọn tó ní ìpèníjà ara as LGA officer àti SA okay, special advisor to people with disability tàbá wo like badagry ní sí ẹni sọ mú ẹni tó wà lórí wíṣẹ ẹni ẹni sá mú dáadáa ní honorable raji barnabas abiodun ní ọlọrun dá nínú local government 57 a ṣáà rí pé bóyá ka sọ pé àwọn bíi márùn-ún péré
1: lọ́dún ẹsẹ̀ special people wọ́n ti gbìyànjú
2: àwọn ọ̀gbìyànjú bẹ́ẹ̀ sì honorable afọlábí dàda ti promise wa pé òun máa ṣiṣẹ́
1: lébẹ̀
2: àwọn ni special leader sí apc
1: nínú ẹgbẹ́ òṣèlú
2: apc
1: kò wá ti wọnú ká jẹ́ kó wọnú ìjọba pé kò di dandandandan pé assembly lagos state àwọn 40 náà wà ń bẹ o inú 40 yẹn jẹ kí márùn jẹ ni tí ẹyà ara pé ń jà ń bẹ o.
2: ó dẹ̀ jẹ́ obìnrin náà kò ṣe ní ṣe ń mú obìnrin náà.
1: rẹwà àwọn ẹgbọn máa ń mú gbogbo ẹgbọn ara wọn náà ni àtọkùnrin àtọkùnrin torí pé ìyàn kì í máa ráhọ bí alára ẹlẹ́dùn ún lámù yẹ ẹ má jẹun lómi ẹnu ara ẹ pálá yàrá sọ pé ìyàn ó máa ṣojú èèyàn ó yẹ kó jẹ ẹni tí kìíní yẹn ń ṣe gangan àbíkílẹ̀ lérò pé mo
2: mú
1: kí ọlọ́run kó wà pẹ̀lú wa ẹ wá jẹ́ ká máa fi ilé ìkásẹ̀ rẹ̀ nílẹ̀ díẹ̀díẹ̀ kí ni yóò jẹ́ ìmọ̀ràn yín fún àwọn òbí tí wọ́n ní ọmọ tí ẹ̀yà ara pè níjà àti ọmọ tí ẹ̀yà ara pè níjà gangan fúnra ẹ̀.
2: ìmọ̀ràn mi fáwọn òbí sọ ni ọmọ tí ẹ̀yà arápènijà ni pé kọ́ má tì wọ́n mọ́lé kọ́ jọ kọ́ bá gbé wọn síta bá ṣe ń sọ iná tó à ń pariwo àwùyẹ náà ṣe ẹ jẹ́ kó jẹ́ kó dé grassroots kọ́ yé tì wọ́n mọ́lé mọ́ èmi àti obìnrin kan jọ ń gbé nílé nínú compound kan náà mi ò mọ̀ pé ó ní ọmọ tí ẹ̀yà arápènijà ìtọ́ tó wá jáde lọ tó ti fi palox ẹ̀nà ọ̀nà wọn mọ́ rí pa ìkọ́kàn dánú léru nígbà tí màá fi tó máa fi dé rọlẹ̀ mo ní madam èèyàn kan wà nílé yín tó ó ṣẹ̀ṣẹ̀ wá ké ó ní àkọ́bí òun nìyẹn ó tì mọ́lé ọmọ tó ti wọ 40 years kò lọ síléèwé kò lọ sí nǹkan kan wọn ò jẹ́ kó kọ́ ẹ̀kọ́ ẹ jẹ́ kó mọ̀ pé èèyàn ní ìpèníjà ara kò ní pé ó ti tọ́ fún ẹni náà in fact èmi máa ń fẹ́ kí àwọn èèyàn tó nípèníjà ní ibi tèmi lágbègbè tèmi ń gbé tí mo ti jẹ́ olórí wọn bẹ̀ ní àgbàdo òkè odò máa ń jẹ́ kó mọ̀ pé kí gbogbo wọn ní iṣẹ́ tó dá lọ́wọ́ because wọn kì í ṣe àtọ̀rọ̀ bára then ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó wá jẹ́ àwọn tó nípèníjà gangan kó wà bold kó béèrè fún ẹ̀tọ́ wọn kí ní ìyẹ̀ ẹ̀tọ́ mi ni mo lọ sí bí a ti mo fẹ́ wọ mọ́tò wọn tò síbẹ̀ mo dẹ̀ tí mo pẹ́ tọ́ mi ni láti wà níwájú wọn ò dẹ̀ ní kí wọ́n síwájú mo dẹ̀ lọ síwájú fún mi pé mo gbọ́dọ̀ wà wájú torí ẹ̀tọ́ mi ni with that wọ́n mọ ẹ̀tọ́ wọn wọ́n mọ àwọn nǹkan tó yẹ kán ṣe àti nǹkan tó yẹ kán ṣe so kọ́ máa sàn pé bóyá ẹ̀yà ara pè mí níjà mo ní láti dákẹ́ àbí ojú ń tì mí kọ́ jáde kọ́ béèrè fún ẹ̀tọ́ wọn kọ́ dẹ̀ wà bold láti ṣe nǹkan tó kọ́ wà courageous kọ́ nǹkan tó bá fẹ́ kán ṣe iléèwé ni mo fẹ́ lọ máa lọ nǹkan báyìí mo fẹ́ dà máa dà kọ́ dẹ̀ kọjú mọ́ iṣẹ́ tó pé iṣẹ́ ọwọ́ náà ni kán ṣe.
0: Ètò ìrètí ayọ̀ náà ni ẹ̀jẹ̀ ìgbádùn rẹ̀ ní ìkànnì Bond FM 92.9. Bí ètò yìí ṣe lọ, ẹ ó tún láǹfààní àti máa wo lórí Colorful Presenter lórí Facebook nìyẹn o. Colorful Presenter. Àwọn àlejò tá a bá ti ń gbé wá, ẹ mọ̀ bá wọn pàdé lórí ẹ̀. Ẹ tún lè tún gbọ́ lórí Facebook page wa, Colorful Presenter. Ganiyat Ashiru Bello lọ́lọ́wọ́ bọ́tì lágbàgbé Dókítà Tunjí Ọlálékan. Ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò. 08030428183 08030428183 àwọn bá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Lagos State Office of Disability Affairs Lasuda fún ìgbésẹ̀ tí wọ́n gbé lórí àwọn ènìyàn tí ó dàbí ẹni pé wọ́n kojú ìṣòro tí abilékọ Rotimi mẹ́nuba. A ó pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò yìí o Abdulrahman Salahuddin ọmọ tó mọ̀ kọ́ lórúkọ tèmi jẹ́. Odo do mejo.

0: olukaluku wo lo ti ni ti ti e lara ah ko se ni ti oni ti e lara o kokor alate to n tate ni owo alate to n tate ni tete popo abondo lohun salaye olukaluku olukaluku lo ni ti e lara o mo ni temi eyin na ni ti yin mo dupa lodo olohun o mo ki gbogbo eyin ara ile mo ki gbogbo eyin te n gbo mi patapata ege nbe yo lati ori gbogbo eyin kabiyesi te n gbo mi ni dede asiko yi mo ki yin o kabiyesi o kadepe lori ki bata pelese ki o kere kodo kini o mo yi ko so mo yi ko si o ani wa yin ti lo ni tumo yin lori mo ki gbogbo eyin bale te n gbo mi patapata ni gbogbo bi kibi te ti n gbo mi patapata podogodo ko bada pe ma daruko bale kan mi ni daruko bale kan kara o le mo ki gbogbo eyin bale te n gbo mi ekoto ni yara ekoto ayikale eni seti ma ki gbogbo iya mi patapata ngba se je pe iya mi to bi mi tan to deje le mi lori to bi mi tan to wa gbe mi leyin lowo teyin mo wa nto mi oja te fi pon mi ko ni ja inshallah bi kudira sila mo ki yin o mo ki gbogbo eyin ajo je dede mo ki gbogbo eyin to je pe ju mi lo mo keyin teyin emi na ju lo mo ke gbon mo ka buru mo ki gbogbo eyin to je pe tin pede lataaro ko to di pe mi pe igba te yo ti si pe yen o de mi na loju pe mi na ni si pe ota ba yo mi olaide olohun o je ohun loruko todo temi eh awa ni ile ise 92.9 bond fm awa ni baba won e adekunle fajui ibe lawa oni gbogbo lo n pe bi o awa lo yeto yiwu mi lati ile ise 92.9 bond fm ba se ma wa ni en gbogbo ojo saturday etuntun ni saturday keji ninu osu yi o tin ton lonu owo to ba n fi oni ma fi gbagbe dola ke so ko ma se leni ma se lola tete mura sifa n ton lonu o ba so ya si lati mama gba pini ye o ti to nbo lo ma da si meji pe hey ati ma tun ni odun titi da si meji ah ani dam gbogbo e te n bo wa ninu moto se bo lati pasi ni eyin oni danfo e ma dani kan je ora yin soke die ma je ko ti stop ara ni moto te ba pe lo si pati ni e ba mu nkan bo to ba le pe ti n bo e ba mu nkan bo eni ba o le se fe ri mi e mo se saki wa
1: atenu
0: eh ko si wala re ba latenu ni mi ko si wala ki sha ti satenu ko ti da
1: mo ke yara le ni bi te tin gbo wa ori iduro ni ori ijoko ni ori busun ni mo ki pe ofa osan gangan ko ni ba yin ai ka bo so re to wa ito yin eyi hun mi lori ko ni 92.9 bond fm beni eyi hun mi ko wore mi ete yi to hun emi na to wore mi ko ti e gbodo hun mi torí ẹ lè mi ṣe dúdú tóun ṣe pupa orúkọ tèmi yí padà èmi ọmọ yìí ṣèkí náà tó yegbélé àkísọdé bẹẹ ni ṣé kí n sọ
0: ìyàwó 30 minutes fún olúmaìtì
1: olówó
0: kò tẹ tún pé 30 minutes
1: olówó orí mi olúmaìtì
0: okùn 20 minutes
1: mi ní white okùn wálé
0: agbára fọkọ balẹ kí ni ọkọ náà ni o ti máa kíìsì ẹ látọkàn bẹẹ yẹn náà ni kò gbọdọ agbára fọkọ balẹ mo wà èèyàn kò lè gbélé mi gbóná iwọ lo wu emi
1: olúmọ ìsìn ló dẹ̀wọ̀n mi kí ló wá
0: ká lára bẹ́ẹ̀ ọlọ́run kó tó bá di
1: 30 minutes ni
0: mo ti ẹ̀ tún pé 30 minutes
1: ìwọ má fò
0: dárúkọ ara
1: ẹ̀ mo ti dárúkọ ara àwọn alẹ́gbọ́ ti gbọ́ bẹ́ẹ̀ ni mo kí gbogbo àwọn tó wà lórí ètò lẹ́ni èyí mú mi ni ẹ máa wò pé àwọn owó lélẹ̀ gan èyí mú lẹ̀ ń gbọ́ yẹn mo kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí pẹ̀lú gbólóhùn assalamu alaikum warahmatullahi wabarakatuh
0: wa alaikum salaam warahmatullahi wabarakatuh gbogbo yin ara lẹ́ tẹ́ jẹ́ káàdì ní ìjẹjọ́ àti ìjẹdógún àtẹ̀jíṣẹ́ tèmi rí òun ni èmi sẹ́ndì káàdì sí o àti sẹ́ndì káàdì sí felix
1: ọlásùnkànmí
0: ẹ máa rí káàdì ₦500
1: bákan náà
0: wọ́n ti rí
1: mr shitu
0: láti mẹrin ẹ ti rí káàdì ₦500 ẹ má sọ pé rí
1: mr moruf láti alákùkọ
0: ẹ ti rí káàdì ₦500
1: mr ganiu wọn ti rí ẹni sọrọ di tàbá ti parí ètò ẹ
0: èyí tó bá ti sọ ẹ kẹgbà ẹ ń tẹ ọ lẹ ti rí ẹ tó lẹ ti rí ọhún ṣèkí ló wà kò sí lọhùn mi
1: mr ganiu
0: adúpẹ́lọ́wọ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ pé wá ń jẹjọ́ tí ẹ rí wa pè ṣùgbọ́n adúpẹ́lọ́wọ́ ẹ̀yin tẹ àtẹ̀jíṣẹ́ tẹ jẹ́ ká mọ̀ wípé ẹ ń bá wa bọ̀ adúpẹ́lọ́wọ́ yẹ jẹ́ adúpẹ́lọ́wọ́ gbogbo àwọn ìyá mi àtàwọn bàbá mi tó wà nílé iṣẹ́ 92.9 bond fm tó bá sọ pé ta lè eléyìí èmi máa ní ọmọ yẹn ọláìdé ọlọ́run jẹ́ bond fm náà ti rí mi hẹ́ náà ni eléyìí máa wúlò yóò wúlò fún wa yá mú bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ màmá wa wúrọ̀lá adénìkẹ́ adégòkè màmá nìyẹn àwọn lọ́gá wa pátápátá o ìyá ẹ̀ pọ̀ nígbà tó wà ń jiyẹ̀ mọ́ tún pa mí nígbà tó wà ń di ẹ̀ lò mo ní jábọ́ lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa alẹ́ hajj abdulwahab akọ́ṣílẹ̀ pẹ̀lú yege ani ó bẹ̀rù bàálù bẹ̀ẹ̀ kàá sí nǹkan mo ko baba o le beru balu mo se
1: won tin beru ni isin tori awon iran emi ko mo so be
0: o beru balu ah gba kan lo beru balu gba ton lo moka laye gba yen ko lo se moka mi fun baba
1: won beru iran bayi ni
0: o beru adupe lo wo ore lu ogun like sisi ore anti ore mama ore odupe lowo yi o mama yan kon dan sin gugu gba ni awon ni mo jo ko lo je rin pe ba ko lo mo dupe lowo tun je lale ken iji o meso mo dupe lowo yi abere gbolohun tin gun ni gbogbo ara mo kin yi o mo dupe lowo mama abisola balogun ma mu gbogbo pe lo si gbogbo eyin alasa to lu dari ile 92.9 bond fm do yi security do yi engineer e wuta bi amo kin tuwo won ni wa gbe kan yin wole eni kini mo ri lo te tori to ba wu ore mi ko kin wu mi o de ran bi mo se wa ba se wa ya ti bere bye o ko mo se ma pe mi nu ni lo ba ni anti mi mo ni yes ma kilo de kile fe ri kile fe so te kokoni kin play ohun to n test si mi lori WhatsApp mani ko je kin fe nu so bayi ko ba le ya won ara le o se iyawo pelu oko e nipa te se iyawo pelu oko bi odun meji oko travel office ile oko ti kole ko to lo oko ni oko ko lori ofe fun lati travel out bo se travel out niyan o ba de fi iyawo sile pe to n fi iyawo sile abi se ma le o se fi iyawo sile ni oni ka ri ni ka be won be pe yawo nko mo nko o fi yan sile niyan ma de de wa ya mo pe yawo ti lo ti bo ti ro pe ah oko ti

0: ki binu
1: so fohun binu si o ti peju ni
0: o peju eh o peja ara binu na ni o loju o tesi waju e pe sori 081 3584216
1: hello my
2: losa ah ah ah eh
1: ekun tori asiko yi
2: ma ah ah ah ah ajo
1: mo la ah ah
2: ah ah ah ah ah ah ah
1: ah ah ah ah ah
2: ah ah ah ah
1: ah ah
2: ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah
1: ah
0: ah ah
1: ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah ah kí ló fẹ́ kọ́ jẹ́?
0: Ah,
1: ọlọ́mọ ni kó lọ bá kó filé lẹ̀
0: fún ilé ìwà yìí
2: tí
1: àti ọmọ lára rẹ̀
0: filé ẹni tó sọ wọ́n kọ́ láwọlé ó kọ́ tẹ́mí ó yí ẹni
1: jẹ́kọ́ fún ẹ̀jọ́ ọgbẹ́ yẹ̀ fẹ́rẹ́ nu ìyàwó tí wọ́n ti mì ní sólúmídé ẹ̀lọ́ mà ẹ̀lọ́ sà ẹ ṣe àti ọmọ lára odúpẹ́ o
0: ẹ̀kọ́lẹ̀
1: ẹni tó ní káàdì yẹn ó ní kẹṣà máa ṣàdúrà fún òun àti ọmọ òun pé káwọn ọ̀rọ̀ àánúkọ ni má dárúkọ àwọn
0: ẹbá ayé rédè ìrọlẹ̀
1: mr malif látàlàfikọ lẹ́gbẹ̀ẹ́ alágbọ̀dọ̀ kí lẹ rí ẹni tó ní káàdì yẹn ó ní kẹṣà máa ṣàdúrà fún òun àti ọmọ òun pé káwọn ọ̀rọ̀ àánúkọ ni má dárúkọ àwọn àmì kí wà lẹ rí àmì ẹyin ò ní wálẹ̀ ẹyin ò ní yọjẹ ṣé ọlọ́mọ ni kí ìyàwó yẹn tẹ̀lé lọ ní sí àbí ọkọ tó kọ́ lé fún tó kó ṣùlọ tó kọ́ àmọ̀là fún tó kó kíní lọ ní kó
2: dúró
1: ọlọ́mọ ni kọ́ ló tẹ̀lé lọ
0: ọlọ́mọ jẹra jìgbọ́n
2: sà
0: ká ló fẹ́ rajà
2: fún àti
1: ó dá òun náà kúkú ń gbọ́ ìmúta ti sọ mú ní àwa máa ń lísì ní àwọn òkín george
0: ewu ọ̀rẹ́ ohun tó wá yẹ gẹ̀ẹ́
1: ó wá
0: ẹ̀ẹ́sì ó ní mọ́jà kó ká ẹ lára
1: kó ká
0: ẹ lára ẹ gbàgbé bọ́ àdìẹ ní ò lè fọ́jà kó àpẹrẹ kó kẹ́rù kó bọ́tà you can do the owner of the house máa gbà pé èmi mo nílé mi anybody can come in mọ́jà kó ká ẹ lára
1: gbé ẹ̀lọ́
3: máa
1: ló sà ẹkùn dédé àsìkò yìí máa kí ló kọ́ níbo lọ tí ń pè wá.
3: ìyá àánú ni láti ìkòròdú ọ̀fìn.
1: ẹ kí lẹ pẹ́ yìí.
3: ìyá àánú láti ìkòròdú ọ̀fìn.
1: ìyá àánú láti ìkòròdú ọ̀fìn ìkòròdú ọ̀kìn àbí.
0: ọ̀fìn
1: ọ̀fìn ọ̀fìn òkè.
3: ẹ̀ẹ́dẹ̀gbà
1: tí ẹ ti gbóúnjẹ alẹ́ fún lóbò jẹ. òkè ṣe èyí tó tíráàbù yẹn èwo lẹ ó lọ ṣiṣẹ́ ajé ni. ó dá ó dá ìyá mi ṣàbẹ́bí nọ́mbà tẹ́ ń pè sí i. ìyá àánú láti ìkòròdú ọ̀fìn ẹ tẹ́sí ní mẹ́sẹ̀gì sórí nọ́mbà tí ẹ fi pè wá ẹ̀kẹ́ tẹ́sí mẹ́sẹ̀gì síbẹ̀ wípé ẹ̀yin ni ìyá àánú láti ìkòròdú ọ̀fìn ẹ máa gba káàdì 500 naira.
0: ọrọ yìí ò lé ọlọrun òjì.
1: má wá ó fi
0: ọrọ tẹ lọ àbí
1: ìjọba yóò lọ ṣé ìṣó
0: àgbàdo
1: ṣé ìṣó ìṣó àjọyọ
0: bàbá yìí jókòó pé ilé wa kọ́ ni ilé yìí ẹni tó ni ilé
1: yìí.
0: mo fẹ́ sọ fún gbà ní ẹni. ókè ẹni ẹ
1: máa
0: pa kẹ́r
1: ẹ ká sọ kí ló ń kọ níbo lẹ ti ń pè wá. ọlọ́run wa láti ajégúnlẹ̀. ṣé ọlọ́mọ ni kó bá lọ ni àbẹ́ni tó kọ́ iṣu àtàmọ̀là àti ìrìfú àti. ẹni tó lọ́mọ ni kó bá lọ. mo ti gbọ́.

0: ṣe ni lọwọ ka lẹnu bọ nko
1: o ma pọ le re
2: ah mi ni wa izi yo ko le re na ni
0: mo ti
2: you cannot do your cake abi ba ona so ma za you can't eat your cake and not eat at a time
0: mo ti gbọ ti ni mo ti gbọ yin e ma worry e se gbọ boye ran pe ko ma tele lo ko ma tele lo ki mo lo fi wa je ere eni to se yawo fun
2: Olohun je are ko ma ngbona ni iye na ti gba kamu o ti mo pe bi to lo for 7 years ki to dele anything can happen anything lo le sele
0: ko mo be o ko mo be anything lo le sele ko mo be o
2: o je po lori ade ohun to duro si iyawo ni o de le duro sori ade ohun yen
0: ki lo de ko se le duro lori ade ohun yen ki lo de
2: are o ba le ni
0: so iyawo yen fe duro so mo pe awo o le gba
2: Hello. Emi na ti so koko lai jade o se ati bi meta ashiri e lo
0: o su na se eni to wa kosu atamola ati kini lo si ile
2: oburu ma pada lo be mo mi issue ti mo ko wa ni 7 years ago e ba mi da issue rice ororo epo atowo mi nira awon to wa nbe ngba yen
0: o wa mi de na amo boyo wa nbe ngba yen
2: iwa ke jo lo wedding yen mi o so
0: se ya gba omo
2: eyin yan wa awon iwa iri kan o po lawujo
0: hello sir lati le lese yen 92.9 bond fm letin ba wa so bye alaji shamsuddin abdallah adepeju olaide olohun oje ni lo wa lori eto yi wu mi lati le se 92.9 bond fm era sa ka so sa e ku de da siko yi sa Ami Alaji mo fe ki e ba wa so bo se lo tori nkan ti a n gbo bawo ni ka se foko bale si kini nkan to sele ke ba gbo un soke gbogbo mo Nigeria lo n gbo yin
3: adupe fọlọ olorun oba to fe jaje so de ma to le yo eda en so lo oba ile nipo eda o le ro nipo
0: beni
3: ninu ebe ru transport central of Nigeria Lagos chief branch ko si wa nla kankan to isele nbe emi ni olori alakoso egberu nipinle eko enikeni ojo mi o enikeni ojero mi nipo awuyewuye lo waye laarin awa pelu national body wa pelu ireje oriṣiriṣi to n waye si eko ade ni southwest gbogbo aladuo ṣiṣi pe ireje ti wọn ṣe fun awa ọmọ yoruba akọ ibi tí ẹni ta fi ṣe pẹsidẹǹtì alhaji musa mohammed lọtì èkó ló fi débẹ yẹn ọdẹ wa ní débẹ yẹn tán kó jẹ pé ó ti ẹjẹ mọlá ni gẹgẹ bí wàá ṣe mọ pé àwa Yorùbá máa ń pa èèyàn mọ́ra. Wọ́n débẹ̀ tó kó wọ́n jẹ́ pé àwa ló máa ní ká fò ká nìṣó. Ìdí ní ti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ road transport ní Southwest la fi dìde pé a ò nígbà gbìrẹ́jẹ́. A dẹ̀ ti lọ sí Ministry of Labour àti Declare Trade Dispute. Ipe kò ṣe ti ẹ̀ka ṣe ti wá. Ẹjọ́ wọ́n wà ní Ministry of Labour. Gbogbo lẹ́tà tí ó ń kọ lẹ́tà dàǹkan rú nítorí pé ó rí bẹ́ẹ̀ lẹ́jọ́ ti ń bọ̀ ló ṣe fẹ́ da gbogbo wàhálà yẹn kó dálẹ̀ pé ara kíkú má jẹ̀fin sí.
0: A fi ṣàwádàánú.
3: Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ bàbá wa Babájídé Sanwó-Olú fún àtìlẹyìn tán fún Èkó láti tàbí pé kí ẹ̀kọ́ kó má wà da Èkó rú. Adúpẹ́ lọ́wọ́ chief of staff wa. Adúpẹ́ lọ́wọ́ commissioner for transport. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ commissioner of police tí ó dúró ṣiṣẹ́ pé Èkó yìí wọn ní dàrú. Ọlọ́run ò ní padà lẹ́yìn wọn. So a ti declare trade dispute. Adé àti Kìlímọ́tà Adé ti wà ní Ministry of Labour. Lábùjá àwa alágbẹ́jọ́ lọ síbẹ̀.
0: Ọmọ
3: dẹ̀ tí ìbá wa yanjú ẹ̀. Kò dẹ̀ sí tí wọn bá ti yanjú ẹ̀. A máa maintain status quo ni. A máa dúró sórí ọwọ́ wa. Ẹnikẹ́ni ò lè lóun kọ lẹ́tà. Fóun fún ọ̀pọ̀ kan ní lẹ́tà. Àbí òun lọ́yàn nínú ẹgbẹ́. Àbí òun dánwò kankan padà sẹ́gbẹ́. Àbí òun fi ọkàn jẹ. Àbí òun kò fi èèyàn kan. Òun ọ̀yàn kan ní ipò. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ kí gbogbo aráàlú. Kan fọkàn balẹ̀ pé ẹgbẹ́ wa iṣẹ́ ẹgbẹ́ ìjà kíní kápọ̀. Ẹgbẹ́ wa ní òfin. Òfin la dẹ̀ fi ń tẹ̀lé ara wa. Kò sí wàhálà kankan.
0: Ọmọ
3: Nàìjíríà kan máa.
0: Nǹkan ta ní ká gbọ́ náà nìyẹn. Ẹ̀dẹ̀ ti ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà báyìí wọn ti gbọ́. Kọ́tà pé iná sí nìyẹn. Ẹ dárúkọ yín fún ara yín torí mo dárúkọ yín gbogbo ìyẹn lè mọ̀ pẹ́ yìí ni.
3: Orúkọ mi ni Ṣamsì ní Adépẹ́jú Àjàlá Eke Kausara.
0: Ọ̀gá
3: Road Transport Employer Association of Nigeria.
0: Ìyìn jẹun ni ìjà o. Èmi fẹ́ jẹun ni mo jagun o.
3: Ìran ọmọọba ní Yorùbá.
0: Ìjàkúbẹ̀rù.
3: À ń ṣe Fúlàní.
0: O ní wa ìtì.
3: Láti lọ́mọ tó bá lè ṣògùn àdógún.
0: O ní wa ayé tí ọ̀gá mi. Iṣẹ́ arábìnrin ya sí láì. O lẹ ti gbọ́ yẹn láti lè ṣe 92.9 Bọ́dọ̀ FM lórí ètò èyí wù mí. Àti lọ náà nìyẹn máa bá wa dé péjú Ṣamsìdín Àjàlá. Akẹ̀yìn sọ́rọ̀ tí ó yọ wónú ìlérí ta ti bá sọ̀rọ̀ yẹn. Ṣèkì ní ọ̀bà ó yá pé àwọn tí o ti gba káàdì lórí ètò yìí.
2: Wọ́n máa ma dárúkọ wọn torí kò sí àsìkò
0: kí
2: ẹyin aráalé ṣe rí téèyàn bá ti ṣàdéhùn fún yàn. Àdéhùn ẹ̀yin méjèèjì ni pé wà á dúró. Ngbà tó ti mọ̀ pé ò lè dúró tó dẹ̀ ti wáyé bẹ́ẹ̀. Ó yẹ kó o ti sáré pe ọkọ ti bí àwẹ̀ ilé aya àgbẹ̀ ni jáde tìpa ti wá síwájú. Kì wá ṣe pé nílé a máa wá bọ̀ wá wá dúró ní ẹ̀mí fo àyàfo.
0: Ó ya bàbá yìí máa
2: ìwà tí ò dájú ẹ̀hún.
0: Bàbá
2: akọgun láti Ìkọ̀tún ẹ̀yìn àtẹ̀jíṣẹ́ sí wa lẹ́yìn ètò àti ìyànú láti Ìkòròdú.
0: Ìyànú láti Ìkòròdú ẹ̀yìn kẹta àtẹ̀jíṣẹ́ wa sí wa lórí lórí nọ́mbà tí a fi pè yẹn. Kábíyèsí mo kí yín o. Àwùṣẹ́ tó ní gbòǹgbò.
2: Bẹ́ẹ̀ni ọba Adéyẹmí Àjàsá àwùṣẹ́ onígbòǹgbò.
0: Ẹ ṣe bá ṣe máa ń ṣe ń jọ mẹ́jọ mẹ́jọ rẹ̀ ṣe kábíyèsí ètò ẹ máa darapọ̀ mọ́ wa. Ẹ mú àwa náà ẹ mú wa pọ̀ ẹ dà wá mọ́mọ́ tọ́. Àwa náà ti sáàdì yín nìyẹn. Àwọn abẹ́rẹ́ ní tábà ti sáàdì inú ọgbà. Ọgbà máa ń gbà ni.
2: Ẹ
0: jẹ́ kọ́ gbàgbà wa. Olúṣoṣo ìyàwó 30 minutes ó ti tọ́ báyìí. Akí àǹtí mi.
2: Àti bọ́sẹ̀.
0: Ṣé lọ́kọ̀ ọ̀fẹ́ mi rẹ̀?
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n lápọ̀ báyìí.
2: Àbí sùúrù.
0: Àwọn alámà kọ́ wọn lápọ̀. Nígbà tá a bá fọ àwọn sí ní fún àwọn sọ.
2: Wọ́n á tó lè yín dànù.
4: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime and

gbogbo ìyá mi nínú ẹ̀sìn Islam lọkùnrin àti lóbìnrin bá ṣe ń ṣàjọyọ̀ ọdún iléyà lọ́nà àrà láti dúpẹ́ lọ́wọ́ Allah Sátidé ọjọ́ kẹtàlélógún àti Sọ́ndé ọjọ́ kẹrìnlélógún máa jẹ́ àǹfààní oníbejì láti rajà lọ́wọ́ àwọn olùtajà tó kájú ẹ̀ láti ṣe ìdánimọ̀ oge ṣíṣe ẹ̀bùn tá fáwọn ènìyàn àti àwọn ọjà tó wà fún ìgbé ayé kò sì gbádùn oúnjẹ jẹpọnu láti pápánu fún gbogbo ènìyàn ní Jérándú Center oníkan Lẹ́kọ̀ọ́ ẹ̀dínwó tó jọjú máa wà tó máa fún ọ láǹfààní láti rẹran iléyà lọ́wọ́ pọ́kú bí ₦20,000 lábẹ́ òfin àti ìlànà tó bá dé aago mẹ́sàn-án òwúrọ̀ sí méje ìrọ̀lẹ́ ni ètò náà máa wáyé àwọn amárayá gágá bí eré ìdárayá lóríṣiríṣi ẹ̀nà ìfọ̀rọ̀jẹ́ni tó rọrùn àti pápá ìṣeré àwọn ọmọdé máa wà níbẹ̀ pẹ̀lú àyíká ìtura ìrẹ́pọ̀ àti ìgbádùn fún àwọn ìdílé ẹ má pàdánù Lotus Eatsy láti forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí olùtajà tàbí olùkópa lọ sí eatsy.lotusbank.com láti ṣèwádìí pé 0700 568 87 2265 tàbí kó fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí WhatsApp nọmba yìí 0911 988 8880 Eid Mubarak Lotus Bank ló ṣagbátẹrù ẹ̀ partner progress prosper

Ekwa le yolulufe iri daraya lori odola wa lati le se wa Bond FM 92.9. Ekwa le ni bikibi te ba wa bawo ni Saturday se nlo. Se ondun se ondan. Awa kan aro amori bole ni ladari pe ife se won se wa bo ti e pa awon awon lori ji se awon yan ti so pe o ma lu wa ni. Bo ti e pe o ti e nkan ti e wa ya mi lenu ni pe ife se won se Liverpool ati Chelsea. Olu e bo je ife se won se to ma kein lenu. Ṣùgbọ́n kò kẹ́yìn ọ fi ṣe pé òun ni àkọ́kọ́ ní pé káyọ́kọ́ lọ wù yẹn wá náà ká máa wo àwọn yòókù. Manchester City ló máa jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa gbẹ̀yìn lénìí ní orílẹ̀-èdè England ní English Premier League. Ẹgbẹ́ ọ̀lẹ́ lẹ́kọ̀ọ́ sí Ibrahim Olalekan lórúkọ tèmi ẹbí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ẹjẹ́ máa fún yín ká má fàkókò ṣòfò. Ẹjẹ́ máa sọ fún yín pé báwo ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe lọ ní Premier League. Lẹ́ẹ̀kan bí mo sọ lẹ́ẹ̀kan pé Liverpool àti Chelsea lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ ní 12:30 ẹyọ kọ̀ọ̀kan làwọn méjì ọ̀tá. Báyìí sí ẹgbẹ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méje tí Chelsea ti gbá bá ẹ̀ẹ̀mejì pé lágbábọ́ọ̀lù sáwọn. Ìyẹn tó lọ́dọ̀ àṣàjẹ́ àlílẹ̀. Ìyẹn bẹ́ẹ̀ Brighton àti Wolves ṣí àjẹ́ lọ́wọ́ Brighton ládàrí bó ṣe fi àjẹ́ ayò mẹ́ta sí odò. Òun ni Wolves Brighton fi na Wolves tó fi fọ̀gá àwọn. Fulham ń kọ́ ojú àlọ́wọ́ Bournemouth tó dàlejò ọ̀rọ̀ sí lọ́rùn 1-0. Ó tẹ̀ ní fọ́ọ̀mù tí Bournemouth tún wà lẹ́nu ọjọ́ mẹ́ta ìbáyìí. Ó pọ̀n ní anybody lọ ni. Ó dàbí pé Champions League yẹn gan tí wọ́n bá ṣọ́ra. Òun gan fẹ́ lọ sí Champions League yẹn. Ó jẹ́ pé ó máa le ṣùgbọ́n ó ń gbìyànjú ẹ̀bùn. Manchester United àti Sunderland sí àwọn kan tó gbá bọ́ọ̀lù sáwọn ọ̀mì àwọn méjì ọ̀tá odò lójú ẹja nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Tó bá ti wá di 5:30 kẹ́mi ìṣọ́ lẹ́ẹ̀kan Manchester City àti Brentford wọn àwọn àjọ máa mú nǹkan lẹ̀ níbi tí Man City yìí 3 points yẹn gérégé òun ni Man City ń wá. Torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí Man City bá fi lè pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tàbí tó bá draw inú Arsenal máa dùn ní ládàá ìpọ́n tún ti sún mọ́ ife ẹ̀yẹ Premier League yẹn ni. Bẹ́ bá sọ pé kọ́ má gbà bẹ́ bá sọ pé kọ́ gbà náà orí nǹkan tó rí bá sọ fún wọn ní sáà yìí náà ló máa padà ṣẹlẹ̀. Bó jẹ́ Champions League yẹn àti Premier League náà jọ máa gbà nínú. Bó jẹ́ ọkàn péré náà máa gbà nínú méjì. Gbogbo ẹ̀ náà tí sáà bá parí là máa mọ̀. Ìyẹn bẹ́ẹ̀ ẹjẹ́ máa sọ fún pé ní La Liga ń kó àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé lẹ́yìn níbi tí Elche àti Deportivo Alaves ọjọ́ ta ọ̀mì ẹyọ kọ̀ọ̀kan làwọn méjì ọ̀tá sí ara wọn. Sevilla ń kọ́ Sevilla àti Espanyol Sevilla tó ẹ pé láti education ti sọ fún wọn báyìí. Àmọ́ àwọn náà wọn ọ̀bẹ gbà òru torí comeback ní ìdàgbọ́n ṣe báyìí Espanyol lọ́wọ́ kọ́ gbá bọ́ọ̀lù sáwọn kí Sevilla náà tó dá padà. 83 minutes náà wà báyìí 1-1 làwọn méjì ọ̀tá. Ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ò tí ì ó dà pé ìkọ̀kọ́ ṣe kú bẹ́ẹ̀. Tó bá ti wá di 5:30 nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀ Atletico Madrid àti Celta Vigo wọn àjọ máa mú nǹkan lẹ̀ ìyẹn tó bá di 5:30 náà. Tó bá ti wá jago mẹ́jọ Real Sociedad àti Real Betis Battle of Rio wọn a máa jọ mú nǹkan lẹ̀ ìwé lórí ìlú náà méjì a máa mọ̀ tó bá dalẹ̀. Tó bá ti ẹjẹ́ gbé ọfẹ́ mi lọ sí Bundesliga German Bundesliga kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé German Bundesliga àwọn tiwọn àwọn máa ń gbá bọ́ọ̀lù sáwọn tiwọn ni wọn ọ̀dẹ̀ disappoint lénìí. Osborg àti Mönchengladbach ayò mẹ́ta ni Osborg fi na Mönchengladbach pẹ̀lú ayò mẹ́ta ó jẹ́ 3-1 ni fẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí. Hoffenheim fọ̀gá wọn Werder Bremen pẹ̀lú ayò kan sódo bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn. RB Leipzig ń kọ́ òun náà fọ̀gá wọn St Pauli ayò méjì sí ẹyọ kan bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn. Stuttgart ó fọ̀gá wọn Bayer Leverkusen pẹ̀lú ayò mẹ́ta sí ẹyọ kan bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn. Nǹkan tó ti wá wà nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni pé Bayer Leverkusen lọ́wọ́ kọ́ gbá bọ́ọ̀lù sáwọn tọ́ bá ń gbọ́ 1-3 ó fẹ́ ọkàn ó fi ṣe kíni ó fi gba mẹ́ta bẹ́ẹ̀ ló ṣe lọ́nù ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Tó bá ti wá di aago 5:00 ìyẹn 5:30 Bayern Munich a máa lọ máa kí Wolfsburg sílé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ẹni tó bá máa gba Wolfsburg lọ́wọ́ Bayern amúra torí ìkọ́ra Champions League yẹn pé wọ́n wọ final yẹn ni Bayern Munich máa fẹ́ fi mú Wolfsburg tádẹ́ náà bí ẹni pé fẹ́ gbẹ̀mí ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn. Ẹjẹ́ ń gbé bàálù mi lọ sí Serie A kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó ń lọ lọ́wọ́ báyìí Inter àti Lazio 12 minutes la wà ń jẹ́jẹ́ mọ̀ pé Inter ti gbá bọ́ọ̀lù kan sáwọn tiẹ̀ pẹ̀lú pé bóyá jẹ́ pé ní ọ̀sẹ̀ tó kọjá Inter ti gbé league ṣùgbọ́n báyìí sí ó tún wò pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù òun sì fẹ́ máa nàwọ́ lọ báyìí ni 13 minutes náà wà báyìí 1-0 òun ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wà. Cagliari àti Udinese àwọn náà ti jọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ kan kọjá níbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ti dópin níbi tí Udinese ó lu Cagliari pẹ̀lú ayò méjì sí odò ikọ̀ Maduka Okoye ọlọ́wọ́ ẹ̀mú wa ní òun ló wà òun ló jọ ọlọ́wọ́ ẹ̀mú fún Udinese bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀. Ìfẹsẹ̀wọnsẹ̀ Inter ẹ̀ ẹ̀jẹ̀ máa sọ fún yín pé
Martinez, Lautaro Martinez, òun lo gba ball na sawon ni 6 minutes ninu ifese won se Marcus Thuram òun lo se bi goal yen se wonu awon. Iyen be e je ba so fun pe to ba ti wa di 7:45. Juventus a ma lo ki Leeds sile pe to ba ti Juventus na ma lero pe bi on le lu Leeds yen abi boya Leeds na de fe di eleju si lorun. Be lo se lo nbe. Ni Turkey awon ifese won se na wa nbe ni ni ibi ti Besiktas ati Transfersport won ati jo ma mu nkan le to ba dago mefa. Gbogbo awon ifese won se won ago mefa ni gbogbo won ba play. Alliance Sport ati Kayseri Sport ago mefa ina ni. Isel Sport ati Eyo Sport ago mefa ina ni. Galatasaray ati Antalya Sport ago mefa ina ni. Bo te je pe Galatasaray o tin sumo bebe pe o fe gbe Turkish League ye sugbon o nilo lati na awon ifese won se to ku ko ba le wa. Certain pe yes ife eye yi ohun ti ma gbe. Iyen be Konya Sport nko a ma gbalejo Fenerbahce. Iyen na ni ago mefa. Ago mefa ni gbogun ajo ma gba ball yen leni ti won ajo ma mo awon ifese won se bi o se nlo eyin to ti gba ball sa won o ba o lo se nlo iwo to se ngba awon yoku na a ma mo bo se nlo nbe ni Saudi nko nje je mo pe lana lana Al Hilal o ye ko gba ifese won se ni ose yi sugbon ko ni gba o tun ma o ma je bi outstanding latari pe o ni ifese won se King's Cup to gba lana to je pe de lu alatako yen yen bi 1-2 ni yen lo kokko gba ball sa won ti Al Hilal na de for ground to gbe ifese yen bo se wa gbe ifese yen na e de tun mo pe 2 points pere ohun ni Al Nassr fin lu o fin la Al Hilal bayi week next week re re nsin Al Hilal ati Al Nassr won ajo gba ifese won se so eni to ba je oga laarin awon meje en to ba lu ifese won se lo ma fe show off tori to ba je Al Hilal lo win e mo pe ohun ma wa soki to ba de ti wa soki en a ma fi 1 point a ma fi la Al Nassr to ba de je Al Nassr lo na ifese won se o ma je 5 points gerege to ma fi ma na to je pe ifese won se won ko de po mo so se sa yi ni ororo Cristiano Ronaldo se sa yi lo ma gbe ife eye to tin wa latojo lati gba to ti wa ni Saudi Pro League yen ni se sa yi ni abi o ma tun di sa to mo gbogbo e na a ma mo bo se lo nbe iyen be o ni awon oro kan ti mo tun fe so ni eni latari pe awon awuyewuye ati awon iroyin kan o nlo ni inu iko Real Madrid be ni a gbo pe awon olowo won baba olowo won yen Florentino Perez o fe ni ki Ose Mourinho ko ma bo pada wa sinu iko yen latari pe bi iko yen se nse o da fe da be ni pe awon akoni mo gba to gba won ni kimi to lati mu awon agba ball yen tori o fe da be ni pe awon agba ball yen won ju awon akoni mo gba won lo bayi sin iroyin to tun wa nbe iyen wa nbe tele oyin to tun wa nbe sin ni pe lenu jo meta yi to chairmani yo lowo agba ball lowo arin gungun fun iko Real Madrid ati Valverde iyen to je balogun iko na ojo ja debi pe foran ta ari pe Valverde on gbe pelu wishe jade kuro ninu hospital ni eleyi bo te je pe iko na Real Madrid ti jade o de ti fine awon meji ni 5500 euro awon meji ojo fine awon meji ben sugbon se eleyi wa je nkan to da ti pe akoni mo gba to fe gba se o se mori o so o ma le mu iko yen so ma le tuko yen dada to je pe awon agba ball yen wa le para bale wa fa buruku bale tori lowo bayi o tin dabe ni pe Kylian Mbappe boya iko to ba lo o ma daru ni omo kekere na de si ni how many years 24-25 lo wa di pe ohun nikan soso lo wa fe ma da iko o fe ma da lam tori iru nkan to ni ni PSG na niyan to wa fe dabe ni pe ko si lucky lara latari pe igba to kuro ni PSG sa to kuro ni PSG gbe ife eye to ba tu wa di sa yi si awon na wa final ti o ba file lu iko Arsenal bye a je pe back to back Champions League na gbe a je pe igba ti Kylian Mbappe wa nbe ton ni Messi ton ni Neymar ton ni gbogbo won ti star ko jo Sergio Ramos won ri gba sugbon lowo bye si o ti wa gba o ti wa ti wa ni final again to gbe only o se se ko se back to back te ko to ba di sa to mo wa so ma wo ke be awon tun le se back to back bo yen iro o awon eyan ni gba mu jerry iko pilot no ni gba na Manchester United olumaiti awon ko to sele o te ke Manchester United won ri Sunderland lu leni iyen be
ba nkan ti mo be mo yin so lo se o se moriro se ise yen so se lo to amo gbe o se moriro o je akoni mo gbadde pe o ni iriri iyen o to o de mo bo se ma andu awon player sugbon se ijowo bo bi Florentino Perez bo se ke awon agba ball yen to se ti ke won ju to je pe o ti gbe power si won lo se o si ma ba won sa iyen be be ni e se lo nbe a si ma pada so to ba ya tasiko ba wa ma fe gba ipe bi meji meta kon pe ka ti ejo soro npa e ke ba da si eto ke ma da mi da iyen be e je so fin pe Sporting Lagos mo fe pada wa le ni Sporting Lagos iko ti Nigeria ni o wa ni Nigerian National League la be sale iyen bi relegation e da be da bi championship si Premier League ni fun afani awa ta ba mo iko yen sin o ti gbe ife eye national Nigeria National League yen ba nsin to pe ba nsin de re o ma je ko wa si oke ko wa soke te nde ko na a ma ba awon Rangers awon Kwara United awon 3SC o ti yin ko wa ma ba awon iko yen ko wa ma ba awon figagbaga kese gele mo gbe Sporting Lagos o je iko to wa ni Lagos State eyin te wa je ti Lagos e mo pe ah Sporting Lagos iko gidi ni be ni bo te pe awon na se jade ni sugbon iko to pe o ye ka ma tele ni be lo se je ni ifesewose Manchester United leni Bruno Fernandes kani pe ori assist ori assist se pe o se ranwo goal ni o ni record kan to hun le to pe o wa ni 18 assist bayin sin ex person do ti ni assist ni Premier League Kevin De Bruyne ati awon to ku e iyen kani pe o se iranwo meji eyokan ati isumo sugbon leni odo la awon mejota awon ati Sunderland ile to pe a de je pe o ku ifese won se meji ni Premier League bayi ta ma gbadura pe to ba tele se tori ibere o kin se onise to ba se dopin to ba break record yen gangan ohun lo dun sugbon to ba ni pe o sumo ko debe iyen odutu be lo se lo e je wo awon ifese won se ti o nlo lowo e je wo awon ifese won se to nlo lowo ni Saudi Professional League yen a 5 minutes now by Al Najman ati Al Azim Al Najma oruko won asan iko e o ti gba ball sa won laarin 6 minutes o be ifese won se to pe o tin fi oga won Al Azim kini Al Azim of ashi kin to lo mu ko lo oja e je se mo so fun le kan pe iko Sevilla ipe o le se comeback inu ifese won se o ti se comeback 90 plus 3 minutes 2-1 bayi ni ifese won se wa mo nbo mo ti di

ẹ káàbọ̀ padà sí lórí ọ̀dàn láti lè ṣọwà bond fm 92.9 gẹ́gẹ́ bí mo yín sọ lẹ́ẹ̀kan ẹ ẹ ikọ̀ sevilla wọ́n ti ṣe kinní yẹn látàrí bó ṣe gbá bọ́ọ̀lù sáwọn mo yára láti sọ fún yín pé akọ adams ọlọ́wọ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú gbùngbùn tẹ́gbó ti ń ṣe kinní yẹn fún ikọ̀ super eagles pé tí osimhen ò bá sílé òun gan òun capable alexis sanchez òun ni agbábọ́ọ̀lù tó ṣèrànwọ́ fún báyìí sì 2-1 ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bẹ́ẹ̀ ló ṣe lọ́mọ yẹn ẹ jẹ́ máa sọ fún pé lórí àkàsọ̀báyìí ikọ̀ sevilla wọ́n ti sá kúrò ní relegation 12 náà wà báyìí tó yẹ pé tí ó bá ṣẹ̀ṣẹ̀ ń lọ tí wọ́n bá ń na àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú 40 points náà wà tí wọ́n bá ń lọ dáadáa báyìí ó jẹ́ pé wọ́n á padà wà ní la liga yẹn ní orí àkàsọ̀ lókè nǹkan kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ barcelona ló wà ńbẹ̀ pẹ̀lú 88 points ikọ̀ real madrid ló wà ní second pẹ̀lú 77 villarreal ló wà ní third pẹ̀lú 68 atletico madrid pẹ̀lú 63 real betis pẹ̀lú 53 ó wá ní kankan tí mo fẹ́ sọ fún yín tẹ́ẹ̀ bá mọ̀ kí n gbé yín débẹ̀ òun ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó lọ ní europa league yẹn wá ikọ̀ mẹ́rin péré ló ń lọ sí champions league ní la liga ṣùgbọ́n bí rayo vallecano bó ṣe lu ikọ̀ strasbourg yẹn tó yẹ pé ó gbègede sí conference final eléyìí ti jẹ́ kó jẹ́ pé báyìí sìn ikọ̀ márùn-ún ló lè lọ tó yẹ pé 5-6 wọ́n láǹfààní 5-6 ẹni tó bá ẹ́ndì ń bẹ̀ wọ́n láǹfààní igbe èèyàn tó bá 5-6 ti báyìí point wọn ò fi bẹ́ẹ̀ jura wọn lọ ṣùgbọ́n èèyàn tó bá ẹ́ndì sí 5 ó láǹfààní láti tún ṣe kíni kó lọ sókè kó lọ sí champi ẹ rí pé àwọn ikọ̀ yẹn ẹ mọ̀ pé irú nǹkan tí arsenal irú àǹfààní tó ṣe fún england nìyẹn látàrí pé báyìí sìn ó ṣe 1-4 nìkan ló ń lọ champions league 1-5 ló ń lọ tí ikọ̀ aston villa yẹn náà bó ṣe wà ní final ní europa yẹn tí ó bá lu ikọ̀ tó fẹ́ bá pàdé ní final ikọ̀ freiburg láti germany tó bá lu ikọ̀ yẹn á jẹ́ pé ó máa jẹ́ ikọ̀ mẹ́fà tó ń lọ sí champions league ìyẹn tí ikọ̀ aston villa yìí tí ó bá end ní top 4 oyè wa gbé tí ó bá end ní top 4 á jẹ́ pé ikọ̀ mẹ́fà ló máa lọ ẹ rí pé eléyìí dá torí lásà tó kọjá náà ó wà nínú nǹkan tó yẹ pé ó ṣe àǹfààní fún ikọ̀ orílẹ̀-èdè england torí tẹ bá wò ó sì ń pé champions league final ikọ̀ england wà ń bẹ̀ europa league final ikọ̀ england wà ń bẹ̀ conference yìí náà dẹ̀rí ikọ̀ england wà ń bẹ̀ tó yẹ pé wọ́n láǹfààní láti jẹ́ pé gbogbo ife ẹ̀yẹ mẹ́ẹ̀ta england ló máa padà sí england ló máa lọ ẹ mọ̀ pé england náà ló gbèrò pa ní sáà tó kọjá tottenham tó yẹ pé man u àti tottenham ni wọ́n lọ ọjọ́ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ níbi táwọn èèyàn kan ti ń wò pé báwo ni kíni ṣe jẹ́ ikọ̀ man u ní sáà tó kọjá 16-17 wọn ò ní wọ́n end sí lórí table ikọ̀ tottenham náà the same thing wọn ò sí ní top 5 wọn ò sí kíní báyìí sí dẹ̀rí tottenham ó lọ champions league látàrí pé bóyá ṣe kíni bóyá na europa yẹn pẹ̀lú ó tẹ̀lé àwọn ìyókù tó qualify pẹ̀lú normal qualification ó tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ so ẹni tó bá yẹ pé aston villa ló gbé ife ẹ̀yẹ europa league yẹn tó dẹ̀ ti ń dàbí ẹni pé 70% àbí ká sọ pé 60% torí àwọn ìyókù náà wọn wá ṣeré lórí field 60% tó bá lu ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn á jẹ́ pé ikọ̀ mélòó ló tún lọ tí mo sọ bẹ́ẹ̀ ikọ̀ mẹ́fà ló ń lọ sí champions league ẹ̀rí pé lè máa dùn lọ́tọ̀ bẹ́ẹ̀ ni ìyẹn náà dẹ̀rẹ̀ ẹjẹ́ tún sọ fún yín pé ọlá òde òní real madrid àti barcelona el clasico ní sunday wọn a máa jọ máa mú nǹkan lẹ̀ ń bẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó yẹ pé lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ sí real madrid yìí lóòótọ́ rival ni wọn ṣùgbọ́n ó ṣeé ṣe kí barcelona fi wọn panu bó tẹ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn èmi ò fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí ikọ̀ barcelona lọ títí ṣùgbọ́n ó ṣeé ṣe kí barcelona kan fi wọn panu pé kò sọ̀rọ̀ ńbẹ̀ torí ikọ̀ madrid yẹn mbappe kò tí ṣọ́ pé bóyá máa play babade tó tún máa ń gbéṣẹ́ rù tochemeni ti fọ lórí tó yẹ pé báyìí sìn tochemeni nìkan òun ló máa ṣe iṣẹ́ yẹn láàrin pẹ̀lú àwọn yòókù ṣé wọn máa lè nu ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pẹ̀lú barcelona torí tí barcelona bá fi lè na ìfẹsẹ̀wọnsẹ̀ ó ṣeéṣe kó yẹ pé ibẹ̀ yẹn gan-an náà máa ti gbé ife ẹ̀yẹ yẹn fún wọn lóòótọ́ náà báyìí náà wọn tẹ̀ ti gbaná ṣùgbọ́n tó bá tún wá ná ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn á tún wá fún ti jẹ́ confam ni bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbé yín lọ sí live níbi tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ rí pé mo fa lọ́wọ́lọ́wọ́ yẹn àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń lọ lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀
iko Anajman to fe ja mi leyin lekan 40 minutes no wa bayi ohun ati Al Azim yen awon meji o ti jo gba 1-1 awon meji jo wa bayi ni 40 minutes e ba le mo pe ru fese won se bayi go ma po nbe gan be ni 34 minutes na ni awon to tun gba bo ni Saudi Professional League ye Al Ittifaq ati Al Khalij 1-0 ni Al Ittifaq fi yaje Al Khalij lowo bayi 34 minutes na wa ni Austria Bundesliga awon fese won se kan na wa yin be ni biti Graza ati Attach Graza no Al Attach no Graza lowo 54 minutes no wa Abala Keji second half 70 minutes ni Raid ati Wolfsburg wa ayo kokon awon meyo tasile ara won WSG tiro nko won ati Linz ona tiro na Linz lowo pelu ayo kan sodo 72 minutes no wa ni be ni South Africa Premier League Mamelodi Sundown ati Siwelele omo ifesomose yi laso Mamelodi Sundown gbadun ni latari pe abala kokon na se pari bayi 5-1 ta ba ngo siyaje ni Siwelele je tori Mamelodi Sundown e kon lo ngba to luyan ni 5-1 ni first half ki wa lu be sele second half to ba je mi na awon Siwelele ha ni pada wa awon second half ga gugu ba ifesomose lo se bi 3 points ni to ba ri second half si to ba lo ri 10-0 nko to ba lo ri 10-1 nko bẹ́ẹ̀lu si lọ mbẹ́ ẹjẹ́ ń gbé yín lọ torí àkókò ẹjẹ́ ń sọ fún yín àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé ní ọ̀la àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la wọ́n ní tẹni takisan tààtọ̀ nǹkan ókè ní Nigerian Professional Football League tó bá dagu mẹ́rin Abia Warriors àti Con Khalifa tí wọ́n jọ máa mú nǹkan lẹ̀ Elkanami Warriors àti Niger Tornadoes àwọn náà máa jọ máa mú nǹkan lẹ̀ ní ago mẹ́rin Enugu Rangers àti Bendé Insurance ago mẹ́rin yín náà ni wọ́n jọ máa mú nǹkan lẹ̀ Kano Pillars àti Warri Wolves wọ́n á jọ máa wọ ìjàkadì wọ́n á jọ máa bára wọn pò pé ta ló ṣe Kano Pillars lè lú ni àbí Warri Wolves Katsina United náà wọn àti Ikorodu City ló fẹ́ lọ kí Katsina sílé Remo Stars àti Bayelsa United wọ́n á jọ máa mú nǹkan lẹ̀ Nasarawa United àti Plateau United ago mẹ́rin náà ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ á wáyé Shooting Stars àti Barawa United Borough United àmà ogun bóyá òun lè jí point yẹn mọ Shooting Stars lọ́wọ́ Shooting Stars náà dẹ̀rẹ̀ ẹ̀mọ Ìbàdàn 3SC wọn nígbà Wiki Tories àti Rivers United wọn àjọ máa mú nǹkan lẹ̀ ní agomẹ́rin ni gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé ní Nigerian Professional Football League agomẹ́rin náà ni gbogbo wọn máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ní England nǹkan kí ló ń ṣẹlẹ̀ ní England English Premier League tó bá ti dago méjì Burnley àti Aston Villa wọn àjọ máa mú nǹkan lẹ̀ ago méjì náà ni Crystal Palace àti Everton wọn àjọ máa mú nǹkan lẹ̀ tó bá ti lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta ló máa wáyé lágo méjì yẹn níbi tí Nottingham Forest àti Newcastle wọn àjọ máa mú nǹkan lẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wá dùn jù ní ọ̀la òde òní tí gbogbo àwọn èèyàn ń wò lóòótọ́ ó tún máa dìtámì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni pé ikọ̀ Manchester City nǹkan tó bá gbá pẹ̀lú Brentford lẹ́nìí tó bá ti dago márùn-ún àbọ̀ òun ló máa dìtámì nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú West Ham àti Arsenal yìí nǹkan tó wá ń bi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ni pé ikọ̀ West Ham yìí ó jẹ́ ikọ̀ tó yẹ pé 18 ló wà ó ń jà kò fẹ́ lọ relegation òun àti Tottenham náà jọ ń bára wọn fò pé ta ló máa lọ relegation náà àmì èjì so ikọ̀ West Ham yìí sì ikọ̀ Arsenal náà dẹ̀ rí òun náà nílò ìfẹsẹ̀wọnsẹ̀ yìí torí Arsenal gbọ́dọ̀ lu ìfẹsẹ̀wọnsẹ̀ yìí regardless nǹkan tí Man City bá ṣe torí tó bá na ìfẹsẹ̀wọnsẹ̀ yìí á tún lè mú one more step closer sí Premier League yẹn ife ẹ̀yẹ tí wọ́n ti ń wá láti ọjọ́ tó ti pẹ́ West Ham náà dẹ̀ rí kò fẹ́ lọ relegation á jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tó máa tight àmọ́ gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Arsenal mọ bó ṣe máa ń ṣe àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bó jẹ́ 1-0 ó yẹ kó nà ṣùgbọ́n football is 90 minutes game ni nǹkan tó bá ẹni tó bá nílò ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn jù òun ló máa jáde nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn láìpẹ́ ńbẹ́ ẹjẹ́ ń lọ sí La Liga níbi tí ó bá di ago kan Villarreal a máa lọ kí Maluka sílé Atletico Bilbao àti Valencia àjọ máa mú nǹkan lẹ̀ tó bá ti di 3:15 tó bá ti wá di 5:30 nǹkan Real Oviedo àti Getafe wọn àjọ máa mú nǹkan lẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tó wá lámìlaka jù ní La Liga òun náà ni Barcelona àti Real Madrid El Clasico wọn àjọ máa mú nǹkan lẹ̀ tó bá ti di ago mẹ́jọ tó yẹ pé ìfẹsẹ̀wọnsẹ̀ tó yẹ pé one of the best matches ni tó yẹ pé àwọn èèyàn ọmọ dìídì fẹ́ wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀ torí bó ti ẹgbẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Madrid ti ń kó sọ́wọ́ ṣùgbọ́n ìfẹsẹ̀wọnsẹ̀ yìí jẹ́ pé ó jẹ́ nǹkan tó yẹ pé wọ́n lè tún fi jára wọn gbà pé ṣe ẹ lè ti gba líìgì yẹn o ṣùgbọ́n àwa ọ̀gá lọ́gàá máa jẹ́ lọ́jọ́kọ́jọ́ àwọn ọmọ mi tímoto olótùwa àti àwọn ọmọ mi aláṣọ funfun wájọ máa mú nǹkan lẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn
bo ba je nbe a ma mo to ba dale to ba eh je lo si Bundesliga ni bi ti Hamburger SV ati Freiburg wa jo ma mu gole ni 2:30 Cologne ati Endenheim to ba ti 4:30 wa jo ma mu gole Mainzo 5 ati Union Berlin wa jo ma mu gole to ba ti 6:30 Union Berlin to je iko to je pe obirin lo ntuko won obirin la ko ni mo gba won wa lo ma ki Mainzo 5 sile lati ma wo pe ni sa ose to koja o gba first point ti e o ti gba ifesewonse meta o jiya lemeji eleketa o gba 1 point elekerin to fe gba bayesin a ma wo pe biyo le n lo Mainzo 5 sile be lo si lo me exercise lo si italu nibi ti Hellas Verona ati Como wa ma mu nkan le to ba ti 11:30 early kick off 2 o'clock nko Cremonese ati Pisa wa jo ma mu nkan le Fiorentina ologo ati pe atijo ati Genoa wa jo ma mu nkan le to ba ti dago meji yen na ni Parma a ma lo ki AS Roma sile ni ago marun kilo fe sele nbe AC Milan ati Atalanta bi Georgia awon jo ma mu nkan le ni 7:45 ejen lo si ejen gbin lo si Ligue 1 nibi ti gbogbo awon ifese won se to ma waye ni Ligue 1 yen ai time kan na ni gbogbo won ma gba ifese won se won ni 8:00 na ago mejo lale AS Monaco ati Lille awon jo ma mu nkan le Angers ati Strasbourg awon jo ma taku Oze ati Nice won jo ma mu kan le Havre ati Marseille won jo woyaja Metz ati Lorient won jo ma mu kan le Paris Saint-Germain ati Brest Rennes ati Paris Toulouse ati Lyon be ni awon ifese won se ma lo nbe to ba ti wa di eje n lo si Netherlands ni Eredivis nibi ti Ajax ati Utrecht Ajax amagbaleju Utrecht to ba ti di 3:45 Ezle Groningen ati Nijmegen wa ma mu kan le to ba ti di 3:45 20 ati Sparta Rotterdam wa ma mu kan le ni 3:45 yi na ni Feyenoord ati AZ Alkmaar gbogbo awon ifese won se yi that the same time ni wa jo ma gba bo e nkan to ti gbogbo won ba ti jo ngba ifese won se ni time kan na nkan to tumo si ni pe sa ti n pari pupo na awon ifese won se awon iko mi wa to bi England nisin 38 games no ma n gba nbe sugbon Germany bi 36 ni so awon ifese won se te ba ti ri pe awon time yen ti n bo si the same time o ti n sumo pe sa ti n pari season ti n pari ni won a ti ma mura di next season pe kilo fe sele ni next season 3:45 yen na ni PSV Eindhoven ati Go Ahead Eagles won a jo ma mu kan le PSV e ohun ni iko to pe ohun ati awon Ajax pelu Feyenoord awon na tuko Netherlands yen e je wa lo si Portugal nibi ti FC Porto a ma mu kan le pelu football side nibi ti FC Porto ohun ni iko to pe gbe ife eye ti Portugal o je gbe ni sa to koja ni ose to koja ni be lo se lo nbe eyan pada si like kin to lo eyan so fun yin pe Atalanta ni MLS awon ifese won se kon ma waye ni oru mojumo nibi ti Atalanta United ati LA Galaxy won jo ma mu kan le Charlotte ati Sicita New England Revolution ati Philadelphia Union Dallas ati Real Salt Lake Nashville ati DC United Colorado Rapids ati St. Louis City Portland Timbers ati Sporting Kansas City San Jose Earthquake ati Vancouver Whitecaps be lo se lo nbe be ni awon ifese won se se ma waye ni US eje ma so fun yin pe awon ifese won se ifese won se Manchester City ti bere bayi 9 minutes no wa odo la awon meji jo wa ko ti se nkan to gba bolu sa won ibe ni kokon ni fese won se ti bere tori Atletico Madrid na ati Celta Vigo awon na ti bere fese won se won ni ago 8 minutes bayi ni ifese won se yen wa bayi ko de ti si eyan kokon to gba bolu sa won Inter ati Lazio abala kokon ti fe pari 39 minutes no wa bayi 1-0 na shin Inter shin na Lazio lowo ni German Bundesliga nko iko Bayern Munich na ti bere 10 minutes gerege na wa bayi nibi ti ko ti si eyan kokon to gba bolu sa won ninu ifese won se yen bẹ́ẹ̀ ló ṣe lọ ń bẹ̀rẹ̀ ẹjẹ́ ń wá sí ọwọ́ ìsàlẹ̀ níbi tí South Africa ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo sọ fún ilé ẹ̀kan pé Mamelodi Sundowns àti Siwelele ó dàbí pé Siwelele yẹn náà ó dàbí pé ọgbọ́n nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nítorí báyìí sin bí second half ṣe bẹ̀rẹ̀ 5-2 ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wà àṣọ lè ṣe 5-5 ṣá mo doubt yẹ àgbọ̀ lè ṣe 5-4 bíi ti Bayern Munich èmi doubt yẹ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn àmọ́ ká máa wò bọ̀
bẹ́ẹ̀lu ṣe lọ bẹ́ẹ̀ ikọ̀ Bayern Munich àti alátakò wọn Wolfsburg 10 minutes náà ṣì wà tó ẹgbẹ́ kò tí sí èèyàn kan tó gbá bọ́ọ̀lù sáwọn nínú àwọn méjì nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ jẹ́ máa sọ fún yín pé ikọ̀ Inter Milan ikọ̀ tó yẹ pé kò kí ń bẹ̀rù gò ikọ̀ tó yẹ pé ó máa wù wọ́n bí kan máa gbá bọ́ọ̀lù sáwọn lọ́n ti wọn ni ó ti di méjì báyìí 2-0 wọn ò tí gbé agbábọ́ọ̀lù tó gbá bọ́ọ̀lù sáwọn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 2-0 ni ó wà báyìí tàbádẹ́ máa wò ó ṣeéṣe kó tó jẹ́ Lautaro Martinez yẹn náà tún ni torí bọ̀bọ́ yẹn ó fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí gò gan tí Chelsea bá tiẹ̀ lè ra ṣe ẹ̀gbọ́n ṣá tí Chelsea bá tiẹ̀ lè ra bọ̀bọ́ yẹn bó ti ẹ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí àti ẹ̀ ní agbábọ́ọ̀lù kan João Pedro òun nìkan náà ni bọ̀bọ́ Delap yẹn Patrick Suchik òun ni agbábọ́ọ̀lù tí ó gbá bọ́ọ̀lù sáwọn tó fi di ẹlẹ́kejì fún Inter Milan Lautaro Martinez yẹn náà òun ló ṣe ìrànwọ́ ẹ̀ tó jẹ́ pé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ báyẹn sì ó ti ní 1 goal 1 assist bẹ́ẹ̀ ni ó ṣe lọ bẹ́ẹ̀ ikọ̀ Man City àwọn olólùfẹ́ Arsenal wọ́n á máa jókòó báyìí ní ìgbésẹ̀ ikọ̀ Brentford bó báyìí lè ṣe bójọ́mì ni bí everton ṣe ṣe ní ọ̀sẹ̀ tó kọjá bójọ́mì ló lè ta ni ṣá àti má lose tó bá ti lose fìyókùlẹ̀ fún wa ikọ̀ Manchester City yìí nǹkan ẹ̀ẹ̀kan tèmi kàn lè sọ fún wọn ni pé pé bá ṣe fẹ́ gbá bọ́ọ̀lù mo fẹ́ mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìyẹn Manchester City a máa pàdé Chelsea ní FA Cup World Champion níbi tí kí Man City máa rò torí Chelsea ló ní FA Cup yẹn kò sí nǹkan tó fẹ́ ṣe sí olúmọ ẹ̀ tí ń rẹ́rìn kò sí wàhálà bẹ́ẹ̀ ló ṣe lọ́mọ́ 12 minutes báyìí ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wà tó ẹgbẹ́ kò tí sí èèyàn kan tó gbá bọ́ọ̀lù sáwọn ní ìfẹsẹ̀wọnsẹ̀ Chelsea àti Man City àti Brentford nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 11 minutes náà ni Atletico Madrid wà báyìí pẹ̀lú Celta Vigo tó ẹgbẹ́ kò tí sí èèyàn kan tó gbá bọ́ọ̀lù sáwọn Bayern Munich náà kò tí sí àyípadà nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó dùn mí pé kò fi bẹ́ẹ̀ sí àsìkò torí kò bá wù mí ká sọ̀rọ̀ nípa kíní ṣùgbọ́n tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún máa sọ̀rọ̀ nípa ikọ̀ Real Madrid yẹn torí ó yẹ kó àtúnṣe ti wà ńbẹ̀ nígbà yẹn ìyẹn bẹ́ẹ̀ ẹ yẹ máa sọ fún yín pé ọmọ wa lọ́wọ́ iwájú Kelechi Iheanacho táwọn èèyàn pè ní senior man nínú ikọ̀ tó wà ikọ̀ Celtic wọ́n nominate góòlù ẹ̀ ikọ̀ náà àwọn agbọ́ọ̀lù tó ti gbá sáwọn fún wọn ní sáà yìí wọ́n nominate góòlù yẹn fún goal of the month tó yẹ pé ó dẹ̀ ṣeéṣe torí góòlù tó náà gbá sáwọn yẹn ó dùn gan ó ṣeéṣe kó yẹ pé òun ló máa gba kíní goal of the month yẹn bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ 15 minutes báyìí ni ẹ jẹ́ máa sọ wípé ní La Liga 2 Real Oviedo àti Real Zaragoza 10 minutes náà wà báyìí níbi tí Real Oviedo ń lu Real Zaragoza lọ́wọ́ ní ayò kan sí òdo. Ní rí jù báyìí lọ lẹ́nu adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá bẹ̀rẹ̀ ètò tó dẹ̀ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ olótú wa Túnjí Ifákórèdé Ọlálékan Ibrahim Ọlálékan lórúkọ tèmi mo dúpẹ́.

0: Ìgbéyàwó àtàtà. Ìgbéyàwó àtàtà, dòmídòmídòdòdò. Ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀yà ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀. Èso.
0: Nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá ààbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, ó wò ṣùṣù. Ó ní ìwọ Ádámù kò ní dà, kí ìwọ nìkan kó máa dágbé, jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì, òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ dúró, ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ. Lóòótọ́, ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dojú fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín, Olúmìdé Ọlálérè, bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì. Lórí ìkànnì yìí, Bond FM 92.9, ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé, láago
2: mọ́kànlá alẹ́.
0: Ìgbéyàwó àtàtà, ètò gidi ni.
3: Tó o bá jí lówùúrọ̀, tó rẹ́rìn músẹ́, eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni, nítorí wípé ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ló lò. Ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀, bẹ́ẹ̀ lẹ̀rín rẹ̀ ó mọ dá àwọn èèyàn lọ́rùn. Iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú UATD nìyẹn. Tọmọdé ń bẹ, tàgbà náà wà pẹ̀lú. Tó o bá fẹ́ dènà kòkòrò, yọ̀rọ̀, ẹyin tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu, ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ni kó lo. A máa méyín le, bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́. Ẹgbẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀-èdè Nàìjíríà àtàjọ NAFDAC fòǹtẹ̀tẹ̀, ó sì lè ríra káàkiri àwọn ilé ìtajà. Ọṣẹ ìfọyín eléèdú UATD èyí, ó ló lè fún ọ ní òórùn ẹnu tó ládùn tó sì lálòpẹ́.

0: 7 Pro lónìí kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà nílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Wàá jẹ́ gbádùn 15-month warranty. Bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́fà bí ohun kó ń bá ṣe Screen Redmi A7 Pro. Ọ̀fẹ́ ni àbọ̀ tún ṣe. Kò tán síbẹ̀ o, 50% data ni wàá tún jẹ́ àǹfààní rẹ̀ láàrin oṣù mẹ́fà. Odidi oṣù méjì ni wàá tún fi gbádùn Spotify Premium lọ́fẹ̀ẹ́. Ajá balẹ̀ ẹ̀rọ ìléwọ́ Redmi A7 Pro. Owó rẹ̀ kò ju ₦126,300 lọ.
1: Redmi A7 Pro.
2: Fẹ́lá ni kẹ́ play.
3: O ti aso la fẹ.
2: Ibo ni kẹ́ play jọ.
4: Ṣẹ́yìn ilé ìjọ ni. Ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
3: Ah, dèrò ǹkẹ́ lẹ́nu ẹ. Èmi ti sọ̀ kánú ijó alẹ́ òní. Ẹ dá yànmọ́.
2: Ẹ pẹ̀lẹ́ o, kí ló fa tó tó nù?
4: Bàbá, ẹ̀yin náà ti sọ̀ kánú. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
2: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ń ṣe o. Mo lo egbògi bàbá àgbàdúrà mi gbà. Mo sọ̀ kánú.
3: Tó jẹ́ pọ́lọ́n ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà. Mo bọ́ lọ́wọ́ ara títa. Ọ̀rọ̀ sísọ mi ń jáde ara báyìí. Àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀. Ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario? Ọlọ́run gbà wá. Lọ́wọ́ àìsàn afinipamọ́, àrùn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó gba fàkókò ẹni ṣòfò.
5: Ajẹ́ ìgúnwà lọ́dọ̀ bàbá àgbà.
3: Bàbá àgbà wà ní nọmba 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abanoje Road, Ikọ̀tún, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, ó sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó o mú dọ́dọ̀ bàbá àgbà kó o náà lè sọ̀pánù.
6: Gbogbo apáta la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn

0: kí wọ́n gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
1: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú mọ̀ká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò sọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá màmá àtàwọn àbúrò wa wípé a ò ní fàìsàn lùgbà.
0: A wà ní number 20 Amoka Street, Délé Ara bus stop off Abaranjẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859 08068216859.
1: Lórí àwọn àìsàn kan sí kejì tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọkàbẹ̀ aromọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pẹ́ lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dógún. O ní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti níjàmbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúà kó di ọ̀ràn. Mo níwọ̀n tó bá ti ń rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ́ba ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ́ jábọ́ tó bá ti ń ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ nìyẹn. Àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́ so ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìta ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti ń ráwọn nǹkan báyìí.
0: A wà ní number 20 Amoka Street, Délé Ara bus stop off Abaranjẹ Road, Ìkọ̀tún. Gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ìkọ̀tún roundabout ẹ̀wọ̀ márùá tó ń lọ sí Abaranjẹ Road tàbí tẹ bá ń gbọ́ kọ́ bọ̀ Abaranjẹ Road ní kẹ́ bèrè ẹ̀ bọ́lẹ̀ ní Délé Ara bus stop apá ọ̀tún yẹn lẹ́yà sí number 20 Amoka Street, Délé Ara bus stop off Abaranjẹ Road nílùú Ìkọ̀tún Lẹ́kọ̀ọ́.
2: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fáìl báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́gi lójú ní number 20 Amoka Street, Délé Ara bus stop off Abaranjẹ Road nílùú Ìkọ̀tún. Ẹ bá ti dé Ìkọ̀tún.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
0: 08068216859
1: ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn òta fojúbà àwọn mi ò tiẹ̀ láwọn ò fẹ́ lóògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ǹjẹ́ àgọ́ ara rẹ̀ ǹjọ́ tọ́jú ẹ̀ tẹ̀bá wa dé mà ní nàlàyé náà má bá a sọ pé nàlàyé bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójó bá ti dé n ta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mọ́ lóògùn kò sí ṣé ò sí bẹ́ẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
0: A wà ní number 20 Amoka Street, Délé Ara bus stop off Abaranjẹ Road, Ìkọ̀tún. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08068216859
1: ìwọ tá ti rìn dogun fún bóyá ọrin wọnkú wọnkú ọrin ọ̀ǹtẹ̀ kòlòbà ẹlòmíì etí ẹ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di òun nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ ń kú àbẹ́gbẹ́ kara ń kú tọ́ tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
0: Ní number 20 Amoka Street, Délé Ara bus stop off Abaranjẹ Road, Ìkọ̀tún.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rin wọ́nkú wọ́nkú ọ̀rin ọ̀ǹtẹ̀ kòlòbà àti rìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn báyìí bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti rápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
0: A wà ní number 20 Amoka Street, Délé Ara bus stop off Abaranjẹ Road, Ìkọ̀tún.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859 08068216859.
1: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn dogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ̀ràn ni tẹ́lòmíì tí bá gbọ́dọ̀ ń ṣàánú wa tó bá gbé wọn ń gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi pàdélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí pé ẹlòmíì ò lè náwó ságọ̀ọ́ rẹ̀ àfi oríṣi kò sí ta ní kó rà fún ìnáwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde báyìí jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ rò pé bóyá mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lọ́run ṣe máa kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tó bá ti rápẹ̀rẹ̀ pé bóyá ọ̀nrin bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹ̀ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn dogun apá ń romí ẹgbẹ́ kara ń romí àti gbéra gan bábá ní patíyà ìwò ò lè lọ ogun lónìí ogun la mo ní ọlọ́ọ̀bù òní já rógun à ń gbé ní ṣùgbẹ́nìtọ̀ à ń gbé ní ṣùgbẹ́nìtọ̀ àmì rí o à ń dì mọ́gìdì mọ́pẹ̀ ká tó rìn ọlọ́ọ̀ní jẹ́kẹ́ rí ṣùgbọ́n àdúrà lásán ràn jù ká gbé ìgbésẹ̀ nǹkan tó ń wojú ọlọ́run tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ ààrẹ tó ń fura sí tètè máa bọ̀.
0: Number 20 Amoka Street, Daily Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọtun.
1: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gbójú.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859. Is 08068216859.
1: Ẹ̀tìtì kọ́ọ̀lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀jídé bẹ́ẹ̀ dájí. Tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti jẹ parí kẹfì máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tewétegbò tí ó mú kára yín ó ṣe kébékébé ṣàgbàdéwé márúgbóta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ gí lójú. Ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fewé àtegbò ṣọmara yín lóore. Ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yin náà ó rí bí ó ṣe rí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ara wa, ará dàbí mọ́tò ni. Tí a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ kó lè takú sójú ọ̀nà. Ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu? Tọ́ ń gbádùn tọ́ ìjọ tọ́jú ara ẹ̀rí tán máa ń sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́ra wọn àwọn tí wọ́n jù jọ ìrọ̀ náà máa ń pa. Má bá a sọ bẹ́ẹ̀ o, bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí. Bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kan ara ń ro mí ni. Tọ́ bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan, ọ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara ẹ.
0: Ní number 20 Amoka Street, Daily Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọtun.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859. Is 08068216859.
4: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú. Ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí ẹ lómi máa sọ pé Ìkọ̀tún jìnà o.
2: Bàbá àgbà tẹ ní bẹ́gi lójú ní kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná kẹ́ ẹ gbéra fáìl báyìí pé Ìkọ̀tún yá lọ́dọ̀ bàbá àgbà tẹ ní bẹ́gi lójú.
1: Kí ló ń dọ̀ ọ́ láàmú? Kí ni ìwọ ti náwó náwó náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́run máa jẹ́ àárí. Ogun wàhálà yà ń lu pìpìpì. Àyìn tó ẹjọ́bìnrin ń lé tẹ̀ ń gbọ́ gbogbo tí mò ń sọ pátá. Àwọn ní àbí wọn ò sọ̀rọ̀ ń pọ̀ obìnrin ni. Gbogbo tọkùnrin tóbìnrin ló ní tàǹsọ yìí o. Ṣùgbọ́n àwọn tó bá ń wá wojú ọlọ́run tó ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kan sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú. Ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tó bá ti dé lórí gbogbo nǹkan kọ́ la lè máa fẹnubà. Gbogbo tí wọn náà bá jókòó tọ́ ọ rí tó ń ṣe ọ lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ pa àìsàn àtàrùn tán bá ti bímọ máa bọ̀ sí.
0: Number 20 Amoka Street, Daily Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọtun.
1: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bọ ò ní sọ wá dẹni tí ó máa tiro. A tó ń ṣe àòfin wọ́n ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀. Tẹ́yà bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí. Ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tí náà ti gbogbo ara ó máa ń fa kíṣan ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì. Ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa tiẹ̀ wọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ ló tọ́ bá ti dé gan-an wọn náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ kí n gbókèrè máa dúdú ọbẹ̀ téèyàn bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú Èkó àbí Ìbàdàn ńjọ́ kejì ó ràn máa lọ pé ẹ lọ́ba ara wa tó bá ti dá ni má ti fowó rọ òyẹ kò kọ lójú ẹ̀yin ẹ gbìyànjú. Mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ ẹ ṣe ń gbó mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ọdọ ẹjẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ̀ ń bẹ́ẹ̀ lójú.
0: Ní number 20 Amoka Street, Daily Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọtun.
1: Ẹ wá kẹ́ wá jàǹfààní ewé àti ègò gan ni àfijì ẹ̀yin náà dìde kẹ́ máa bọ̀. Kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹ lẹ́nu? Wàhálà àti ìdààmú wo ló wà nínú àgọ́ ara tó ti fa àìsàn bóyá àti ìrìndògún àti gbẹ́sẹ̀ di wàhálà? Gbogbo ẹgbẹ́ kan ará kú tàìtà jẹ̀ǹjẹ̀ níbí ni eléwọ́ síbí ni ọlọ́ọ̀bọ òní jẹ́ ká wá rogun ọfà. Ọfà burúkú òní bá wa fẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá. Oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmíì afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmíì ọfà ló fà ẹlòmíì kò sí táàtì ẹ̀ chairman tó bá ti dé ẹ̀yin náà ó mọ̀ lórí bá ṣe ń bí àti àyẹ̀wò àti tó bá yẹ ká ṣe pé kí ló fà ti léyìí. Sójú oorun ló ti ṣẹlẹ̀ ni àbí nígbà tẹ́ ń lọ ní kankan bá ń pì tẹ́ mọ̀ bóyá bóyá àwọn ẹlẹ́kọ̀ọ́ tẹ́ ẹ̀ ní mọ̀ tó wá ti dàgbò ara tó wá ń bara jẹ́. Àwọn àrùn kan wà tó jẹ́ pé ó máa ń bara jẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ tí ó máa ba nú omi ara inú ẹ̀jẹ̀ inú egungun ọlọ́ọ̀ni jẹ́ ká rí. Ṣùgbọ́n tẹ́yà bá ti wá rí ẹjẹ́ ká tètè gbégbèsè ká mọ̀ pé ọ̀dọ́ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú.
0: Ní number 20 Amoka Street, Daily Ara Bus Stop off Abaranjẹ Road, Ikọtun.
2: Bẹ́ẹ̀ bàbá àgbà tẹ́ ń bẹ́ẹ̀ lójú wa.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa is 08068216859. Is 08068216859.
1: Ẹ má lẹ ti náwó àbẹ ti débì kan rí ẹ̀yin ẹ mú gbàgbọ́ yín dání. Ẹ wọ́n ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ìtàn lè kanna. Ẹ gbà pé bẹ́ẹ̀ bá ti rí mi lélẹ̀ tẹ́ bá ti dé báyìí. Ogun àti wàhálà àti àìsàn tó náà làm kò ti ṣe. lori awon nkan ta n pariwo na ni ati so boya wo ti sise giri ojabo loke boya won ko pere ojabo elomi ba accident fun moto bi odun merin marun ko ni mo boya on fori abi nkin kankan gba bi kan a ma wa fa wa lati damu nu agbo ara ngba to ba dojo waju bi en tun ranyan bo se ma ri ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu igungun sinu omi ara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de tun se to ba nu to le je pe ofa o le je talafefe afefe buku ni feluwa
0: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol Ikotun gbo bi te ba tin bo te ba ti de Ikotun roundabout ewo marua to nlo si Abana Jerol tabi te ba n gboko bo Abana Jerol ni ke bere e bo le ni Daily Ara bus stop apa to yen le ya si number 20 Amoka Street Daily Ara bus stop off Abana Jerol ni lu Ikotun Lekun
1: ibe baba gba wa ero ba ni soro te le fi pe mi
2: 08062160859 08062160859 I'm already you.
5: Ha, ragbe nro wa wa rale e.
6: I'm a born a profession.
5: O da, se won lo ri bo se rin ni. O ri ton te koloba. O tun rin won ku won ku.
6: Ijo olowa da bayi. Ah, nkan kan ma nba eni yi fa.
7: Ma je ki ofo ojo pipe tabi awon isan. To le fa ki ati gbapa gbese odi ni rada owo le. Ori keri ti ara nro ni. Abo nwu ara tita, ara nja ni je. Ori o ma gba ye, o le wu ku. Ati bere mu nkan nile di ni ra. Bo si se eyin didun, abi egbe ka ara re nkuta ita da to ki de le. Ke yan ma rin ko da bi pe nkan ra lese. Bata ti bo lese elomi, ko ni mo. Elomi a ma rin a ma ta de de bi keke Mario. A lo da isan. Ti gbọn ni lowo tin dani wole ti finish esin baba da te ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won
8: baba da wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abanajeru Ikotun Lagos State
7: ero ba ni soro baba da 08068216859 08068216859 wa ka do foju nu wo ka si fititawo
9: baba agba te ni begi loju se o o lo egbogi baba agba du ami gba

man die be nisa ube fabi ye. Bond FM 92.9. Ani ema shi ami.

láti lè ṣe bond fm 92.9 ṣe alérò pé a ń gbádùn wa ketekete bàbá ń gbádùn wa àwọn náà ń bẹ́ bí fún yín àjọ máa gbádùn àwọn adago mẹjọ alẹ́ ni àbí tó bá tún di aago mọ́kànlá ìwọ tó mọ̀ pé òun wọkọ̀ tó òun wọ́yàwó alẹ́ yìí tún ni ẹ tún gbádùn wa dáadáa àwọn táwọn ti fún lọkọ fún yàwó kó wọn ò lóhùn ká ilé iṣẹ́ bond bọ́lá ń ṣe náà kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àwọn kan wòlíì ni wọ́n àwọn kan imam alfa ni wọ́n àwọn kan ní pẹpẹ àwọn kan wà lórí òkè àwọn kan dẹ̀ rí evangelist ni wọ́n ajínrere àwọn kan dẹ̀ rí pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ orí atẹ́gùn orí rédíò orí tv orí social media òun náà ni àwọn ti ń ṣe tiwọn tí gbogbo ẹ̀ tó dẹ̀ ń tò tí ọlọ́run dẹ̀ ń fọwọ́ sí ẹ mọ̀ pé ọlọ́run ọba ló ní ètò òun ló gbé ètò lé wa lọ́wọ́ òun ló ní ká máa ṣe ètò ètò ń tò ètò sì ń tò sí ti ọmọ yorùbá nílé lóko àtìlẹyìn òdì ẹ kú ìkàlẹ̀

ọpọlọpọ ò mọ̀ pé jíjáwó sẹ́nu lójú odi wọn nǹkan tó léwu ni nǹkan tó ń dá wàhálà lẹ̀ ni ẹlẹ̀ nǹkan ò in fact mo rí mi ti mọ̀ bí àwọn ọmọ èkó àwọn ọmọ ìpínlẹ̀ èkó yìí àwọn ọmọ tó ṣe ń dìde mi ò mọ̀ bóyá ẹlòmíì mọ̀ nínú wọn pé nǹkan tí ò dá ni torí pé ó ṣe ni rí yàyàyà ò ọjọ́ mélòó gbàgbé láéláé ni ó ṣe ni rí ẹ̀kọ́ ni o mi ò dẹ̀ mọ̀ọ́mọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ọ́mọ̀ ò déwájú odi mi ò mọ̀ọ́mọ̀ ò déwájú látìgbà náà ni mi ò ti jáwé sẹ́nu mọ́ ẹjẹ́ ń sáré ga yín sí i àwọn ọmọ ọ̀sìn wọn nínú àti máa gbọ́ rédíò dáadáa pàápàá jùlọ iléeṣẹ́ Bond FM tó ń sọ yorùbá tó ń sọ túmọ̀ ẹ̀ èdè àṣà iṣẹ́ kò gbọdọ̀ parun àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé ò gbọdọ̀ ṣe nǹkan kan lójú wọn yóò dàbí pé òun fún wọn ṣí ẹyẹ ni níwáyé kò rí bẹ́ẹ̀ àwọn ìpínlẹ̀ kan wà àwọn ìlú kan wà tó jẹ́ pé bó bá lọ bẹ̀bá ìbọn ṣe ń ṣe lọ́wọ́ ni kò máa ṣe ẹ̀kọ́ ni o kọ́kọ́ béèrè náà wọ́n ń tẹ̀lé báṣubàṣu nílùú òǹlùú ayàyàyà o ọjọ́ náà ọjọ́ tó gbomi mọ́ ọjọ́ èṣù gbomi mi ò mọ́mọ̀ sẹ́ kékeré ni o látìgbà náà bí kákọ̀ máa já ewé kí wọ́n fò pàtì lábẹ́ igi ọdán àbí abẹ́ igi ṣáàkó kan fò igi mango igi rèé o ọjọ́ náà rèé àwa nílé ìjọsìn ni ó ti pẹ́ kékeré ni o mo bá fò à ń jọ́sìn lọ́wọ́ ni ẹ̀rẹ̀ mọ̀pọ́ ọmọdé abánikalẹ̀ ọ̀ka ìṣìn ìṣìn tá a máa ń jẹ iṣẹ́ ṣíṣe ẹ̀ńbẹ́ lẹ́kọ̀ọ́ ṣá ibi àti ń káṣí ẹ̀mọ̀kọ́ ọmọdé àti jáde ìrópọ̀ tó ń jáde tó ń lọ káṣí láìpa àjẹun kò lé ibi àti ń káṣí lọ́wọ́ ni mo ti mú ewé tí mo já pàtì mo jù ẹnu

0: ọmọ pọ o.
1: Kí lọ fẹ́ ní ọmọ tó tọ́rọ́? Ìgbà tó o ma níṣẹ́ lápá tí o sọ́wọ́ tí o sì lé tọ́mọ ọmọ pé.
0: Aṣojú ń bẹ wájú mi ẹ̀gbọ́n ẹ̀dẹ̀ wà pẹ̀lú ẹ̀. Ó bá di kàtìkàtìkàtìkàtì.
1: Mọ́mọ́ alámọ̀.
0: Ó ní mo mọ̀ọ́mọ̀ ni mo ní mi mọ́mọ̀. Ìwọ́ tó gba àwẹ̀ tó dátọ́ mi gbọ́ ta ni ẹlẹ́rìí ẹ lọ́nà fún ọmọ tó mọ kọ́lọ̀. Ó lọ gba àwẹ̀ ò mi tọ́ ta ni ẹlẹ́rìí ẹ lọ́nà fún.

ọ̀pọ̀lọpọ̀ olówó ni ló máa ní jàǹbá ọkọ̀. Ẹ bá wo Dáúdà ipò àkàrà náà kọ́ ńgbà kan, ṣáà pẹ́ bínú sa òbí náà kọ́.

Redmi A7 Pro lónìí tí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tó wà nílẹ̀ fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀. Wàá jẹ̀gbádùn 50.

0: A7 Pro. Owo rẹ ko du 126,300 naira lọ.
1: Redmi A7 Pro.
2: Bond FM 92.9.
3: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GT Bank Airtime and Data Loan is available to you anytime. *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime and Data Loan.
4: 737. Here is good news for you. From NAS Digital Photo Lab. At NAS Digital Photo Lab, we provide quality services making you happy all the time. Is it photo print, passport print, photo book, photo framing, photo wood, acrylic frames, standard portrait frame, and lots more. Print 50 copies and above to get quantity discount at NAS Digital Lab. Please contact us at 2/4 Ari Ibioke Street of Agege Motor Road, Bolade Bus Stop, Oshodi, Lagos, or call 0805-262-5973 NAS Digital Photo Lab, the home of quality services.
2: Bond FM 92.9.
5: Dr. Jeniwa Abafila loni kilo ohun to nbe fira kilo nba e lokoje ailera wo lo nkoju e ijo mo wipe gbogbo ohun to gbianju ati wa lo sokoto apo sokoto e lo wa olohun de iwe ati egbo lati se iwosan lori gbogbo ailera to ba nba omo eniyan fira ni olohun ma ja rogun wa aiso to le dani gule da igbesi aye eniru aiso buruko ni yale wa o fun ilani loye ati itoni sona lati dekun ailera ara e ma bo mi Dr. Jeniwa Abafila to wa ni number 12 Bashir Adeyemo Street Almoru Bus Stop Itoki Agbado Ogun State. Telephone 070-7686-1203. Lekosi 070-7686-1203. Email jeniaba@gmail.com. Dr. Jeniwa Abafila loni. Gbogbo iwosan t'Olorun ni. Igbiyanju eda loni.
6: Bẹ́ẹ̀ni ìgbìyànjú ẹ̀dá lóní torí eréje kìí ṣe fẹ́ni tó mere sá ó jẹjẹjẹ kìí ṣe fúta lágbára bí kò ṣe pé olúwa kọ́ ilé náà gbogbo mọlémọlé ṣe lásán ni. Ẹ̀bẹ̀ la gbọ́dọ̀ máa bẹ lọ́hun pé iṣẹ́ ta bá fòwúrọ̀ ṣe kọ́lọ́ba mi fèrè sí tọ̀sán kó fi èrè sí títí àṣálẹ́ kó fèrè sí o àtèrè òwúrọ̀ àtèrè ọ̀sán àti tàṣálẹ́ ọlọ́run tó bá máa dọjú alẹ́ má jà jẹ nínú ìnira. Torí wípé alẹ́ ni ṣòwò pẹ̀lú àṣẹ ọlọ́run kò ní yẹ̀ ẹ́ lẹ́ẹ̀ fún yín kò ní yẹ̀ ẹ́ lẹ́ẹ̀ fún mi. Akínláki akínlóko akínlọ́wárọ̀ gbọ́àgà àti gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí ń fẹ́ dé ẹnu àgbà. Eléyìí tí Dr. Jeniwa Abafila tó ṣagbátẹrù ẹ̀ pé ká ti máa kọ́ra wa ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó má ba parun. Àti wípé ìlera lọ̀rọ̀ wọ́n rán wa létí wọ́n pè wá ṣàkíyèsí wípé ká máa ṣàyẹ̀wò ara wa ká máa ṣètọ́jú ara wa o. Health is wealth. Bẹ́ẹ̀ ló yìnbó wí kò sí eré ta lè máa sá kò sí ohun ta lè fẹ́ kójọ ká máa rántí wípé àlàáfíà ara wa ó ṣe pàtàkì. Ìdí ìsúpọ́lá lórúkọ tèmi Mr. Ilẹ̀nu gbogbo àgbáyé mọ̀ mí sí Adótoluwa tí ò ní jogún òfu mo dé sórí òsò ẹnu àgbà níkànnì ta àwà Bond FM.
7: Bàbá ta ló jẹ́ fàbẹ́rẹ́ gúnyán o.
6: Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó jẹ́ fàbẹ́rẹ́ gúnyán kò pọ́síbù àfẹ̀wọ́ àgbàkọ́ àgbàkọ́ tó ti mọ̀ ká tó mọ̀ àgbàkọ́ àgbàkọ́ tó ti tẹ̀ ká tó tẹ̀. Mr. Ènìyàn kí ni ohun tá à ń gbéyẹ̀wò lórí ètò òwe àti àrokò ilẹ̀ Yorùbá ni láti bí ọ̀sẹ̀ bíi méjì àti ń pa òwe tọ́wọ́n èèyàn ti ń jẹ ẹ̀bùn lóríṣiríṣi. Èmi orí àrokò ni mò ń lọ orí àrokò. Àrokò wo ni mo fẹ́ gbéyẹ̀wò? Màá ṣe àtúpalẹ̀ àrokò bíi méjì tó ní ṣe pẹ̀lú ìkìlọ̀ tí ọwọ́ àgbàlagbà Yorùbá máa fi ń kìlọ̀ fún yàn. Torí pé oríṣiríṣi àrokò ló wà. Àrokò ìbániwíwà, ìtọ́nisọ́nà wà, àpèjúwe wà, àrokò ìkìlọ̀ wà, àrokò ta fífi ẹ̀hónú ẹni ràn pé bó ṣe ń ṣe mélòó ìyẹn náà wà. Àmọ́ màá sọ àrokò ìkìlọ̀ bíi méjì kí tó ju ìbéèrè ọ̀sẹ̀ yìí sí orí afẹ́fẹ́. Lọ́sẹ̀ tó kọjá ìbéèrè ta bèrè adékọ̀wé yọ pa òwe tó jọ mọ́ ọba. Bọ́ba kò kú ọba kò jẹ́ òwe ni o. Ọba rán ni níṣẹ́ odò ọba kú iṣẹ́ ọba kò ṣe má jẹ́ odò ọba kò ṣe é torí bọ̀ òwe ni. Àrọ̀bà fún la bá ń pa
8: owe náà ni ẹni tó gba ẹ̀bùn wa tí a máa ná àǹfààní àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló tẹ àtẹ̀jíṣẹ́ Mr. Josiah Mr. Kasim láti mú sí Mr. Wasil láti agége àmẹ́ni tí òwe ẹ̀ kúná jù tó dẹ̀ tètè wọlé jù Mrs. Basirat láti ìjààyè Mrs. Basirat láti ìjààyè ilẹ̀ máa ná àǹfààní àti pè mí lẹ́yìn ètò kẹtẹ àtẹ̀jíṣẹ́ orúkọ yín àti nọ́mbà tẹ́ fi pè wá lẹ́ máa ná àǹfààní àti gba pílò àti bẹ́sìt tá a mú wá fún yín àmẹ́ jẹ́ kí n rán létí wípé ìlera gbogbo ọ̀rọ̀ mú ń bọ̀
9: Dr. Genua Abafila loni kilo ohun to n be fira kilo n ba e loko je ailera wo lo n koju e ijo mo wi pe gbogbo ohun to n gbiyanju ati wa lo sokoto aposokoto e lo wa olohun de iwe ati egbo lati se iwosan lori gbogbo ailera to ba n ba omo eniyan fira ni kolohun ma je arogun won aiso to le danigule da igbesi aye eniru aiso buruko ni yale wa o fun ilani loye ati itoni sona lati dekun ailera ara e ma bo ni Dr. Genua Abafila ti o wa ni number 12 Bashir Adeyemo Street Almoru bus stop Itoki Agbado Ogun State telephone 070-76-86-1203 lẹ́ẹ̀kọ́sí 070-76-86-1203 email genuaba@gmail.com Dr. Genua Abba Filla lónìí gbogbo ìwòsàn tọ́lọ́run ni ìgbìyànjú ẹ̀dá lónìí.
8: Ìjà ẹ mọ̀ wípé ó ṣe pàtàkì fún wa láti máa ṣàyẹ̀wò ara wa dáadáa. Oríṣiríṣi nǹkan ló ń bá ẹlòmíì fíra àmọ́ torí wípé wọn ò ṣe àyẹ̀wò kò jẹ́ pọ́nmọ́ ibi tọ́rọ̀ wọn kù sí ẹlòmíì ìdákọ́lẹ̀ ní tiẹ̀ ọlọ́run má jarí wàhálà kọmọkùnrin má lè ṣe bó ti yẹ kó ṣe tó kò dà iye ọmọkùnrin ni wípé kara ju wa mu ẹlòmíì kójú máa wo bàìbàì ní tiẹ̀ ọlọ́run níjà lárùn ojú o torí pé ojú ni ìmọ́lẹ̀ ara ọlọ́run má jarí wàhálà ẹlòmíì bọ́wọ́ bá ṣe ń gbọ̀n lẹ́sẹ̀ ṣe ń gbọ̀n wọn ò mọ ohun tó ṣe ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe àyẹ̀wò ká lè mọ ibi tí wọ́n máa dojú ọ̀rọ̀ kọ òun ni Dr. Genua Abba Filla ló sọ fún gbogbo wa wípé ká ṣàyẹ̀wò ká lè wá fún ìtọ́jú tó pé ẹ̀jẹ̀ ríru ní tẹ́lòmíì ẹ̀jẹ̀ ríru kò ń ṣe nǹkan tó da ọlọ́run ò ní já rí wàhálà kéèyàn déédéé máa ṣe gúlegúle kọ́ máa sọ wípé ó lọ sókè kò ń ṣe nǹkan tó da ẹ̀ ṣàyẹ̀wò ara yín gbogbo ẹ̀ pátápátá ló ní ọ̀nà tó ń gbà ṣe àyẹ̀wò ẹ̀ tó dẹ̀ ń wá ìtọ́jú tí ó péye sí ẹlòmíì ilé ayé tá a wà yìí kọ́lọ́run ṣàánú wa ni ẹlòmíì ohun tó ń ba fínra kó máa tí ìgò stẹ́ǹpù kan tàbí kó máa tí ìrìn láti bí síbẹ̀ yẹn gbogbo àti àmà brit báyìí ni a máa lọ sókè a máa lọ sílẹ̀ a di wípé ó mí gúlegúle ọlọ́run má jà rí wàhálà ẹjọ́ ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe àyẹ̀wò ara yín kòkòrò inú ẹ̀jẹ̀ ló ń dààmú ẹlòmíì a máa gbéra báyìí rò bóyá fi ṣápnà pẹ̀lú báyìí pẹ́sùn wọ́n fi ń gbé ara wa ni wọ́n fi ń gbéra wọn ni ẹ ṣàyẹ̀wò ara yín kẹ́ ẹ lè mọ ibi tí ọ̀rọ̀ máa dojú kọ ká máa mí gúlegúle ọlọ́run ò ní járe ọlọ́run má jarí wàhálà ìṣòro ojú ò dá ẹmọ nǹkan tó ń ṣe ọ̀hún èèyàn ọlọ́run má jarógun rọpárọsẹ̀ tó ń pè ní stroke ọlọ́run má jarógun rọpárọsẹ̀ àmọ́ nígbà míì àìná kíyèsí àìṣàyẹ̀wò ara wa déédéé tó àìwo bíṣọ́ ṣe lọ bómi ṣe lọ bégungun ṣe lọ tó ló ń fa wàhálà fẹ́lòmíì òun ni Dr. Genua Abba Filla ṣe ń pè yín wípé ẹ wá ṣe àyẹ̀wò ara yín kẹ́ ẹ̀ lè gba ìtọ́jú tó péye bí èèyàn bá ṣe àyẹ̀wò kò ní mọ ibi tí ọ̀rọ̀ ẹ̀ kù sí ó ṣeé ṣe kí ó jẹ́ pé ohun tó ń ṣe yí gan nǹkan kéékèèké báyìí lẹ́kọ̀ọ́ máa lò sí tó máa fi lọ àmọ́ torí pé ẹ̀ ṣàyẹ̀wò ẹ̀ mọ ohun tó ń ba yín fira ó ṣeé ṣe kẹ́ máa mọ ìtọ́jú ẹ̀ Dr. Genua Abba Filla ọ́fíìsì wọn wà ní number 12 Bashir Adeyemo Street Almoru bus stop Itoki Agbado Ogun State ẹ lè kọ̀ sí wọn lórí mail genuaba@gmail.com ẹ wá fẹ́ pè wọ́n fún àlàyé àti bí ẹ ṣe lè dọ́dọ̀ wọn ẹ pè wọ́n sórí 070-76-86-1203 tàbí 090-44-59-59-08 Dr. Genua Abba Filla ló sọ wípé ìgbìyànjú lásán lẹ̀dá ń gbà ó gbogbo ìwòsàn náà ló ní àmọ́ ká ṣàyẹ̀wò ara wa dáadáa.
9: Dr. Genua Abba Filla lóní kilo ohun tó ń bẹ fira kilo ń ba ẹ lọkọ jẹ àìlera wo ló ń kojú ẹ ìjọ mọ wípé gbogbo ohun tó ń gbìyànjú àti wá lọ sókótó aposokoto ẹ ló wà ọlọ́run dẹ ìwé àti egbò láti ṣe ìwòsàn lórí gbogbo àìlera tó bá ń bá ọmọ ènìyàn fira ni kọ́lọ́run má jẹ arógun òun àìsàn tó lè danigúlẹ̀ da ìgbésí ayé ẹniru àìsàn burúkú ò ní yálé wa o fún ìlanilọ́yẹ̀ àti ìtọ́ni sọ́nà láti dẹ́kun àìlera ara ẹ máa bọ̀ ní Dr. Genua Abba Filla tí ó wà ní number 12 Bashir Adeyemo Street Almoru bus stop Itoki Agbado Ogun State. Telephone 070-76-86-1203. Lekosi 070-76-86-1203. Email jenny@gmail.com. Dr. Jenny Abba Filaloni. Gbogbo iwosan t'Olorun ni igbiyanju eda loni.
10: Mr. Eniyan Aroko Ikilo ti awon ode to ba mu aje etubon to fi paroko ranse si ode egbe won won gbiyanju ati so furu fi ode eni wi pe o ti se nkan to won ode o fe yala ninu wi pe o nje ode lese eni tabi o nba yawo ode o nba ni nkan papo won so fun pe ko ja won be ti o ba ja won be a ri ja ogo won fi kilo fun ni pe ja won be to ba mu ire pe aso obire kan to wa mu ada to fi paroko ranse si okunrin kan ka so wi pe ile ire pe aso anti mosura o wa fi paroko ranse si boda Ibrahim o ton gbiyanju ati so ni wi pe oko ati mosura ti ri wi pe boda Ibrahim ati yawo ohun ni nkan kokoko o ni nkan kokoko to jo nse o wa mu

ti mo pe wahala ni won fi kilo fun ni wipe obirin to ri aso ikoko da yi po tete ja won be to ba ja won be iku ni o ko ki se arun aroko ikilo ni ti won agbalagba yoruba ba mu esun isu to fi paroko ranse si yan boyo kunrin ni abi obirin to fi paroko ranse si aroko yi won fi kilo fun ni wipe oni to hun fe gbe igbese kan yala o fe fa wahala kan tabi omo kojo mo alagiri nu omo o fe ko sile tabi iyawo e to je mi pojo ni gbeso won jo ni ede aye de o fe ko won so fun pe obama se sumo pe ti suba ti jona guruguru ko wulo mo ohun to fe se to ba ti baje ko si solution won fi kilo fun ni aroko ikilo ni e oni bere ti mo fe bere te ma fi nafani ati je pillow ati bed sheet eleyi ti dr jenu abafila to so be ka ma fun eyan lori eto amo ki ma ran yin leti le ko si e fe pe won fun alaye lati le de odo won eni to n ba yin fira te fe yewo e ma bo ni number 12 Bashir Adeyemo Street Almoru bus stop Itoki Agbado Ogun State tabi ke lo so email won jenuaba@gmail.com e wa fe pe won fun alaye le ku re pe won sori 070 76 86 1203 070 76 86 1203 tabi 090 44 59 59 08 090 44 59 59 08 ojutu si olohun je ki alafia ara wa ko di fiafia o gbogbo de ta sala ro ta sala so ta sala sale eh erelenu ni jere wa la wa a si wa lori eto enu agba Doctor Jenu Abafila loni kilo ohun to nbe efira kilo nba e lokoje ailera wo lo nkoju e ijo mo wipe gbogbo ohun to gbianju ati wa lo sokoto aposokoto e lo wa olohun de iwe ati egbo lati se iwosan lori gbogbo ailera to ba nba omo eniyan fira ni ko lohun ma ja rogo won aiso to le dani gule da igbesi aye eniru aiso buruko ni yale wa o fun ilani loye ati itoni sona lati dekun ailera ara e ma bo ni Doctor Jenu Abafila to wa ni number 12 Bashir Adeyemo Street Almoru bus stop Itoki Agbado Ogun State telephone 070 76 86 1203 lekosi 070 76 86 1203 email jenuaba@gmail.com Dr. Jenu Aba Fila loni gbogbo iwosan tolorun ni igbiyanju eda loni igbiyanju eda loni Mr. Eniyan ibere ti mo ma bere lose yi te ma nafani ati te atejise te ma nafani ati te atejise sori 080 37 47 0885 080 37 47 0885 Shama kota bati ju ibere ya ma fon yela nfani ati lo gbare sa shi dada aroko ikilo imo se ti tubi meta yi e ba mi pa aroko ikilo meta ti yin na ke ti atejise sori 080 37 47 0885 0837 47 0885 lẹ́ẹ̀kọ́ sí àlàáfíà ara wa ò ní di fíafíà kí ni ohun tó ń bá yín fíra ọlọ́run níjà rógun rọ párọsẹ̀ kójú máa wù bàìbàì ìdákọ́lẹ̀ obìnrin àìṣedédé fún obìnrin ni gbogbo kára máa roni ẹ̀jẹ̀ ríru gbogbo kára máa jánijẹ gbogbo nǹkan tí ò jẹ́ kí àlàáfíà ara wa kó lọ déédé kójú máa wù bàìbàì kẹ́lòmíì máa mí gúlegúlegúlegúle kán ní bp ṣéèkì ó lọ ẹ lọ ṣe àyẹ̀wò láti gba ìtọ́jú tó péye òun ni Dr. Jenu Abafila ń pè fún wípé ọlọ́run níjà rógun wàhálà ọlọ́run níjà rógun tó máa fi rù wá káàkiri o àmọ́ ká ṣe àyẹ̀wò ara wa láti wá gba àwọn ìtọ́jú tí ó nítumọ̀ ẹ lè kọ̀ sí Dr. Jenu Abafila ní number 12 Bashir Adeyemo Street Almoru bus stop Itoki Agbado Ogun State tàbí kẹ lọ sórí méèlì wọn jenuaba@gmail.com kẹ lọ bá wọn sọ̀rọ̀ níbẹ̀ tàbí kẹ pè wọn sórí 070 76 86 1203 070 76 86 1203 tàbí 090 44 59 59 08 Dr. Jenu Abafila ọmọ àbá yín sọ̀rọ̀ gbogbo nǹkan tó dàbí pé ó dàbí kùdìẹ̀ kùdìẹ̀ lọ́nà wọn á ti pàṣẹ ti wí àti bò lọ́nà wọn àbá yín àmọ́ ká máa wo ara wọn á ran ohun ká ṣe àyẹ̀wò tó tọ́ àti bó ti yẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó dúró tì wá tí ò jẹ́ kó jẹ́ àwa nìkan aroko ìkìlọ̀ mẹ́ta látọ̀dọ̀ yín ẹ pàdé ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí 080 37 47 0885 080
37470885. It is super low quality, Mr. Nungu Bag by Mr. Dr. Jenu Abafila, Tosha Batteru, Udio Setumbo.

0: Ìgbé yàwó àtàtà. Ìgbé yàwó àtàtà. Dòmí dòmí dòdòdò. Ìjẹ́ gbàgbọ́ pé nítorí ọ̀yà ni Ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀. Èso.
0: Nítorí akọ lọ́lọ́run ṣe ṣẹ̀dá àbò. Lẹ́yìn tí Ọlọ́run dá Ádámù tán, ó wò ṣùṣù. Ó ní ìwọ Ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa dágbé jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ. Ó sì yọ lára egungun ìhà ẹ̀gbẹ́ rẹ̀ méjèèjì. Òun ló fi ṣẹ̀dá éfà. Ilé ọkọ dúró ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ. Lóòótọ́ ó ṣe ìgbéyàwó tán gbogbo nǹkan dúró fún ọ. Kí ló fà á? Ẹ darapọ̀ mọ́ ọmọ yín Olúmìde Ọlálérè bẹ́ẹ̀ pè mí ní Olúmáìtì lórí ìkànnì yìí Bond FM 92.9 ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago 11:00
2: alẹ́.
0: Ìgbéyàwó àtàtà ètò gidi ni.

ìtọ́jú tó péye ń bẹ lọ́dọ̀ àwọn bàbá wa pẹ̀lú àtìlẹyìn àwọn àyẹ̀wò tòde òní láti wà ní ìlera pípé. Iléeṣẹ́ Al-Salam Herbs and Solutions tí gbogbo ayé mọ̀ sí Abẹ ní Alágbó Limited ni wọ́n ṣe dìde pẹ̀lú iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa tewé àtegbò fún èyíkéyìí ìwòsàn nínú àgọ́ ara. Wọ́n ṣètọ́jú àpọ̀jù ọ̀rá, kòkòrò inú ẹ̀jẹ̀, akọ ibà, jẹ̀dí tàbí akọ jẹ̀dí, ọ̀nà àbáyọ sí ìṣòro èso ìbíyàwó, ìtọ́jú ọmọdé àti àgbàlagbà. Fún ẹni tó ti ṣe àyẹ̀wò àrùn kan tàbí òmíràn, ẹ máa mú èsì àyẹ̀wò medical report bọ̀ ní Al-Salam Herbs and Solutions tí gbogbo ènìyàn mọ̀ sí Abẹ ní Alágbó Limited. Tí iléeṣẹ́ wọn wà ní 18 Mọ́ṣáláṣí Street, Half Market Street, Ṣómọ́lú, Lagos. Ẹ̀lú ẹ̀ ló wọn ni 0803-395-1629 tàbí 0802-369-1910. Kí sùn bí àìlera rẹ tó dégbò, kí sọ́lúgàn bí Abẹ ní Alágbó Limited.

0: ọkọ̀ ó wà ní sẹkọfàsì ọbẹ̀ àtàdídí àti jọ̀dọ̀ ọ̀fù aládùn yan àìmọ́ ọlọ́gbọ́n yan góòlù kóró ìsebẹ̀ tẹ́ra gòl.
1: kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́ra gòl.

0: nípa Alifidaus o ti bá wọn rìnrìn àjò ní 3 years ago they are very standard wọn wà reliable 100% akẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ fi yé wa gbogbo ìlànà ta gbúdọ̀ rìn láti má jẹ́ káwa náà ṣe mistake tá a bá dán.
1: Ilẹ̀kùn ta máa ń lé síwájú kó tó di pé a kúrò ní Nàìjíríà ó máa help us kò ní jẹ́.
2: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ká tó débi tí à ń lọ a ó ti kọjá níbi tá ò lọ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ gbogbo problems pátá ló ní solution àfi tí èyàn ò bá ti dé ibùdó ojútùú rẹ̀ solution bus stop fún gbogbo àìsàn yòówù tó lè máa dà ọ́ láàmú ní ilé ìwòsàn ìgbàlódé IA&S National Medical International Limited lábẹ́ olùdásílẹ̀ Dr. Idris Ajibade PhD ajá ìsẹ̀yìn lómiworo ìsẹ̀yìn lé ìlànà ìwòsàn tí àwọn baba ńlá wa ń lò lọ́jọ́sí tí wọ́n fi ń gùn lẹ́mìí láì ṣe ẹbọ tàbí oògùn àmọ́ nílànà ti ìgbàlódé ni Dr. Idris Ajibade PhD àtàwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà wọn ń lò nílé ìwòsàn IA&S má jẹ́ kí àwọn ìjákulẹ̀ tí o ti bá pàdé ní àwọn ilé ìwòsàn míì tó o ti lọ tẹ́lẹ̀ rí ó discourage ẹ nǹkan ju nǹkan lọ ìmọ̀ sì jìnà sí ìmọ̀ olú ilé ìwòsàn IA&S wà ní True Test Medical Diagnostic Building U-turn bus stop gangan abúlé ẹgbà telephone 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà ní number 2 Daniel Sumoni Street High School Junction Sàgámù Ìkòròdú Road Ìkòròdú telephone 0816-585-8582 IA&S àṣẹ Ọlọ́run ni.

0: الحمد لله
1: الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته. يقول الله عز وجل في سورة البقرة في آية 86: أعوذ بالله من الشيطان الرجيم، وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. الله عز وجل إنه آياي أمبا النبي محمد صلى الله عليه وآله وسلم صاروا ipe nigba ti awon eru mi tan ba bi o lere nipa mi da won lohun ipe daju daju emi sunma ujibu da'wata da'i idha da'a mo man je pe eni to ba pe mi nigba to ba pe mi falyastajibu li nitori na ta won na je pe mi o wali yu'minu bi kon si gba mi gbo la'allahum yarshudun kon le ba je ni ti o mana ọ̀rọ̀ tó lúwa ẹlẹ́dà wa sọ tó ni wa ìdá sá ẹlẹ́kà olúwa dojú ọ̀rọ̀ ikọ̀ annabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam pípé nígbà tí wọ́n bá bí ọ léèrè tàlẹ́ ẹni tí wọ́n bí léèrè ẹni tí wọ́n bí léèrè náà lannabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun náà ló wà nípò ẹni tá a bí léèrè lójú ayé rẹ̀ nípa nǹkan tí ọba yé wa tó dojú sú wa nípa ẹ̀sìn wa nítorí pé olúwa ẹlẹ́dà wa nse lọ́rán annabi sallallahu alayhi wa sallam si wa pẹ̀lú mana àti àlàyé eléyìí tó ṣe pé ó múnádóko ká lè bá jẹ́ni tó ṣe pé àgbẹ̀sìn wáyé nígbà tí nǹkan kan bá wá dojú sú wa nípa nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa eléyìí tó lúwa fi rán annabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nǹkan tó kù níwájú wa tá a gbọ́dọ̀ ṣe òun náà ni ká ṣe béèrè lọ́dọ̀ annabi yìí nítorí pé a kìí fa ìmọ̀kan a kìí fi sẹ́sìn a kìí forí dúdú a kìí fi sọpá nfi ń tẹ̀lé ti allah nígbà tó lúwa sì ti rán annabi sallallahu alayhi wa sallam sí wa pẹ̀lú pékọ́ máa ṣàlàyé ẹ̀sìn yìí fún wa ẹni tó sì mọ̀nà látẹ̀lé tá ìfi sínà a máa bíléèrè náà ni nípa nǹkan tá a bá mà annabi wa sallallahu alayhi wa sallam kìí sì sẹni tó ṣe pé ńgbà tá a bá bíléèrè ìfẹ́ inú rẹ̀ ni ó fi dá wa lóhùn rárárárá olúwa ni wọn máa yá ntọkọ ànilháwá ìnhúwa ìlà wáhìn yóò hà anábì yìí kìí sọ̀rọ̀ fẹ́nu gbogbo ohun tí ń fi ń bá yín sọ̀rọ̀ nǹkan tó lúwa fi ránṣẹ́ sí pé kó fi bá yín sọ̀rọ̀ ni àpèjúwe àlàyé òdodo lórí eléyìí òun náà ni tó tún wá nínú àyà yìí olúwa ni wà ìdá sá ẹlẹ́kà ìbáàdì àánì nígbà tí àwọn ẹrú mi tí wọ́n bá béèrè lọ́dọ̀ ọwọ́ annabi sallallahu alayhi wa alihi wa sallam nípa mi àwọn ẹrú wo ní ṣe béèrè àwọn náà làwọn olùgbàgbọ́ òdodo nítorí pé olùgbàgbọ́ òdodo òun ló mọ rírì ríran tó lúwa rán annabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam sí wa àwọn làwọn ẹni tó ṣe pé wọ́n gbọ́ wọ́n gbà wọ́n sì tẹ̀lé tà annabi sallallahu alayhi wa alihi wa sallam yàtọ̀ sáwọn ẹni tó ṣe pé àwọn náà ṣaláì gbọ́ ipolúwa rán annabi sallallahu alayhi wa sallam sí gbogbo àgbà ńlá yé ṣùgbọ́n kàkà káwọn tẹ̀lé kí wọ́n gbàgbọ́ wọn kọ tí ikún sí ń tá a fi rán ni wọn tàkìtì pàkọ́ sí ń tánàbí ń pépè lọ sídìí rẹ̀ àwọn tàtara rẹ̀ wọ́n jẹ́ kẹfẹ́rí wọ́n sì tàtara rẹ̀ àwọn kan jẹ́ ọ̀sẹ̀ bọ àwọn wọn yẹn kìí sàwọn ni ọ̀wà béèrè lọ́dọ̀ annabi sallallahu alayhi wa sallam nípa ẹlẹ́dàá wọn ẹlẹ́dàá wo làwọn ọba ṣe béèrè nípa rẹ̀ ẹlẹ́dàá tí wọ́n kọ̀ láti gbàgbọ́ ẹlẹ́dàá tí wọ́n kọ̀ láti tẹ̀lé annabi tó rán sí wọn ìbéèrè kí làwọn ọba tún ṣe lọ́dọ̀ annabi sallallahu alayhi wa sallam nítorí pálá ìgbàgbọ́ làwọn iná lọ ń gbọ́ yẹn orí ńlá lolúwa sí fún ọ nígbà tó ṣe ọlọ́kan nínú ẹni tó ṣe pé ọgbọ́ ọgbà ọgbọ́ nípasẹ̀ tó lúwa fi rán annabi wa muhammad sallallahu alayhi wa sallam wípé ẹ jẹ́ mùsùlùmí ó sì gbà ìwọ jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí olúwa ti so orí ńlá fún ọ olúwa ẹlẹ́dàá má jẹ́ kó rè yìí kó dìbàjẹ́ mẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ dáadáa al-islam eléyìí tó lúwa fi fún wa kò sí bíi ká mójútó nítorí pé tá a bá mójútó eléyìí ni ó jẹ́ kí dáadáa yìí kọ́ bá wa kalẹ̀ nígbà tí wọ́n bá bí wa annabi muhammad sallallahu alayhi wa sallam léèrè nípa mi nípa pé ṣé ma mo báwo ni mo ti ṣe súnmọ́ àwọn sí báwo ni mo ti ṣe súnmọ́ àwọn sí àti pé báwo ni mo ti ṣe jìnà sáwọn sí báwo ni mo ti ṣe máa ń gbàdúà lẹ́nu ẹni tó bá ṣàdúà àti báwo ni gbígba àdúà ní ti ṣe máa ń lọ tíkọ́tíkọ́ tí wọ́n bá pè mí ìbéèrè tí wọ́n ń ṣe náà nù wípé ṣé olúwa ẹlẹ́dàá wa ẹni tó súnmọ́ wa ni ká lè bá a máa bá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ àbẹ́ni tó jìnà sí wa ni ká lè bá a máa képè ǹjẹ́ olúwa ọ̀fẹ́ ká máa pòòsà kò fẹ́ ká máa ṣẹbọ kò fẹ́ ká máa pe nǹkan míì lẹ́yìn òun ó sì dájú pọ́ mi ìyàn wọ́n máa ní bùkátà tó pọ̀ báwo lolúwa ẹlẹ́dàá wa ti ṣe máa dáni lóhùn nígbà tá a bá pè torí náà ló ní ká má pe nǹkan míì olúwa ẹlẹ́dàá wa wá dáhùn ó nífẹ̀ẹ́ inni qarib olúwa ní dájúdájú èmi o mo súnmọ́ ìjìnà sí yín mo súnmọ́ yín olúwa ẹlẹ́dàá wa ó fi hàn wá nínú àyà yìí wípé ìwọ tí ọjọ́ ẹ̀dá tó lúwa dá ìwọ ta làbọ̀ ọlọ́run pé kọ́ ọ máa jọ́sìn fún ọlọ́ wọ́n rò pé ọlọ́ ta ní kọ́ ọ máa jọ́sìn fún ọba tó ṣe pé jìnà sí wa ni olúwa ní dájúdájú mo súnmọ́ yín dájúdájú mo súnmọ́ yín lódodo olúwa ẹlẹ́dàá wa ń bẹ lókè gbogbo sánmà ó ń bẹ lókè gbogbo sánmà méjèèje ó jìnà sí àwọn ẹrú rẹ̀ ní ààyè ibi tó wà ṣùgbọ́n súnmọ́ àwọn ẹrú rẹ̀ ju ká sọ́run wọn lọ ní bó ti ṣe súnmọ́ wọn tó nítorí pé olúwa ẹlẹ́dàá pẹ̀lú pàápàá rẹ̀ ó ń bẹ lókè gbogbo sánmà méjèèje ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ eléyìí tó ṣe kó fi rọ́kiri ká gbogbo nǹkan olúwa súnmọ́ wa ju ká sọ́run wa lọ olúwa sọ pé wà láhùn àkọ́rọ́bù iléyìí mìíràn hábìlì wẹ̀rìd àwa súnmọ́ ẹ̀dá dáadáa ju ká sọ́run rẹ̀ lọ tó ń ti polúwa ní ọ̀rọ̀hámánu àlẹ́lẹ́ ọ̀ṣẹ́stáwà ọba àjọkẹ́ ayé òkè àgọ́ọ́lá rẹ̀ ló ṣe dọ́gbalé síbẹ̀síbẹ̀ wà láhùn àkọ́rọ́bù iléyìí mìíràn hábìlì wẹ̀rìd àwa súnmọ́ mìíràn ju ká sọ́run rẹ̀ lọ pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó fi rọ́kiri ká gbogbo nǹkan olúwa ẹlẹ́dàá wa súnmọ́ wa o ojú ibu dàwọ̀ tẹ dáàyè dáadáa wọ́n máa ń jẹ́ pé ẹni tó bá pè mí ní ìgbà tó bá pè mí ẹni tó bá pè mí ní ìgbà tó bá pè mí wọ́n máa ń jẹ́ pé rẹ̀ ó túmọ̀ sí wípé àìkò pé ọlọ́ ò ní ò jẹ́ kó rí gbígbàdúà nígbà téèyàn bá ti pé ọlọ́ àpò àzàwọ́jẹ́ èèyàn ò rí gbígbàdúà nítorí pé olúwa ẹlẹ́dàá wa òun ló máa ń jẹ́ pé ẹni tó bá pè ó ní ọba tó ṣe wípé ẹni tó bá pè kìí mófo ẹni tó bá pè kìí pàdánù kò sí bó ti ṣe pé allahu azza wa jal tó lu ẹlẹ́dàá wa tí ò ní jẹ́ pè rẹ lópin ìgbà tó bá jẹ́ pé o dúró déédé lórí pípè tó ń pè nígbà tó ṣe wípé ó ń wò wípé o ní bùkátà sí allah bùkátà tó sì ní sí allah yìí kò sẹ́ni tó lè bá ọgbọ́ àyàfi allah nítorí pọ̀ nìkan ló lágbára láti bọ gbọ́ bùkátà yìí ìgbà tó wọ́n ń pè ó ṣe àfọ̀mọ́ fún nínú pípè yìí báyìí ò jẹ́ kí ọkàn rẹ kọ́ rọ̀ mọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí nítorí pé òun lọ mọ̀ kó lè ṣe tán fẹ́ fún ọ ọ̀dọ́ rẹ nìkan ló fojú sí ọ̀dọ́ rẹ nìkan iná ló sì gbé ìtọ́rọ̀ rẹ ló gbé lọ ọ̀dájú téèyàn bá ti lè ṣe bẹ́ẹ̀ eléyìí ọ̀jẹ̀ sábàbí tolú ẹlẹ́dàá wa tí ó fi gbàdúrà rẹ̀ ṣùgbọ́n lú ẹlẹ́dàá wa ó wá ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fẹ́ tó ń bá ti pè kó wọn máa jẹ́ pé rẹ̀ fẹ̀lẹ́sítẹ́jì ìbòlè káwọn náà kí wọ́n jẹ́ pé ọ̀lọ́ nítorí pé ìgbà tó lú ẹlẹ́dàá wa ní kẹ́yìn náà jẹ́ pé òun ìtumọ̀ rẹ̀ òun náà ni pé kẹ́yìn náà dáhùn sí nǹkan tó lú ẹlẹ́dàá wa ti ń pè yìí sí ebi ọlọ́ azọ́jẹ́ ó ti pè yín lọ sídìí kẹ gbàgbọ́ ó sì pè yín lọ sídìí kẹ gbàgbọ́ lódodo kẹ mẹ́jẹ ẹni tó ṣe wípé nínú ìgbàgbọ́ yín ẹ jẹ alámúlùmálà ẹni tí ó máa da lóru papọ̀ mọ́sápà ẹ jẹ onímùtúmùtẹ̀ mùnáfìkì nídìí ìgbàgbọ́ yín ẹ mẹ́sẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ẹni tó ṣe pé ojú kan làdáá ní ẹ gbọ́ olúwa gbọ́ nígbàgbọ́ òdodo ẹ sì dúró ṣinṣin ti ìgbàgbọ́ tẹ ní yìí báyìí tẹ́yìn náà bá ti ṣe bẹ́ẹ̀ ọ́ dájú pé ẹ ti jẹ́ pé ọ̀wọ́ iwa nfe ko luwa ile da wa ko ma je o iwo o si je pe allah nigba to luwa pe o oluwa pe o lo si di ko gbagbo o pe o lo si di ko se islam o ta kiti pa ko si nkan to luwa pe o si o ni apale ti ti e wa o ni nkan kan se pelu to luwa pe o lo si di re o wa nfa pa ja na n baraje oni gbogbo adua ti wa na se ko gba bawo la adua yi ti se fe gba nigba to se pe iwo gaga fun rara re o fi tolu eleda wa o fi pe nkan kan wale minu bi ki won si gbagbo ko gbe mi allah gbo bi keke bi mo ti se so fun yin bi ke mo suma e gbagbo pe mo suma yin lododo mo ma nje pe eni to ba pe mi mo suma yin mo ma nje pe eni to ba pe mi nigba ti wo ba ti gbagbo be bi ko lu eleda wa suma wa o si ma nje pe eni to ba pe ele yo mo je ni to se pe o mana oluwa ko je ke mi pelu re ka mana imana nkan ti o se wi pe o tuma si ke yan ma se dada ni to le ni ko ni si to mana to ma wa se jagba jagba to ma se rada rada olu ele da wa o so ninu alquran oni wa batalu li yatama hatta idha balagu nikah fa in anastum minhum rushda فدفعوا إليهم أموالهم إما داو أموركو تيتي تنبا في دياني تو داقبا تويني تي لبيني لادي تنبا تي داقبا دي بياني تو توبيني فنياو تي واسا كيسي ويبي واتي داني تو تي مانا تنسي دا دا قلوو تيو مانا ولانا تيو تو فدفعوا إليهم أموالهم أكوو وفوا ẹkọ owó wọn fún wa torí rẹ̀ nígbà tó lọ ní làálẹ́hùn yorùṣùdú kan lè bá jẹ́ ẹni tó ṣe pé wọ́n mọ̀nà yọ́ máa ṣe dáadáa nígbàtí wọ́n bá ti jẹ́ pé ọ̀wọ́ tó sì gba ọlọ́hùn gbọ́ wíkẹ́ bó ti ṣe sọ pé ò ń súnmọ́ wa ò súnmọ́ wa bó sì ti ṣe sọ pé ò máa ń jẹ́ pé ẹni tó bá pè òun kì í máa jẹ́ pé ẹni tó bá pè kò sí tàbí ṣùgbọ́n pé gbogbo ẹni tó bá gba ọlọ́hùn gbọ́ tó sì jẹ́ pé ọlọ́ onítọ̀hún òun lẹni tá a pè ń se dáadáa jù nínú àwọn èèyàn òun lẹni tí olúwa fi se kòńgẹ́ òun lẹni tí olúwa fi mànà òṣìṣẹ́ tàbí ṣùgbọ́n tọ́rọ èèyàn bá ti jẹ́ bẹ́ẹ̀ olúwa yóò ṣe ìdẹ̀kùn fún nínú gbogbo àwọn àdáwọ́lé rẹ̀ àwọn àdáwọ́lé rẹ̀ wọ́n máa yọrí sí dáadáa gẹ́gẹ́ bó olúwa sọ pé wọ́n máa ní yẹtàkìláha yẹjàálàhù min amrihi yusra gbogbo ẹnikẹ́ni tí bá ti ń páyà allah olúwa máa ṣe dẹkùn fún nínú ọ̀rọ̀ rẹ̀ olúwa ẹlẹ́dàá wa ní fa ẹ̀mà man àtọ̀ wàtẹ́kọ̀ wọ́sọ̀ dẹ́kọ̀ bí lùsùnà fẹsẹ̀nu ìṣirò lèlẹ́sọ̀rọ̀ dájúdájú nínú àyà yìí a rí pé olúwa ẹlẹ́dàá wa ó ń ṣàlàyé fún wa nípa àwọn àgbéṣẹ̀ àwọn àṣe àti ṣe eléyìí téèyàn máa ń ṣe tó máa ń jẹ́ sábàbí kolo ẹlẹ́dàá wa kó ṣe ìdẹ̀kùn fún yàn nínú gbogbo àwọn àgbéṣẹ́ rẹ̀ nínú gbogbo àfojúsùn rẹ̀ nínú gbogbo àdáwọ́lé rẹ̀ olúwa nífa ẹ̀mà àpọ̀ nítorí náà ẹnikẹ́ni tó bá fún yàn tó ṣàánú tó ṣe ìtọrẹ àánú nínú nǹkan tá a fún tó náà fi fẹ́ lómi wàtàkọ̀ tó ṣe ń bẹ̀rù allah wọ́sọ̀ dàkọ̀ bí lùsùnà tó sì gba gbólóhùn tó dáa jù tó gbàgbọ́ ìyẹn láìláha ìlọ́lọ́ pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi ọlọ́ fẹsẹ̀nu ìṣirò hó lélẹ́ sọ́ olúwa ni a ṣe ìdẹ̀kùn fún lọ sí di ìdẹ̀kùn tí a bá wo àyà tí a ń ṣàlàyé rẹ̀ yìí a rí pé olúwa ẹlẹ́dàá wa ó fi ń hàn wá wípé tásọ suyam ó ń bẹ nínú sábàbí eléyìí tó lu a máa fi gbàdúà nítorí pé àyà yìí ó wá lẹ́yìn àwọn àlàyé tó lu a ṣe fún wa nípa suyamu ramadan ní ìparí àwọn àlàyé yìí olúwa wá sọ nípa àdúà wípé àwọn ẹrú mi tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n bá bí wa nabi muhammad sallallahu alayhi wa sallam léèrè nípa mi fẹ inni qarib dájúdájú èmi súnmọ́ o ujibu da'awata da'i idha da'an mo sì máa ń jẹ́ pé ẹni tó bá pè mí nígbà tó bá pè mí eléyìí túmọ̀ sí wípé ká ṣe suyam aye kolu eleda ko gbadura wa ni aye kolu eleda ko gbadura wa ni tori na ni a se so pe on be ninu nkan to ye keni ti ba se siyam ko mojuto pe ko ma sadua hadith an-nabi muhammad sallallahu alaihi wasallam o si ti toka si ninu awon adua meta nabi sallallahu alaihi wasallam ni yo gba na ni oni salaise oka ninu meteta ona la dua teni ti se siyam ba si ba kana ni manfani eleyi to tun wa ninu aya yi ona ni anu allah oba to ga to gbangba nigba to ni wa idha sa'alaka ibadi anni ni igba ti awon eru mi ti won ba bi o lere nipa mi ali pe anu tolu eleda wa la anu to gaju anu eleyi tolu eleda wa to ni sa awon eru re oga pupo idi ni to fi fi awon eru na ti soto ara re oni nigba ti awon eru mi anunu anu olu eleda wa po nigba ti awon eru mi to ba bi o lere nipa mi eleyi tuma si wipe fifi ti tolu wa fi awon eru ti soto ara re yi afiti ti sisi apole fun ni ni afiti ti sisa anu eni ni iyen ni pe eyin te jeru Allah oluwa po yin le pelu ko se yin laru re eyin te jeru Allah oluwa eleda wa laanu yin nigba to pe yin laru re bakan na jabo waya yi ari pe tun toka si pelu eleda wa oba to ma oba to ga oba to suma wa ni o inda si gbe ta gba lero pelu sisuma oluwa eleda wa yi ona ni pe oluwa eleda wa o suma awon eru re oba te fe pe ipe ko je yin ko jina si yin rara oba te nfe ipe ko ba yin gbo bukata yin ito si yin lo wa eleyi to tuma si po ye ko kan yin obale eyin te npe ko ye ki hila hilo ko wa ninu emi yin tabi iye meji nipa pe se gbogbo pipe te npe se oluwa eleda wa so n gbo yin ni abi ko gbo yin loluwa fi so pe walaqad khalaqna al-insana wa na'lamu ma tuwaswisu bihi nafsa wa nahnu aqrabu ilayhi min hablil warid idh yatalaqqa al-mutalaqqiyani 'an al-yamin wa 'an al-shimal qa'id ulwani awa odaju pa wala sedeyan awala si mantin se royi royi ninu emire awa suma asuma ju kasorun re lo oluwa eleda wa suma wa oluwa eleda wa suma wa ni ona to se wipe ko si nkan kan eleyi to se ipo pamo si ninu oro wa koko wa ni tabi gbangba wa koda eleyi ti o nruwuye ninu gbaya wa oluwa ama kan ma si se ti so eleyi ta so jade oluwa eleda wa o n lo ba rinu rode o n lo ba to mo wa oba to se pe nkan kan pamo si ninu oro wa o suma wa o si oro to so ni jeje ni kelekele eleyi to oluwa eleda wa ti ko gbo oluwa eleda wa mo o mo jura re lo o si sumo pekipeki ju bi ka sorun re ti se sumo lo to ba tun waya yi a ri pe oluwa eleda wa olugbo ni o nitori po so pe wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata ad-da'i idha da'an tawon eru mi to ba bi o lere nipa mi daju daju emi suma mo man je pe eni to ba pe mi nigba to ba pe mi di je pe o tatara oluwa gbo nkan to ntoro o tatara re wa bawo ni oba ti se je pe re to ba se pe ko ba ma gbo tori re olugbo ni Allah olugbo ni Allah bakana a ri pe aya yi na tun toka si pe alagbara ona ni Allah nitori pe ta ba gbo pe nikan pe wa ati je pe re ta ba ni nkan ti a fi le se nkan ti nfe fun kini tun mo pa je pe re kò ní ìtumọ̀ rárá aya yìí tún tọ́ka sí pé alágbára òun náà ni ọwọ́ ó ní nǹkan tó fi lè gbọ́ bùkátà gbogbo ẹni tí bá ń pè nítorí pò ń lò ní gbogbo nǹkan dídáhùn ó bùkátà agbára alágbára ni ọwọ́ aya yìí ó tún túmọ̀ sí pé orí ẹlẹ́dàá wa ọba tí máa tani lọ́rẹ ni o nígbà tó sọ pé ojú ibu dàáwọ́ tẹ dáàrí ìdàdàá mo máa ń jẹ́ pé ẹni tó bá pè mí nígbà tó bá pè mí a sì ti mọ̀ yín pé nígbà tí a bá ń pe ọlọ́ ńṣe ni à ń tọrọ nǹkan kan lọ́dọ̀ rẹ̀ lórí àbá ń tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ bá ni ti aburú dànù ọlọ́rẹ ni ọlọ́ gbogbo ohun tó ní kálukú wa ń tọrọ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith al-Qudsi ipé tí gbogbo wa pátá ènìyàn wa àtàǹjànú láti orí ẹni àkọ́kọ́ tó fi dórí ẹni ìgbẹ̀yìn tí gbogbo wa bá dúró láyé ibì kan náà tó ní kálukú wa ń tọrọ ohun tí ń fẹ́ tí ọlọ́ àzọ̀jẹ́lì tó sì fi ti kálukú tó fi fún un eléyìí ò ní dín kankan kù nínú nǹkan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́ àfi tó bá ṣe kó ṣeé ṣe tá a bá rí abẹ́rẹ́ tá a rí bọnú omi òkun tá a yọ jáde kó lè rí nǹkan kan mú kúrò nínú omi òkun allahu akbar ọlọ́rẹ ni ọlọ́ kí ló wá dé tí wọn náà ní pè kí ló dé tó ní tọrọ nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí ló dé tó yẹ pé nǹkan míì tó yẹ pé dídá lolúwa dá ìlọ ń tọrọ gbígbọ́ bùkátà lọ́dọ̀ rẹ̀ kì í sọ́dọ̀ ẹlẹ́dàá wa ló ti ń tọrọ pípọ́ bọ́ gbọ́ bùkátà àwọn ẹni tó ń pè láti ijọ́ tó ti ń pè wọ́n àwọn ẹni tó ń rá bàbà fún àwọn ẹni tó ń tọrọ lọ́dọ̀ wọn pọ́n bọ́ sí kí ni wọ́n rí bọ́ sí gbogbo ohun tán ènìyàn máa ń pè lẹ́yìn ọwọ́ ìfàsìkò ṣòfò lásán ni o ìbára ẹni gbèsè ayé jẹ ni nítorí pé àwọn ẹni tá ń pè wọn dídá lolúwa dá wọn àwọn ọ̀dára wọn á ń bọ̀sibọ́sí pé wọ́n ṣẹ̀dá nǹkan míì táwọn náà lọ wá ń bàgbésí ayé rẹ jẹ níwájú wọn àwọn náà ló ń pòfó lọ́rọ̀ níwájú wọn lórúkọ pọ́n tọrọ nǹkan kan lọ́dọ̀ wọn kí làwọn ti rí ṣe fúnra wọn náà rí á ń bọ̀sibọ́sí pé wọ́n ṣe fún ọ ẹni tí ń pé èèyàn kí lènìyàn yẹn lè ṣe fúnra rẹ̀ tó bá já láàyè nínú àwọn èèyàn kí ló lè rí ṣe fúnra rẹ̀ ẹ jẹ́ kó tọ́ka sí nǹkan ẹyọkan tó ṣe pọ́n ló ṣe fúnra ara rẹ̀ kìí ṣe ọlọ́ tó bá sì jẹ́ pé òkú ni òkú kò ní nǹkan kan tó lè ṣe fáláàyè ńṣe lòun tọrọ lọ́dọ̀ àlàyé kọ́ má gbàgbé òun pẹ̀lú àdúà nítorí kí ọlọ́ ò lè bá a sàánù òun tó bá jẹ́ pé àwọn ẹni tí wọ́n ń pè nù tí wọ́n náà ti mọ̀ yí pé ọ̀kan fásikò rẹ̀ ṣòfò lásán ni òun pè nǹkan tó ṣe pé kò ní dá ọlọ́run títí jíjọ́ gbéńdà òkè àmà kò lè dá ọlọ́run títí tírakúnmí ò fi lè sọdá láti agbọn abìkánṣágbọn ibìkejì gbára ihò ara abẹ́rẹ́ tó sì ṣeéṣe kélé yìí ó ṣeéṣe ló bá sì jẹ́ pé àwọn ẹni tí wọ́n bá ń pè àǹjànú bá ni wọ́n àbáwọn ẹni tó ń pè irun malẹ̀ ló ń pè wọ́n àbáwọn awin kí làwọn lè ṣe fúnra wọn náà rí sáwọn ni wọ́n dára wọn ni tó fi jẹ́ pé àwọn náà máa pè lẹ́yìn ọ̀wọ́ ọ̀pọ̀ ìmọye nínú àwọn èèyàn ìní wọn máa ṣe wèrè tí wọ́n máa tanra rẹ̀ jẹ́ yóò rò pé nǹkan dáadáa ló ń ṣe wọ́n fẹsẹ̀ janlẹ̀ níwájú òkúta wọ́n fẹsẹ̀ janlẹ̀ níwájú èrè wọ́n sọ pé kó sàánú rẹ̀ wọ́n sọ pé kó gbé ọ lékè ọ̀tá rẹ̀ wọ́n sọ pé kó ràn ọ́ lọ́wọ́ nínú ìpájú tó wà ní nǹkan tó ṣe pójú kan náà lọ́wọ́ láàrin ìgbà tó ń fẹsẹ̀ janlẹ̀ tó ń jà sẹ́hun tó bá ṣèṣì gba lẹ́sẹ̀ ṣùṣubú ní ṣubú ẹni tó ń pè pé kó ràn ọ́ lọ́wọ́ ló ti ṣubú wájú rẹ̀ yìí ìwọ gan lágbára jùlọ olúwa ẹlẹ́dàá wa là á pè òun náà lẹ́ni tó sì ṣe pé tá a bá pè yọ jẹ wa kí ni tó ti ṣe nínú àdúà èwo ló ti tọrọ nínú bùkátà tó ń fi wá wò pé olúwa ẹlẹ́dàá wa kò jẹ ọ àti pé ó ti pẹ́ tó ń ti ń pè àdúà rí ọgbà olúwa ẹlẹ́dàá wa ní sàdéhùn fún wa ń bí àdéhùn òdodo tó ṣe pé kì í yẹ nítorí pé allahu azawajẹ òun ló ní nǹkan tá à ń fẹ́ òun náà ló lè ṣe fún wa òun náà ló sì lè kọ̀ láti ṣe fún wa tó bá ṣe fún wa nítorí pé ó ní ni tó bá sì kọ̀ láti ṣe fún wa kì í ṣe tàí ni ṣùgbọ́n ó ṣe é ṣe kó jẹ́ pé ìjákulẹ̀ bá wa látàrí ọ̀nà tá a gbé àdúrà wa gbà torí de eléyìí èrò ìdùnnú ńlá leléyìí o fún gbogbo ẹrú allah allah nìkan ni ká máa pe o ní kọ̀kọ́ wa àti ní gbangba wa a ò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé lójú ayé a ó sọ pé nìkan là ń pè ṣùgbọ́n ní pàápàá kọjá pé a ti mẹ́bọ mẹ́sìn àti dalóró papọ̀ mọ́sápà nkan mi to yato si la npe tawon tawon iyan je o le tawon iyan je sugbon le rele da re tan je oluwa ni ujibu da'awata da'i ida da'a mo man je pe olupepe nigba to ba pe mi ida da'ani to ba pe mi o tun ma si pe to ba pe mi lemi nikan ah gbodo pe nkan mi papo ma allah nigba ti en ba ti pe nkan mi papo ma allah allah o fi ole pelu nkan mi to pe ma je ka won sewu yen kun se nkan ton fe fun je ki orun ma le ko fun oni ton fe iwo to sin pe yan gege bi ti bi eni tin pe annabi isa alayhi salam je ko fun oni ton fe to ba ni lodo eni to si je pe malaika lo npe ma pe malaika bi eni tin pe malaika jibril alayhi salam je ko fun oni ton fe to ba ni lodo iwo to sin pe odo ma podo oya ma pe odo okun tawon ba ni nkan ton fe lodo kun se fun o iwo to si se poke lo npe gbogbo oke to ba mo ma pe ko se nkan ton fe fun to ba ni eni to si je pe ategun lo n pe ma pa tegun to ba le se nkan ton fe fun ki lo de nbo la fi la kai wa si to se pe nkan ti o da nkan kan to pe dida la da on la ma wa pe a ma wa tanra wa je nigba to lo wa ba de wa to ni ki nkan ta n toro ko bo si a ma wa le ro pa won kan mi to ya to se allah eleyi ta n pe lo se nta n fe fun wa nigba to si je pe oluwa lo ma n se gbogbo nkan to ba wo asore fun yan ase lori ede nitori pe n fe ko je pe lori ibaje n lo kule lori to fi je pe yo pada fi o sina ko lo akoma si wa lo ma na ujibu da'awata da'i ida da'an igba melo le ti pe allah te n fi n wo pe e ti pe e tun ti pe e tun ti pe ko je yin te fi wa so pe pipe te n pe o ti so yin nitori pe te ba pe titi ko ni je yin a'udhu billah oluwa ni ujibu da'awata da'i ida da'an adehun la leleyi eleyi to ye ki gbogbo wa ka samulo re mo ma n je pe eni to ba pe mi nigba to ba pe mi se alaafia ni won fe ni pe allah azza wa jal o naa ni o fun ola alaafia se ọmọ ni won fe ni pe yo fun ni ọmọ se owo ni won fe ni pe yo fun ni owo se iwo n le nkan kan o n dun nkan kan pẹlẹ nikan ni lo wa n fe koja mo lọwọ pe olu eleda wa losanu re abi awon ota awon ni won ro kirika re ni gbogbo ona kona won wa lo ku bi to gbegba pe yo la yo po ku lọwọ awon ota re kini nkan tan fe na ri eleyi to se pa pe allah to lu eleda wa ti o fun wa kini nkan tan toro ta pe allah lo dodo bo ti se to pe ka pe ti o se nkan na fun wa iwo to n wa ima ma po lu eleda wa iki ko salekun mo fun oluwa ti se tan lati salekun mo fun iwo to se pe ona dimo gbogbo bi to ba doju ko didi ni ma dimo oluwa eleda wa o ti se tan lati so na bayo fun adeun leleyi latodo allah ujibu da'awata da'i ida da'a ina ma je pe en to ba pe mi nigba to ba pe mi ni gbogbo igba kigba ko si gba ta pe allah ta so pe ona di ko si gba ta pe allah ta so pe ko roju ko rayi lati gbo nkan ta wa na ntoro to re ni tin toro ti poju allah oluwa ki se bi eyan ujibu da'awata da'i ida da'a emi a ma je pe olupepe eni ti ba n pe mi ni gbogbo igba to ba pe mi oru ni tabi ọsan gbogbo asiko yowu o le je gbogbo eni to ba pe mi ba ajokunrin ba ajobin mo ma n je pe won ni gbogbo igba tan ba pe mi adowo wa o a je pe n to mu adua re ma ma gba se allah lo n pe ni abi nkan mi to yato si allah nitori pe ngba to ti je pe nkan mi to yato si lo n pe odo awon eni to n pe nlọ yẹ kọ ọmọ sunkún lọ kí ló dé tó ń ti ń pè wọn látijọ́ yìí tí wọn jẹ ọ àmọ́ tó bá pé allah ò lọ bá ń pè olú ẹlẹ́dàá wa yóò jẹ ọ nígbà tí wọ́n ti pè ọ yẹ kọkàn rí ọ balẹ̀ sí pé àdúrà rí ọ gbà ìwọ kọ́ lọ sọ fún pé ìgbà báyìí pàtó iná lọ fẹ́ gbígbà àdúrà yìí sí ìwọ sá ti pè kọ ọbẹ̀ kó sì tọrọ lọ́dọ̀ rẹ̀ kọ́ sánú rẹ̀ kọ́ gbàdúrà rẹ̀ olú ẹlẹ́dàá wa ni máa gbàdúrà nígbà tó bá sì gbàdúrà rẹ̀ tán ó rí i pé ọkàn rí ọbalẹ̀ torí pé òun náà ló ní nǹkan tó ń fẹ́ òun náà ló sì lè ṣe fún ọ òun náà ló sì lè ṣàìṣe fún ọ àmọ́ gbogbo nǹkan míì ń torí òun
0: won dan kankan ni fun ra won an bo si bo si pe won fi la oloju pa won ko lati fun o nkan to ni o le fi sako siyan bi pe boya nfun abi ni fun oluwa to ni gbogbo nkan lodo oluwa ti se gbogbo nkan o na ni sadion fun wa bayi ke ujibu da'wata da'i idha da'at mo man je pe ani to ba pe ni gbogbo igba to ba pe mi bakana ninu awon majamu eleyi ti ma je kadu ogba eleyi to ye ka mojuto o na ni ke eni ti ba sadua yi o ye ko je pe si adua tin se lododo ko je pe Allah azza wa jal onika lo pe o godo pe nkan mi to yato si o ko ma ninu emi re ipo ni bukata seleda re o si nfe ko keleda wa ko si olugbowo re o nfe olu eleda wa ko ta olore nitori po nikan lo le to olore o na lo ba to ni nkan to nfe ina lo fa lo fi to wa nigbati wa na ba ti ma be ti gbagbo eleyi ti nbe pelu re o daju ko ti moju ona pa eleyi ti yo je kadu are ko gba eleyi ti yo je ki bukata re ko bia wa na godo moju to eleyi nitori pa nfe ni lasan sadua oto ni bi tokan wa wa okan wa nso ipe se yo si bo si okan wa nso ipe e ama yo jo to ti ro ti le ti mu okan wa nso ipe to ba ti je pe yan ro na lodo awon eni to ko le aye ro awon run male to se pe won ma mu ki nkan se ni waran se sa ko ba ti e ti daju o si nfe nu re o fi pe Allah tawa ni run male na legbe Allah o daju ko ni gbagbo alai ni gbagbo ni o okan fifo n lo n gbe sadua Allah ki si gbadua eni to se pa nfa han se to je pe okan wa lo fifo nigba ta nse okan si pelu adua ta nse o daju pe eni ti ba nse ro adua be adua re ko ni gba bakana ta ba wa aya yi a ri pe oluwa eloda wa o ma n je pe eni to ba pe nigba to ba pe eleyi o ti mo si pe dadan n to toro gangan o na loluwa eloda wo fun o ameni kun ni pe ko padanu jije pe re gbogbo eni keni to ba ti le pe Allah ko lo fokan bale ipolu eleda wa yo je pe re sugbon nkan pato to ti tori re pe eleyi to n toro lodo re o se se ko lo eleda ko ma fun ni nkan pato yen nitori pe n to toro yin lo eleda wa o le lo lara o le lo lara ko ma tete fun ko ma pe lape tun pe ko ma ra baba fun ni opolopo ko si je ni tin rawo ra sebe si ni opa imaye igba nitori pe lu eleda wa on fe ko tatara nton toro to won tete se fun yi on fe ko po ni ra baba fun on fe ko po ni tenuma bi pe ko lu wa ko gbadu are eleyi yo mu ki mani re ko tun lagbara si ti wo mo pada wo nla oni gbe ninu ko je pe ntin mo ntoro odo oba to ni to le se fun mi na ni mo tin toro in si toro re lodo elomi to yato si Allah sugbon lati gba ti mo tin toro bi mo ti se beto ni mo se rawo ra be ra se be si to olu eleda wo ti fun mi ni nkan na ke mi nu si ma ye ki ma gbo lori pe na ni mo npe in pin kan mi yato si odo re na ni mo foju sun in foju sun bi pe mo le ri gba lodo elomi okan mi duro digbi bi pe Allah lo ni nkan o na ni o fun mi to ba fe lati fun mi in ye pe mo pe ni mesin mewa sibe sibe o daju pe leyi o se sababi ki imani mi ko lagbara ki imani mi ko lagbara yo si je sababi ti esan mi ti o fi le kenka ti o fi po si bakana olu eleda wa ti o ba wa pada se nkan yi fun mi in je eni to se pe igba to se fun mi si imani mi ti duro digbi e wa duro iye igba ti mo se ti mo san toro tin si gbe enu kuro ni de pe mo toro lodo Allah lo nikan ti mo si je eni to se pe okan mi ko ye ko si kuro lori pe na lo le se fun mi nigba to se pe afojusun mi o na ni podo re nikan mo ti le ri gba iwo to n sadua to se pe o ti pe lori re sugbon to se pe adua yun ko ti gba mo mi kan mo si foya mo ro yi pe bi ti o ye n lo tin toro nton toro iwo lo n kaju Allah azza wa jalla ki kanju oluwa si ma igba wo ni to n ba do lo to n fun o ni nkan to n fe igba wo ni nkan o wulo fun oju olúwa eléda wa in tó bá wù ní máa se ẹnìkan ò lè dáago fún ìgbà tó bá wù iná ní ò sí nǹkan tó bá fẹ́ se fún ọ olúwa sì ní ọgbọ́n tó dópin lórí gbogbo nǹkan eléyìí tí kò pa dandan kó jẹ́ pé àwa nímọ̀ nípa ọgbọ́n tó dópin yìí nínú ọgbọ́n tó dópin ọlọ́ òun náà ni pé bóyá ó fẹ́ tàtara ń tọ́ ń tọrọ ó fẹ́ mú ọ lékún ní ìgbàgbọ́ òdodo ọmọ wa tọrọ lẹ́yìn títọrọ ọmọ pè lẹ́yìn pípè ọmọ bẹ̀ẹ́ lẹ́yìn bíbẹ̀ nǹkan yóò ní bọ́ sí àfi lẹ́yìn ìgbà tí àkókò bá lọ ìwọ náà tó bá wúra rẹ wò ó rí i pé nígbà tó bẹ̀rẹ̀ sí ní tọrọ sí ìgbà tádùá rẹ gbà sí ìwọ kọ́ nìwọ mọ́ nípa ibi tí ìgbàgbọ́ òdodo rẹ ti dé báyìí ìgbàgbọ́ òdodo rẹ ti sún síwájú ó tuntun lágbára sí yàtọ̀ sí ti tẹ́lẹ̀ léyìí tó sì ṣe pé tó bá pé bó ti ṣe tọrọ ta ìtọrọ gbàrà ìlòlúwa bá ṣe fún ọ ó súnmọ́ kọ́ jọra ẹ lójú ó súnmọ́ kọ́ ọmọ wúra rẹ kọ́ ọmọ sọ̀jìká kọ́ ọmọ wò pé ìwọkẹ̀ ọkọjá bẹ́ẹ̀ tí wọ́n bá ti polú ẹlẹ́dàá náà dọ̀ ọ́ ló lẹ́ẹ̀kan náà ẹ̀yìn kọjá bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlá olúwa kó jẹ́ ká wúlò lọ́dọ̀ rẹ ni kó ṣe wá lẹ́rú rẹ̀ lódodo tó ṣe pé yóò máa gbàdúrà lẹ́nu wọn olúwa ó ń tàtara ń tà ń ṣe nígbà míì ó fi ń rè wá kọ́ wa lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ fi gbé wa lọ síbi tó tún dáa ju ibi tá a wà lọ ọmọ pé òun ó ṣe nǹkan fún wa ṣùgbọ́n àwọn akọ́lá sọ ìgbà fún tiwa kàn ní pọ́kàn wa gbọ́dọ̀ balẹ̀ sí nǹkan tá à ń tọrọ tolu ẹlẹ́dàá bá fẹ́ yóò ṣe fún wa torí pé tó bá ṣe fún wa kò dín nǹkan kan kù nínú ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá sì kọ̀ láti ṣe fún wa kò lé nǹkan kan kún lórí nǹkan ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ olú ẹlẹ́dàá wa lóní gbogbo nǹkan pátá òun lóní kò sí nǹkan kan tó dára rẹ̀ ni gbogbo ohun tó ní lọ́dọ̀ rẹ̀ ta ló fún ọ eléyìí tó ń wá náà ta ni ó fún ọ gbogbo ntẹlòmíì náà ni ta ló fún ohun tó tún sẹ́kù ti ń wá ta ni ó fún ọlọ́hu azọ̀jẹ́lì òun náà nìkan ní máa ṣe gbogbo eléyìí báyìí nínú kólúwọ́ fún wa ní ntáǹfẹ́ ní kíákíá ó sì lè má fún wa ní ntáǹfẹ́ ní kíákíá ó lè lọ lára kọ́ padà wá fún wa ó sì ṣeéṣe kó jẹ́ pé kò tiẹ̀ fún wa léyìí bẹ́ẹ̀ ni kò fi mí ìjà rọ rẹ̀ ṣùgbọ́n lu ẹlẹ́dàá wa ọba ni kó ládàá pa pé ó kó pamọ́ fún wa díjọ́ gbẹ̀ndàlùkìyàmà nígbà tó bá kó ládàá pò pé tọ́ba kó pamọ́ díjọ́ gbẹ̀ndàlùkìyàmà tolúwa wa san lẹ́sàn án dáadáa yìí ìwọ ló túmọ̀ sí pé ó ṣòfò kankan nítorí pé olú ẹlẹ́dàá wa yóò fún ọ ní ẹ̀san lórí ipò pé òun torí pípè tó pé ìjọ́sìn ni èèyàn ò sì ní ṣèjọ́sìn kọ́ wa lọ lọ́wọ́ òfò olú ẹlẹ́dàá wa yóò san lẹ́sàn tá a lè fi wéra wọn ẹni tí ń pe ọlọ́ àti ẹni tí ń pe nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́ ìwọ náà ti rí pé wọn ò lè dọ́gba báyìí torí pé ẹni tó bá pe ọlọ́ ọjọ́sìn fún ọlọ́ ẹni tó pe nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́ ọ ṣẹbọ sí ọlọ́ ẹni tó bá sì ṣẹbọ sí ọlọ́ ó ti ṣe ọlọ́hu ní ẹsẹ̀ eléyìí tó ṣe pọ́ ga jù èyí tó ṣe pé téèyàn bá kú lórí rẹ̀ téèyàn tọrọ àforíjìn olú ẹlẹ́dàá kò ní foríjìn iná lọ́ha la yọ wò fẹ́rọ ẹ̀yìn ìṣòro kẹbẹ́ wọ́yọ́ wò fẹ́rọ máa dúró náà dáyàlì kẹlí mà yẹ ṣá olúwa kò ní foríjìn yẹn lórí péyàn ṣẹbọ sí pàápàá jùlọ ẹni tó ṣẹbọ tó kú sórí ẹbọ láì tú bá olúwa máa ṣàforíjìn ẹsẹ̀ tó bá kéré sí ìṣẹbọ fẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀ ọdọ wọ wa a rí i pé nínú àdánwò tó lóra máa ń gbé bẹ́ẹ̀dà tí máa fi ṣàfihàn béèyàn ti ṣe dúró déédé àti bí ò ti ṣe dúró dọ́gba òun náà ni kádùá ọmọ tètè gbà kádùá ọba ti tètè gbà ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣìṣe látàrí pé òun ti ń bẹ ọlọ́hu ti pẹ́ àdúrà òun ọgbà ṣebí náà lọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi di pé wọ́n fògànà wọ́n kúrò nínú ẹ̀sìn islam ẹlòmíì di kẹfẹ́rí ẹlòmíì kúrò nínú ẹ̀sìn islam ó di ọ̀sẹ́ bọ́ nítorí kádùá rẹ̀ ò tètè gbà yóò máa wá tún wá pariwo ẹnu tanra rẹ̀ dànù wípé lẹ́yìn ìgbà tó ń fògànà tó ń yan islam lódì pé òun ò ṣe mọ́ lẹ́sìn tó ń di pé òun ṣe nǹkan míì lẹ́sìn ń làdú òun tó gbà àánú ṣe mí fún ọ olúwa ń dé ọ o rò í pé o mú jẹ o ò mú nǹkan kan jẹ ojú ọ̀nà orí bu iná ló kù tó ń tọ̀ báyìí nítorí pé o ṣàdúà àdó tètè gbà nígbà tó wà ní mùsùlùmí ìwọ ọmọ olúwa ń dán wò ni ìwọ wá ti torí rẹ odi kẹfẹ́rí àsìkò tó lu ó ṣe nǹkan fún ọ náà ló pè tó fi ṣe fún ọ nígbà tó di kẹfẹ́rí ṣé mùsùlùmí nìkan lolúwa máa ń gbàdúrà wọn ni àti káfíìrí àti mùsùlùmí láyé ń bí iná lolúwa máa ń gbàdúrà wọn kọsẹ̀ dìgbà tí ọba jẹ́ mùsùlùmí nìkan ìlàdó àríwó tó máa gbà ṣebí gbogbo aná la máa ṣẹ̀tọ́n ìbílíṣù ẹni ẹ̀kọ́ ṣebí òun gan-an lọ̀gá wọn nídìí orí ibú òun lọ̀gá wọn nídìí ìṣe kẹfẹ́rí ó pe olúwa ní ìgbà tí olúwa ẹlẹ́dàá wa tó le kúrò lálẹ́ jẹ́ nà tó lu ẹlẹ́dàá wa to pe leni eko eni igbe ko pe inlo pe oluwa pe oluwa anverni ila yawm yub'athu
2: ya ilaha illa allah wa ilahu
3: Assalamu alaikum. Oni gbagbe lawon eniyan. Latari virus tan fi eti atojuko kaakiri gboro. Eleyi to nbi ki oke eniyan ma di beta. Ko wa so make sure fo okan mo garaga to koja ran ti Olorun ba la lori kore. Lo mu mosalasha lalu barika. Ni le uda to kale si je shate do sun lere ipele Eko. Se agbe kale awon wa si gba nkan gbe. Nibi ta o ti ma pade awon afa oloko ojoko ti won gbo sunna le Muhammad sallallahu alaihi wasallam ye. Gbo jo jibo Friday la go mesa sa go mewa le la wa pade Dr. Sirajuddin Bilal al-Asr. Bond FM 92.9 Dubale Saturday Lago Mesago Mewale Lama Pari Dr. Sharafadin Dadebo Dori Bond FM 92.9 Ojo Sunday Nite Skiatu Nubs Dori Bond FM 92.9 Bakona Nibitaut Ma Pari Baba Wafad La Sheik Vekiru Lai Shafi Lago Mesan Sago Mewale Na New Awe To Wayi Lago Bekaya Lati Ma Foka Wama Lori Kori Kono Ngoba Lama Kwenuli Udara Moski Nipa Alauma Ami
0: Inna Allah la ilaha illa huwa lomilara dijo gbenda qiyama mapa mi tori ko won le ba araye lati si awon ma ti aromodo ma adama lona ko mu fi

0: nurse lo ba tin sadin fun wa ni bi pe ujibu da'wata da'i ida da'a mo man je pe eni to ba pe ni gbogbo igba to ba pe temi pelu re ta wa ni duro ti adua ka ma polu eleda wa ni mesan mewa a wa fi adua yi sile nkan mi to yato sadua la wa mu la wa gbe pon on na la wa hun ri ma olorun po fo ofo ba o ofo nbe nu adua ni eni mi nbe ninu awon eyan to se pe o ma gbebo e man ka to fata na fin gbebo ni awon na fe fa dada won fe ti aburu danu ti ebo to won gbe oni o ma gbo bukata re on be ninu awon eyan ile to se pe kaka ko je pe Allahu azza wa jalla to se dawa ini pe yo mo panjanu ni elomi yo mo pe awon awin awon arun male elomi o mo pa awon malaika elomi o mo pe yen egbe re gbogbo orisi oriki to wu ke ma pe won gbogbo ko yo wu ke ma pe won eyan egbe re o ti ku abi nbe laye ko to pe tori ko ni nkan kan to le se si o ko si nkan kan to le se fun ko ni nkan kan to le fi gbo bukata re o nga rara ole ki lo le le se fole ki lo le le se fole ko ba ti ku ko ba wa laye ole ni ko si nkan kan to le se fun e je ka ja si pe olu eleda wa ona la npe ka si je ni to se pa seri pada sodo Allah ka je ni to se pa ntele ti Allah nigba ta ba seri pada sodo re tan se ti e ile yo je sababi ka du awa ko ma gba bukata wa yo ma bia ko si tabi sugbon eni keni to lu eleda wa ti o ba ma gba du are ti o fi gbigba du a ti o de lade re ti o fi se loso oye ko na je ni to se ko gba Allah gbo nitori pe olu eleda wa a ri po soro nipa agbagbo ododo o fi ti sara jije pe eni to ba pe o kilode musulumini wa pera re o jina si igbagbo ododo iwa ri o yato si tawon keferi isesi re ko yato si tawon abogi bope kilode o ro pe o le se islam ko tun ma se nkan mi pelu eni awa wi ton ni gbogbo lesin tori wa ma bitadu ati igba idinu to nfin lo soke o n ba won lo sori oke o n ba won lo si di odo idinu ti wa na fi n ba won lo si di gbogbo sebo se Allah tori pe wa ma bitadu ati ma gba esi ni fun gbogbo oru yin ninu aya yi ujibu da'wata da'i ida da'an olu ani mo ma nje pe en to ba pe mi ni igba to ba pe mi gbigba adua odo Allah lawa on na si lo ba ta pe ti ki jani ni tama on lo ba ti ma se n ta n fe fun ni wo ma pe Allah olorun ma bo ti se pe ta du are o fi ma gba to awon eni to ba nima nipa esin islam lo awon eni ti n be lori duduro dede tun wa lori sunna nabi muhammad sallallahu alaihi wa alihi wa sallam awon eni to se pe won ni turota fun ti won ki puro won ni gbe anu fun loruko omana awon ni ko lo ba ko bi won lere bawo lo ti se ma sadua ki lo si ma se ladua ta dua re ti o fi ma gba eleyi ko ni abuku ninu ke si se nkan to se pe koto nitori pe ari nabi musa gan alaihi salam ge bo si wa ninu hadith oni ko lu akoko ni nkan kan to won fi ma se to won fi ma se ranti re to won si fi ma pe oluwa si ko pe ko ma wi la ilaha illallah ninu hadith ti imam al-bukhari ati imam muslim ti won gbe jade ninu tira won aswaju wa abubakr as-siddiq radiyallahu anhu wala ba nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam wala wa nabi ko mi ni adua kan ile ti won ma se ninu salati ni anabi si ni ko ma so pe اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك إليه تمسك وارحمني إن فاغفر لي مغفرة من عندك إليه تمسك نمو لنا ويني لي وناني كوابتا أو نمي ملو لا تسبيري لا دوما باوني كما سادوا كيني مولي ما في سادوا بقباني تباتين سادوا kọkan rẹ lọ balẹ kọ mọ pé olúwa ẹlẹdàá wa yóò gbádùá rẹ yóò sì se nǹkan tó ń fẹ fún ọ má jẹ ẹni tó ṣe pé òmì kan má jẹ ẹni tó ṣe pé fòyà má sì yọ ọkàn rẹ kúrò nídìí pé olúwa yóò gbádùá rẹ ó lè pẹ ó lè yá olúwa ẹlẹdàá wa ni máa gbádùá lópin ìgbà tí wọn bá ti pé ọ pàdánù kankan fọkàn rẹ balẹ ibi tó dé lónìí tí ọmọ bó ti ṣe débẹ ni ibi tó sì tún fẹ dé lọla náà olúwa ẹlẹdàá wa tó gbé ọ débi tó dé lónìí òun náà ni ọ padà gbé ọ débi tó ń fẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك
1: سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب
2: إليك يا إله لا إله إلا أنت أكفي أن مسلك من يهودا من فتح كفر أسلوك أفهم لأنه إجتا إيوه من يلوه لبه بكي أكي أنه رو باني فهو أنه 090-997-0666
3: Alhamdulillah Rabbi Alamin adupe fun Olorun ba to tun se ni orun fun fodo lati ko gbeto Sarabin dade bo roji lati tun sala e lati ore lori awon ofin ati idajo ninu sura Islam abi Olorun ba ninu anu re ke ti je se alekun dada fun awon oluko wa ni aye ndi ati ni ola alqiyama
4: Allahumma amin
3: te fun ni an toro lodo Olorun ba e kan to po fún àwọn tó ń ṣe agbátẹrù tó ń ṣiṣẹ mọ́ṣáláṣí lórí ìmúdà àánú ọlọ́run ọba kó má fi wọ́n sílẹ̀ nígbà kankan oore tí èèyàn máa ń rí nínú ríra iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ báyìí kí ọlọ́run ọba má fi dùn wọ́n ní ayé yìí àti ní gbàǹgbà ọjọ́ ìgbéǹde àlàkíámà àmì láì gbàgbé ẹ̀yin olùgbọ́ wa kí ẹ̀ ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa àbẹ̀ ọlọ́run ọba tó túbọ̀ ṣe ní ọrùn fún wa láti máa fi àwọn tí à ń gbọ́ yóò ṣe ìwàwù láti fi ṣe oríire ayé àti oríire ní ọjọ́ ìgbèrò àlùkáàmà àmín ẹ má jẹ́ kí agbègbè láti pàdé wa ní alẹ́ ọ̀la sunday ní déédéé aago mẹ́sàn-án alẹ́ nígbà tí a máa pàdé fọdún láti ṣe gbòtòrò láì ṣàfihàn lórí àkọ́tún ètò test-the-atom títí di alẹ́ ọlọ́run tí wọ́n ti máa pàdé yín èmi ọmọ ẹ̀rọ ayé mi tí ò ń la òwe dòpin ló ń dágbére pé máa sọ̀rọ̀ wọn ń gbà nìkan.
1: yóò ṣe wa lọ máa ná ṣọba hànà kan lọ ọhún mọ wọn bẹ hàmdé.
5: yá ilá ìlọ́wọ́
6: Assalamualaikum. Onígbàgbé làwọn ọmọ ènìyàn. Látàrí fáírọ̀sì tá à ń fi etí àtojúkú káàkiri gbòòrò. Eléyìí tó ń bí kí ọkàn ẹni ó máa jí pẹta. Kò wá so méjì tó lè fọ ọmọ garaga. Tó kọjá àrántí Ọlọ́run ọba àlá lóòrèkóòrè. Ló mú mọ́ṣáláṣí alálùbáríkà Nurul Huda tó kalẹ̀ sí ìjẹ̀ṣà tẹ̀dọ́sún lérè ìpínlẹ̀ Èkó. Ṣe àgbékalẹ̀ àwọn wáàsí gbáǹkọ́gbì. Níbi táwọn ti máa pàdé àwọn àfa arọ́kọ̀ òjọ̀kan tí wọ́n gbọ́ súnà lẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam yìí. Gbogbo ọjọ́ Jimo Friday láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ láwọn pàdé Dr. Sirajuddin Bilal Alasọ̀rọ̀ lórí Bond FM 92.9. Gbogbo alẹ́ Sátidé láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ láwọn pàdé Dr. Sharafadin Gbadebo lórí Bond FM 92.9. Ọjọ́ Sunday ni Tezkiyatu Nabs lórí Bond FM 92.9 bákan náà níbi táwọn ti máa pàdé bàbá wa Fadlá Sheikh Zakirullah Ṣàfẹ́yìn láago mẹ́sàn-án ṣaago mẹ́wàá alẹ́ náà ni o. Àwọn ètò wọ̀nyí la gbé kalẹ̀ láti máa fọ ọkàn wa mọ́ lóòrèkóòrè. Kọ́lọ́run ọba àlá máa pè ní Nurul Huda Mosque ní pa. Àlá ọba

Eka leo. Ìròyìn ní ṣókí ló ń dé sí ẹtí ìgbọ́ yín láti lè ṣe Bond FM 92.9 onígbòǹgbò ìkẹjà. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi. Ilé-iṣẹ́ tó ń rí sí iṣẹ́ òde lábẹ́ ìjọba àpapọ̀ ti kéde pé wọ́n ó ti apá ojúnà Ìkòròdú sí ìlú Sàgám ní ọjọ́ ajé Monday, ọjọ́ kọkànlá oṣù yìí, láti lè parí àtúnṣe pẹ́pẹ̀pẹ́ lórí ojúnà tó ń lọ lọ́wọ́. Alákòóso ilé-iṣẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Ogun, Ọ̀gbẹ́ni Ọláíwọlá Kọmọláfẹ́, ló kéde ìgbésẹ̀ yìí nínú àtẹ̀sóde ìròyìn tó taari sí àwọn akọ̀ròyìn. Ó ní àṣẹ náà jáde látọ̀dọ̀ mínísítà iṣẹ́ òde onímọ̀ ẹ̀rọ David Umahi pé kí àwọn kọ̀ǹgílá tó gba iṣẹ́ ojúnà Maris Arab Contractor kí wọ́n padà sẹ́nu iṣẹ́ bẹ̀rẹ̀ láti ẹ̀gbẹ́ kejì kí iṣẹ́ náà bá tètè parí. Gẹ́gẹ́ bí Ọ̀gbẹ́ni Kọmọláfẹ́ ṣe sọ́ di mímọ̀ pé àwọn abala ojú ọ̀nà tí wọ́n fẹ́ ṣe ni ọ̀nà Ìkòròdú roundabout lọ sí oríta Sábó nílùú Èkó. Bákan náà tí wọ́n bá ń lọ sílùú Sàgám láti cement lọ sí Coca-Cola. Ó ní ọ̀nà yìí máa wà ní títì láti má fa wàhálà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Ó ní gbogbo ọkọ̀ tó bá ń lọ sí àwọn agbègbè yìí ni wọ́n á máa darí sápá ibòmíràn. Ó tún sọ di mímọ̀ pé àtúnṣe ojú ọ̀nà náà máa gbà tó oṣù mẹ́ta. Ọ̀gbẹ́ni Kọmọláfẹ́ fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ilé-iṣẹ́ tó ń darí ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó LASMA máa wà níbẹ̀ láti máa darí àwọn ọkọ̀. Ìjọba ìpínlẹ̀ Èkó nípasẹ̀ ilé-iṣẹ́ elétò ìlera ti ìpínlẹ̀ Èkó, ẹkùn kẹta ti rọ gbogbo òṣìṣẹ́ elétò ìlera láti máa ṣe ìwádìí tó lọ́rìn àti ṣe iṣẹ́ wọn dójú àmì tí yóò ṣe ìgbélárugẹ káàkiri gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ àti ilé ìwòsàn. Akọ̀wé àgbà fún àjọ elétò ìlera ẹkùn kẹta ti ìpínlẹ̀ Èkó, Dókítà Monsurat Adeleke, ló pe ìpè yìí lásìkò ìpàdé àgbéyẹ̀wò olóṣù mẹ́ta-mẹ́ta èyí tó wáyé ní ọ́fíìsì wọn tí ó wà ní Ìkòyí Lẹ́kọ̀ọ́. Dókítà Adeleke wòye pé gbogbo àkọsílẹ̀ wọn gbọ́dọ̀ máa ṣe àfihàn àwọn ohun tí ó ṣẹlẹ̀ ní ilé ìwòsàn wọn. Ó ní àkọsílẹ̀ ó ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní ìjọba ò ní nǹkan ṣe pẹ̀lú iye aláìsàn àmọ́ ipa iṣẹ́ elétò ìlera lórí agbègbè. Ó ṣàlàyé pé píparọ́ lórí àkọsílẹ̀ wọn lè ṣe àkóbá fún pínpín oògùn, owó, ètò ìpolongo ìlera àti àwọn ètò míì eléyìí tí ó lè fa ewu fún ẹ̀mí àwọn ènìyàn. Ní báyìí, Dókítà Adeleke ní òṣìṣẹ́ gbọ́dọ̀ máa ṣe àkójọpọ̀ àkọsílẹ̀ ohun tó bá ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ kí wọ́n sì máa jábọ̀ kí ó tó di aago mẹ́jọ alẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Ó fi kún pé ìjábọ̀ ṣe pàtàkì fún àgbéyẹ̀wò àti ìpinnu. Ìròyìn ní ṣókí kò ní jù báyìí láti lè ṣe Bond FM 92.9. Olúfúnkẹ́ Àdìsá lorúkọ tèmi o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ kú ìkàlẹ̀.

0: ojulo bara aba capsule eyin tutu ni yenu ojo mole kediri ko ri lofa ati lorun ko bo lowo ko ma ro ni gorogo ko si ma ma se pin onu wa pe ni oju wa lala afi ara ojulo bara aba capsule egbogi ka roto ta ku papo pe mi ewe ati gbole baba wa latowo authentic clear vision to si wa fokunrin ati lobirin e lanfani ati ra ni authentic clear vision to wa ni 29 anipupo street first nima agege ipinle eko bakan la yi si sile lati je alagbata ojulo bara aba capsule ile to ti le se authentic clear vision jade oni koro lojulo bara aba capsule ma se ba won ra ye de ojulowo ni ko ra ile se nafda ti o telu ojulo bara aba capsule fa la ye e pe 081 4254 3127 081 4254 3127 ojulo bara aba capsule ile se authentic clear vision lo ni edumaro so wa so kokun aye ami
1: ojulo bara mi o so ti fa ri o si o eyin so mo ri o ojulo bara bi o soju faari o si o eyin so mo ri o ojulo bara bi o soju faari o si o eyin so mo ri o ojulo bara bi o soju faari o si o eyin so mo ri o to ojulo bara tomode tagba e meje ki a fi iriran wa sere o idire ti a fi gbe eto ri kale lati ma fi la wa loye bi a ti ni ma toju iriran wa oju oni re lede wa o ọpẹ nla lọwọ iléeṣẹ authentic clear vision tí wọn ṣe gbogi ojúlọ bá ara ajẹbí dá àjídèwé ni ojúlọ bá ara aba capsule tí wọn wà ní 5 anipupo street back of fidelity bank pensima agege ẹrọ ìbánisọrọ wọn ni 07034671162 07034671162 ojú ma lọ bá ara ká ma wo kurukuru kéèyàn bíi méjì kọ́ ma di mẹ́rin lójú èèyàn ká wo ìbàdàn bíi ká ma wò yọ kẹ́nìkan kọ́ ma dàbí èèyàn bíi méjì ní gbogbogbà ká má nìka ìwé déédéé ojú lọ bá ara ògbóǹtarìgì làwọn jẹ́ ọ̀gánilá ọ̀gánilásá níbi ká ṣe ìtọ́jú ìríra wa délé ògbìnládé látọ́kùn ètò àìsí ìgbàgbọ́ dára o gẹ́gẹ́ bí ìṣe wa alága ẹ bá kí àwọn ará ní kí wọ́n bá ní mọ̀ pé alága iléeṣẹ́ authentic clear vision àwọn gan ló ń sọ̀rọ̀.
2: ẹ ṣe àtọkùn orúkọ mi ni awolewa samson tí mo jẹ aláṣẹ iléeṣẹ authentic clear vision tá ń ṣe oògùn ojúlọ bá ara aba capsule.
1: adúpẹ́ ẹ jọ ẹ bá wa gba aráàlú lámọ̀ràn kí ni èèyàn lè máa jẹ tí kò ní ṣe àkóbá fún ojú tí ó tún lè máa mú ojú wa mọ́lẹ̀ kedere.
2: ẹ ṣe àtọkùn ṣe ní nǹkan pọ̀ tí èèyàn lè máa jẹ tó máa fún ojú ní ìrànwọ́ àwọn nǹkan tó bá ní àwọn èròjà bíi fitami a fitami c fitami e tó lè máa ran ìríran wa lọ́wọ́ àwọn ní nǹkan tí ó yẹ kéèyàn mọ̀ tó máa máa jẹ. ẹ jẹ́ ká kàn mẹ́nu ba díẹ̀ nínú ẹ̀ eru garlic ó da fún èèyàn láti máa jẹ ginger ó da kéèyàn máa jẹ àwọn nǹkan méjì yìí tá a bá lè jẹ a lè mú díẹ̀ díẹ̀ kán lọ́ máa ta fún wa nínú ọbẹ̀ ká jẹ́ ó máa láǹfààní fún ìríran wa láti lè máa ṣe dáadáa. ẹ wo orú potato náà òun náà da láti máa jẹ carrot ó da láti jẹ orógbó ó da láti jẹ ọsàn ó da ẹ̀fọ́ kéèyàn máa jẹ̀fọ́ dáadáa kó fi rú sínú ẹ̀ ó da láti máa jẹ àti àwọn seafood àwọn oúnjẹ inú omi bí ẹja bí akàn gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a dárúkọ yìí oríṣi vitamins láti máa jẹ tó máa ṣe àǹfààní fún ìríran wa kò ń ṣe pé kí ọkọ máa jẹun ṣá á lo oògùn ju àwọn bàbá wa látijọ́ lọ ṣùgbọ́n nǹkan táwọn bàbá ń jẹ látijọ́ yẹn ó ń ṣàǹfààní fún ìríran wọn fún ara wọn ju tìsín lọ ẹ wọ àwọn ewébẹ̀ tí wọn bàbá ń jẹ ńgbà yẹn kò ń ṣe ìtọ́ fagilẹ̀ gbin dàrẹ́tẹ̀ ewébẹ̀ á lọ sódò á pẹja fresh á jẹ́fọ́ òòjọ́ tó bá mú àgbàdo òòjọ́ á jẹ àǹfààní wa nù kòjọ àyè ń bọ ọjọ mi tá a máa sọrọ lórí ẹ.
1: tó ẹ̀yin ara ni ìmọ̀ràn ẹ̀ ti gbọ́ yìí o láti ọ̀dọ̀ àwọn bàbá wa ìṣe pé kákẹ́ máa jẹ gbogbo ẹ̀ wọ
3: èdè ìfọwọ́
1: ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa ẹ má wàá gbàgbé o ogun ojú lọ bá ara tó ti lé ọ̀tẹ́ tí clear vision jáde ó ti wà káàkiri àwọn pharmacies káàkiri ke àti kónìó àti ìbàdàn tó fi dé onisha lọ bẹ́ẹ̀
2: ó wà ní ìdúmọ́ta níbi tó ti ń ta àwọn oògùn losses. Bẹ́ẹ̀ni ogójúlọ bá tún ti wá wà káàkiri gbogbo Bólúkẹ́ pharmacies.
4: Jákèjádò Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ni ládùúgbò ẹ̀ bẹ́ẹ̀rù jùlọ bá bá kàbùsùn lọ́wọ́ bí tó ti ń ta ogun. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo dẹ̀ yí padà fún ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè wá tàbí ọ̀tún fẹ́ já alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 070-3467-1162 lẹ́ẹ̀kan sí 070-3467-1162. WhatsApp number wa ni 081-4254-3127 lẹ́ẹ̀kan sí 081-4254-3127. Ọlọ́run ò ní gba òde ọ̀sán ní ọwọ́ wa o. Àmì o. Àmì ni kò rán o. Ìwọ náà ṣe ìgbìyànjú láti lè mójútó ìyíran rẹ o.
5: Yorùbá bọ̀ wọ́n ní ojú lọba ara torí pé ojú tẹ rí yẹ náà ni atọ́nà ẹ̀dá nínú ìrìn àjò ojú wá lọ́wọ̀ lọ́pọ̀lọpọ̀ ló fi mú kí Elédùmarè ọba ṣe ojú lọ́jọ̀ sínú kòtò kan pàtàkì nínú agbárí wa eléyìí tó fi awọ òkè àti ti ìsàlẹ̀ gáárú rẹ̀ tó wá fi rún pé ìpéjú ṣe àṣírí bíbò ẹ̀yìn ju bí olúwa ṣe wá ṣe ojú lọ́jọ̀ tó yìí síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe àmójútó ojú wọn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ torí pé àwọn ìṣe kan tàbí ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ojú lò máa ń jẹ́ àkóbá fún ẹ̀yìn ju wọn yàtọ̀ sí cataract glaucoma àti àwọn àìsàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń bá ojú jà àwọn àfọwọ́fà míì náà wà tó máa ń tọwọ́ mi ènìyàn jáde bíi kí ènìyàn máa fojú kó èéfì iná igi àti àwọn èéfì míì eléyìí tó lè da ojú láàmú tó máa ń fa kí ojú ó máa wá mi àti àwọn ìjàm̀bá mìíràn tó lè kó bá ojú ọ̀pọ̀ ni ó mọ̀ pé kò dáa kí ènìyàn máa tẹjúmọ́ screen fún ọ̀pọ̀lọpọ̀ àkókò láláì dáàbòbò ojú rẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀ nípa ìtọ́jú ojú ṣe jẹ́ kó yé wa òye ò tún yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn débi pé ọba tó dá ojú tó tọ́jú ẹ̀ tó ṣe lọ́jọ̀ sáàyè tí àbàwọ́n tàbí àbùkù kò lè ti tètè kan náà ló tún ṣe àwọn oúnjẹ kan àti àwọn èso kan lẹ́tọ̀ọ́ fún ọmọ ènìyàn láti lè máa ró ojú wọn lágbára àwọn bíi carrot sweet potato ìyẹn ọ̀dùnkún ẹ̀yìn jíjẹ irú àsálà tá a mọ̀ sí àwùsá ìyẹn walnut mélòó la fẹ́ kà nínú eyín adípèré làwọn ohun tí ènìyàn lè jẹ tó lè ran ojú wọn lọ́wọ́ ṣùgbọ́n àìlákàsí iṣẹ́ tó gbọwọ́ ọ̀pọ̀lọpọ̀ kì í jẹ́ kí wọ́n ráyè ṣe àṣàyàn ohun tí wọ́n fẹ́ jẹ bẹ́ẹ̀kẹ́ kójú ó mọ́lẹ̀ kedere kó má roni gorogo kó má ṣe pin wami òun ni wọ́n ń pè ní ojú wà lálàáfíà ara eléyìí náà ló mú iléeṣẹ́ kan ara ọ̀tọ̀ iléeṣẹ́ Authentic Clear Vision ṣe àgbékalẹ̀ egbògi tá à ń pè ní ojú lọba ara aba capsule eléyìí tí a ti pa gbogbo èròjà tó máa ń rán ojú lágbára papọ̀ fún lílo ọmọ ènìyàn tí àjọ NAFDAC dẹ̀ fi òǹtẹ̀lú pé ó dára fún gbogbo ènìyàn ọkùnrin obìnrin ọmọdé pẹ̀lú àgbàlagbà láti lò fún ìríran tó já gèrègè ojú lọba ara aba capsule kò ṣe má ní ni fún gbogbo ilé má jẹ́ kó dìgbà tí ojú rẹ bá dá egúnlẹ̀ kó tó di pé wàá ṣe àmójútó ojú iléeṣẹ́ Authentic Clear Vision kalẹ̀ sí 5 Anipupo Street lẹ́yìn ilé ìfowópamọ́ Fidelity Bank Penn Cinema Agege ojúlọba ara aba capsule oníkóró ni kì í ṣe n tí ènìyàn máa ń kán sójú lóòfin gbọdọ̀ rà gbàrọ̀ gùdú ẹ̀ ojúlówó ibi tí àwọn alágbàtà ojúlọba ara aba capsule kalẹ̀ sí rèé fún lílò láti lè wà lárọ̀ọ́wọ́tò rẹ ojúlọba ara aba capsule ti wà ní gbogbo ẹ̀ka Bólúkẹ́ pharmacy jákèjádò ẹ̀yìn ti Lagos Island Igadugbọ̀nrán Street ní kẹ́ ẹ máa bọ̀ ní Chris and Chris pharmacy Chides pharmacy Alobas pharmacy wà ní 53 Ọ̀bùn Èkó Surely Loss pharmacy àti Marbins pharmacy Lagos Island náà ni wọ́n kalẹ̀ sí ó wà ní slash pharmacy ní Woro Nìkan ní Dùmọ̀tà Jutas pharmacy Ìṣẹ́rí Ìdímù Roman pharmacy kalẹ̀ sí Ìkòròdú Justina pharmacy Kọ́lá bus stop Lálágbàdo Polyman pharmacy Dalemo Janki pharmacy Badagry Good Year pharmacy Àgbàdo ọjà Goshen pharmacy ìyẹn wà ní Yànà ọba Famous pharmacy Ọlọ́run Ṣògomúṣe Life Back pharmacy Orílẹ̀ Ègànmú Good Mark pharmacy Àjùwọ̀n Mitch Rosin pharmacy Underbridge Sangoota Ẹlẹ́yọ pharmacy Owóde Àgbọ́yínú pharmacy Ìdíròkò Mex pharmacy Sàgámù Underbridge Sabo Deco pharmacy Along Sabo ìṣàgámù. Ìwọ náà gbìyànjú láti yan egbògi ojú lọ ba ara Herbal Capsule láàyò. Eléyìí tó ń jáde láti lè ṣe Authentic Clear Vision tá a ṣe àgbéjáde rẹ̀ látara àwọn ohun tẹnu ń jẹ àti ohun tẹnu ń mu tó dára fún ìríran kojú ọbọ lọ́wọ́ yíyún ríro ni gorogo wíwami ṣepin tàbí kó máa wo bàìbàì. Fún àlàyé ẹ pé 0703467 1162 0703467 1162 Máa dáàbò bojú rẹ lóòrèkóòrè. Egbògi ojúlọba ara Herbal Capsule ó ti wà ní lílò fún gbogbo ènìyàn lẹ́ẹ̀kan sí. Níbo ni mo ti lè rí ojúlọba ara Herbal Capsule lágbègbè mi? 0703467 1162 Ojú lọba ara Herbal Capsule tiléeṣẹ́ Authentic Clear Vision ṣe àgbéjáde rẹ̀. 5 Anipupo Street, lẹ́yìn Fidelity Bank, Penn Cinema Agege ni wọ́n kalẹ̀ sí.
4: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo etí tó gbọ́ ètò yìí ní àsìkò tí a wà yìí. Ayédọ́gbọ́n 21 5185 0708 1621 5185 Délé Ògbólade, òun lorúkọ mi, àìsí ìgbàgbọ́ dára o. Fún ìlọsíwájú ètò yìí, ẹ pè sórí 0708 1621 0708 1621 A ó tún máa pàdé ní ọjọ́ mẹ́jọ.

tọ́ ni o Alhaji Kọ́lín tí ò parọ́ olúwẹ̀ gbọ́dọ̀ ma ṣọ́ra irú èmi báyìí mo dé kó mọ̀ lọ́jọ́ Wednesday wọ́n fi kó hàn mí mo nọ gẹ̀rẹ̀ mo mọ̀ pé

Weather je tutu lo to an bo sasiko ojo die die ma je ko tutu mu.